0: Lọ́nà ọjọ́ Friday ẹ̀ ní rí gbómi sọmi ọ̀tọ́n nínú lẹ́yìn o. Lọ́nà ọjọ́ Friday ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wà tọmọ rẹ lórí. Lọ́nà ọjọ́ Friday wọ́n ní tààyàn mọ́ rẹ lọ́fà. Ogun ò ní lè wà tọmọ rẹ kọjá ọlọ́rẹ lẹ́nu ọjọ́ Friday. Ayé ò ní fọ ògo ìwà tọmọ rẹ má ṣe ọlọ́jọ́ Friday. Abami ọ̀rọ̀ gbódó gẹ́gẹ́gẹ́dẹ́. Ẹ láti gbóngbẹ́rọ̀ yẹ wíbẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ó dẹ́. Kèrémí kan agbára ọlọ́run pọ̀ ó dá olówó dá tálákà pẹ̀lú ẹrù pẹ̀kan náà. Ọba tí pèsè fún ẹyẹ ojú ọ̀rọ̀ àti gbogbo ẹranko tí ń bẹ ní orí ilẹ̀ àti inú omi. Òun náà ni ògbàgbé ẹnikẹ́ni wọ gbogbo ilé ẹ̀ pariwo ògo ògo ògo ògo ògo. Pásítọ̀ Fọ́kẹ́yẹ Emmanuel èmi ń jẹ́ ọjọ́gbó ìwọ àtọmọ rẹ ò ní tú ní oṣù yìí o. Màmá bá sọ ìrètí nù má sì fi ara rẹ wí ẹlòmíràn. Ìpele ayọ̀ tí ìwọ wà yẹn òun làwọn kan ń gbàdúrà fún. Ìwọ nílé ṣùgbọ́n òun sunkún pé ò ní mọ́tò. Bẹ́ẹ̀ ni àlẹ́ nìkan dẹ̀ sunkún pé ò ní lé lórí. Ìwọ ní mọ́tò ṣùgbọ́n ó tún ṣàwọ́ wípé ò ní owó dání. Ibẹ̀ lẹ́nìkan wà tó ní owó lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀sìn ló fi ń gbọ́. Màmá bàbá jẹ́ sọ fún ẹ wípé ọ̀rọ̀ rẹ kọ́ ló burú jù láyé. Ìfàtí ẹ sì sàn ju tẹlòmíràn. Tó o bá dúkọ́ bàbá ẹlòmíràn wà á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Olùfẹ́ onígbàwọ́ ni kó lọ máa bèrè fún lọ́dọ̀ Ọlọ́run. David lọ nígbàwọ́ ẹbí ẹdọ́dọ́mù wà á rẹ́ ni ràn ẹ́ lọ́wọ́. Àńgẹ́lì mẹ́ta lọ nígbàwọ́ Abraham àti Sarah. Àńgẹ́lì yóò yọ sí ọwọ́ rẹ̀. Fàráù lọ nígbàwọ́ Joseph lórúkọ Jésù ọmọ rẹ̀ máa di ọba nílé alàyè. Jésù lọ nígbàwọ́ Pétérù ò ní ṣe lásán nílé alàyè. Aláàánú Samaria lọ nígbàwọ́ ẹni tá a ṣá lọ́gbẹ́ lórúkọ Jésù. Alẹ́ nìkan máa gbé wa tọmọ rẹ dìde lọ́sẹ̀ yìí. Sàmí lórúkọ Jésù ayé ò ní jí ọgbẹ́ tọmọtọmọ. Owó jaburata jaburata jaburata yóò wọlé sí gbogbo ènìyàn lóṣù yìí o. Jóòbù sọ ọmọ mẹ́wàá nù lórúkọ Jésù Abíyamọ yóò ní sọmọ nù. David ṣọ̀fọ̀ ọmọ tí bá ṣe bàbí fún lórúkọ Jésù ò ní ṣọ̀fọ̀ ọmọ. Ayé gba ọmọ mẹ́ta lọ́wọ́ Saulu lọ́jọ́ kan lórúkọ Jésù aláwọn ọmọ rẹ̀ ò ní fayé lẹ̀ lójijì. Lọ́jọ́ Adam àti Eva ní Abel fayé lẹ̀ lórúkọ Jésù ò ní gbọ́mọ sí o. Ayé fàjọ tún fún ọmọ fún Jacob lórúkọ Jésù lójú yìí wọ́n ní fàjọ ọmọ tún fún ọmọ fún o. Màláìkà ọ̀fọ̀ àti ìbànújẹ́ kò ní yálé ẹnikẹ́ni wa lóṣù yìí o. Ẹlòyìn ẹlòyìn la máa sábà kàtà ni Ọlọ́run kò ní gbàgbé ọmọ rẹ o. Ayé yóò ti pa ẹsẹ̀ rẹ gbólúwàgà. Ọmọ rẹ máa di olówó ẹbí o. O ní rọ́gùn bílì lórí ọmọ. Ilé aláyọ̀ yín kò ní dilé ẹkùn. Ọmọ wọn ò ní jẹsẹ̀ gbé o. Wọn ò ní fi tẹ̀mítẹ̀mí gẹ́gùn fọmọ rẹ. Ojú mẹ́wàá ojoojú ẹni orí olórí ò ní gbàṣẹ rẹ ṣe o. Ọlọ́run ò ní torí ìyàdá o sí tọmọtọmọ. Ọlọ́bàtà ní mọ́dọ̀ ó ṣẹ̀wọ̀n ájọlá Ọlọ́run lọ́jọ́ alẹ́ o. Ọmọ tó jí lọ́jọ́ kẹta yóò fa àyàn mọ́ ọmọ rẹ sókè o. Ẹ̀yin ogun ọ̀run tọ́lọ́run rán láti tilẹ̀kùn ọjọ́ àná lórúkọ Jésù yóò tilẹ̀kùn ìṣòro wa o. Ẹ̀yin ogun ọ̀run tọ́lọ́run rán láti sílẹ̀kùn ọjọ́ ẹ̀yìn yóò sílẹ̀kùn ọ̀rọ̀ fún wa o. Ọ̀nà àbáyọ ńlá fún ọ̀tọmọtọmọ. À ń ránṣẹ́ ògo tuntun sọ́mọ rẹ lẹ́ni o. Áńgẹ́lì ló ṣe ọ̀tá Ísírẹ́lì lọ́ṣẹ́. Lórúkọ Jésù ò ní rí ìjà ayé. Áńgẹ́lì kò gbẹ́rẹ́gbẹ́ yóò ṣe ìdájọ́ ẹlẹ́ni nídìílé yín o. Ipákípá àtagbára kágbára kò ní borí àwọn ọmọ wa. Áńgẹ́lì ló dúpẹ́ dẹ́rù sílẹ̀ látọ́ sílẹ̀ tọmọtọmọ o. Iṣẹ́ ewé ò ní dáhùn lórí àkọ́bí rẹ o. Ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Ọ̀rọ̀ rẹ ti jó. Wọ́n ṣe kò ń gé ire. Anáwó àyípadà rere sọ́mọ rẹ látòní lọ. Àmìlẹ́ bọ́bá sírì olúwa tó gbé tálákà sókè kò ní gbàgbé ọmọ rẹ o. Ọba tó ń gbèjà olùkọ́jú yóò gbé ọmọ rẹ sókè. Yóò sì gbèjà yín o. Yóò ní agbé ọmọ rẹ síbi ayé rere. Màmá ti máa ń gbàdúrà ọlọ́mọ fún ọ má fi ṣeré máa ṣàmì lórúkọ Jésù ìyanu máa bẹ̀rẹ̀ lórí ọmọ rẹ. Ọlọ́run tó yọ sí Sakara àti Elizabeth yóò yọ sí ọwọ́ rẹ tọmọtọmọ. Ogun kòsíkòsí ó dópin inú lẹ́yìn o. Ayé òní bínú ìdìde ọmọ yín o. Wà á máa lọ láyọ̀. Wà á sì máa bọ̀ láyọ̀. Ire wọnú lẹ́yìn. Ẹ ò ní ṣe agbẹjẹun. Ọkàn yẹn balẹ̀. Kẹ́díta láti yàn á wọlé. Iṣẹ́ yàn á bọ̀ sí. Òun á dé o. Kò ní kùwọ́ nìkan o. Olóore dìde. Aláàánú dìde. Aṣọ ògo yà wọ̀. Ìrànlọ́wọ́ dìde. Ògo dìde. Àánú dìde. Yẹ́nì bẹ́gi lójú. Àti Sígun mọ́dà ó sì máa dìde o. Ọ̀dẹ̀dẹ̀ rẹ padà dé ọ̀dẹ̀dẹ̀ ìbùkún lọ́sù yìí. Ìfẹ́ yóò jọba nínú fámìlì yín o. Báwo rẹ ni bálà? Lọ́sù yìí wàá ṣe kò ń gé olóore. Akẹ́kọ̀ọ́ tó jẹun. Màmá ò sì máa gbádùn ọmọ rẹ̀. Alárè ò ní padà jẹ̀bi o. Ire wà lẹ́nu ọ̀nà lẹ̀kúrẹ́ lọ́wọ́lọ́ ló kọjá sí yóò wọlé o. Ire tó pámánẹ̀ tó yàgbà lọ́sù yìí. Ọlọ́run máa padà gbógo fọ́lẹ̀ rẹ o. Tó yàgbà ire rẹ padà. Gba ìkólọ̀ rẹ padà. Gba àyànmọ́ rẹ padà. Gba kádàrá rẹ padà. Agbára kò ṣe é yànjẹ́ ó yàgbà lónìí o. Ọmọ rẹ ò ní sílẹ̀ wọ̀. Òkùnkùn ò ní já ọlọ́rẹ́ lẹ́sẹ̀ lórí ọmọ o. Lọ́sù tutù iṣẹ́ ẹ ma bọ sí o ariwo ko ọmọ rẹ ma jẹ bi yangan loju yi o loju ya yo ni bẹrẹ on tan fi si olowo o loju yo ni jawe gbobora loju yi ma jẹ mu eti o dope ninu aye re o loju yi wa ma se tomo tomo o ni rogun ale ni ma deyin lori ọmọ rẹ o o ni bọbọ so gbese ran o ẹni olorun yọnu si yodo re family yin o o ni ri ajeri tako ni o wa se saba bi re tomo tomo wa se foro lo tomo tomo loju yi wa kajo adua loju yi ọmọ rẹ o ni bọlaye fọwọ ti o o ni fọwọ di ogiri lori ọmọ rẹ aro dajo ibuku agbo agbo o ya koro si le yi tomo tomo ile baba ọmọ rẹ arowo yo ile ya ọmọ rẹ arowo yo ladugo ọmọ rẹ loruko ogo rẹ ma buyo loju yi ade ogo ọmọ rẹ o ni sidan ọmọ rẹ o ni dara ijọba loju yi o orun yọdu ọmọ rẹ loju yi ọmọ ma gboro si ọlẹnu loju yi o o ni rogun alajọbi loju yi ọjọ iwaju wa tomo rẹ dara loju yi o ni joye apate mata o a fi iwe ko se gbo se ti jona ninu ile yin o o ko lo ayo ma gbo lori ọmọ rẹ ajagun jagun odi ọrun so pe wa segun tomo tomo o eni to mori ma se olore wa jere nla ninu osu yi ibanuje ma di idunnu ninu ile yi balu re o ni jalule moto to ba wo loju yi ogunle layo olokada yen o ni gbe osubu ojulowo ire ọmọ rẹ yo farahan o ni so ọmọ rẹ di idakuda ọmọ rẹ o ni do lowo ana o ni rogun odi gbere lori awon ọmọ rẹ losu yi akanti re ma wu losu yi o atuni de o ni tu ọmọ rẹ da ọmọ o ni di jowo lomo e lowo o ọmọ wo ni de ro arukiri losu yi o o ni sesan ko to dara fun o lodo jina ọmọ ma gbe ode be nitosi ni Canada wa wa jaye oba debe oro re o ni di koroko ko jeun iyanu ti o ni committee yo wole yin losu yi o lo yo fun wa yo te olorun tomo tomo o ni yeye ko ni takanopi banu je lori ọmọ rẹ o ya wo abe ojijo olodumare lo o ni pe ogo ọmọ rẹ yale ajinde ara ma je losu yi o loju yi aye ma bo gboluaga wa fi ayo si olorun re losu yi o ni yeye ọmọ rẹ ladugo ajalu ire ma jalu o ile yen olorun ma bo pari e wa ara ile yen wa ara ile yen ọmọ ara moto yen ọmọ amunu re dun o si yi osu ayo re ni osu olale re ni o jesu oluwa wa engineer gbe wa lole agbara
1: o wa bi oku
2: jesu
1: mo se nwa bi bayi fun ipade tuesday yen awon momo mi wa bi aro ni won ma mu mi wa ni won ma ti mi leyin wa ni mi le duro sara won ma mu mi wa bi afoju wa wa gbagi lowo mi ah mo wa di koko osan gan iru ewo leleyin olorun sugbon wo lo da mi mo gba pe mi mo je je ran omo ninu sare o te wahala sile that 17 years ti mo ti ko omo ikiri ti ko do deru arukiri igba to wa di pa wa si ipade ti isoji ti sango yen gbogbo gan se se soji yen to wa lori oke mo ma bi ma wa legbe kan mo wa dupe lowo olorun lojo to ni pe mo ni alaafia mo wa dupe pe mi o ni stroke emi ni mo rin
2: igida
1: Igi
2: wolule
3: lo sabe meta so pe igi wolule
4: igi wolule
0: mama isoro e kan wa ni osu oru e ni gangan lo bo si o omi okuta ti kasam si ni gbogbo eyan nbo wa gba lo fe mu ikeda ni o bole ni dale mo to wa ni sego atalogu state so fo olokada ko gbe lo si church awon mo pakeye CAC ago mafa ni gbogbo eniyan ti debe wa je won omo o gbogbo eniyan ma da ore anu lori awon omo láti fi gbé ètò rédíò prógàmù yìí lárugẹ kò wá sí iye tó lè fi ránṣẹ o ìbàjẹ 2000 ìbàjẹ 1000 ìbàjẹ 500 naira ìwọ ṣàjẹ kí ọwọ rẹ wà nínú ètò ti tòní tẹ ọwọ síwájú wà á láyọ lórí ọmọ rẹ dalẹ. màmá bàbá ìpàdé ọjọ́ sunday yìí mímọ́ bí mo ṣe máa sọ́kọ́ lè mọ̀ wípé ó lágbára wọ́n dìídì ìránmi ní sí àdúrà kan lọ́jọ́ sunday bọ́dẹ̀ tí ń sọ fún àwọn ènìyàn láti ìpàdé kọ́lá ìfá àtàwọn kan ti gba ayọ̀ ìsọwọ́ bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ti gba sáàmù orí rẹ̀ iyọ̀ yẹn ni gbogbo ènìyàn máa mú wá ní ọjọ́ sunday gbogbo ìwọ́n tó bá dẹ̀ ti gba ayọ̀ yẹn wàá gbà ní ìṣòro ẹ̀ ní àti sáàmù orí ẹ̀ tá a bá ra ayọ̀ lọ́jà tá a bá délé agbọ́dọ̀ tún ni lórúkọ jésù ọ̀run máa tún gbogbo wá lẹ o ọlọ́run bàbá alábìyàmọ o
2: ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. 1-4 Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
0: Abiyamo a o ni ma bo jemo
2: 89.3 FM, your preferred wholesome radio.
4: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
6: Lati ikoni konga agbomobe girege lago mefa idajilu.

0: ojoojúmọ́. Àwọn kókó inú ìròyìn ló ń dé sí ti gbọ̀ yín láti ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọgbẹ̀ẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Ó dúpẹ́ ọlásán ni ìròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìlérí wípé iṣẹ́ ìjọba òun kò ní gbé iṣẹ́ àkànṣe jáde nípa òṣèlú bí kò ṣe nípa bí àgbàṣe bá ṣe kún ojú òṣùwọ̀n sí. Alákòóso fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Ayọ̀dédé Ọláwáńdé ló ti jẹ́ kí ó jẹ́ mímọ̀ wípé irọ́ ni pé ìjọba àpapọ̀ bu ọwọ́ lu aṣọ àdìrẹ láti pààrọ̀ aṣọ àgùnbánirọ̀ ilé wa. Ẹgbẹ́ òṣèlú APC ti kéde Sẹ́nétọ̀ Ṣàràfàdín Àlí àti Adéṣọ́jí Adédèjì gẹ́gẹ́ bí ọmọ oyè ẹgbẹ́ fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2027. Adájọ́ Musa Liman ti Ilé-ẹjọ́ Gíga Àpapọ̀ Àbújá ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé David Mark ni adarí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n sì dá ẹjọ́ Lékè Abẹ́jídé nù pé ẹ̀rí rẹ̀ kò fẹsẹ̀ wálẹ̀. Èdè ayédè òṣèlú òkèèrè bẹ́lẹ̀ láàrin orílẹ̀-èdè South Africa àti Ghana, ibi tí wọ́n ti ní ọmọ orílẹ̀-èdè Ghana kan bá ìṣẹ̀lẹ̀ ìfẹ̀hónúhàn kí oníkálukú gba ilé bàbá rẹ̀ lọ pé ó bá lọ, nínú èyí tí orílẹ̀-èdè South Africa sì sẹ pé kò ṣẹlẹ̀. Àwọn kókó inú ìròyìn fún ti òró òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ ní aago mẹ́jọ òwúrọ̀. Lódúpẹ́ ọlásán ní oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa kí Ọlọ́run kí ó bùkún fún yín.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Kànga agbẹ́mágbẹ́.
2: Ọmọ Ọlọ́run o, máa yọ, máa jó. Nínú ọdún yìí o, ẹ ò yà yọ ìṣẹ́gun. Ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ́ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni Mama D.A. Fashion. Ọdún lọ sókè. By the grace of God, leader Good Women Choir CAC Ìbàdàn. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ Wells Radio Kànga Agbọ́mọ̀gbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ní kẹ máa yí rédíò yín sí, ẹ má yí kúrò ńbẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni Mama D.A. Fashion. Ọdún lọ sókè. Àlàáfíà fún yín. Nínú ọdún yìí o, ẹ ò yà yọ ìṣẹ́gun.
3: 89.3 FM, your preferred wholesome radio.
4: Kunle, why are you throwing that refuse inside the gutter?
5: Omo babe, don't worry Jare. Once rain starts now, it will wash everything away.
4: Wash it away to where? That's how our drains get blocked and the whole community gets flooded.
5: And you are very correct too. You know, I never thought about it that way.
4: And it's not just about flooding. Dumping refuse carelessly causes dirty surroundings, bad smells, mosquitoes, and diseases like cholera and typhoid.

0: gbọ́ ẹsùn fún ọlọ́run ni àwa kò tí ì ṣe ìpinnu o inú ìwé ìròyìn guardian ló wà lórí ọ̀rọ̀ àdìrẹ fún àwọn agunbánirọ̀ alákòóso fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ló sọ bẹ́ẹ̀ bóyá ẹyin tiẹ̀ náà ẹyin náà ti ń gbé kiri pọ́n ní àdìrẹ ni wọ́n mọ wọ báyẹn wọn agunbánirọ̀ ẹyin ti lọ ra àdìrẹ lí ẹ ti lọ rà á bàbí sí ṣọ́ọ̀bù yín òbé ni o inú ìwé ìròyìn vangard morele wọn ni ẹbú ìfọpo dangote ló gbé owó epo wálẹ̀ pẹ̀lú 50 naira 50 naira náà fi jà wálẹ̀ inú ìwé ìròyìn vangard morele tó ní gbajà bí àmìlà ó mọ̀ nípa ìyànsípò mi ẹni tó pe ara rẹ̀ ní ọ̀gá ilé iṣẹ́ ìjọba tí wọ́n fẹ́ tanná wá ìdí ẹ̀ ló sọ bẹ́ẹ̀ wípé pé òun te ipò tóun ní òun wà tóun ṣe gbá tóun ṣàwọ̀ ẹ mọ̀ mọ̀ ń pa ẹ̀ dáadáa bí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ́gbẹ ti ń lọ ó ní gbajà bí àmìlà pé wọ́n mọ̀ ń pa rẹ̀ o. mo bá sínú ìwé ìròyìn punch iléeṣẹ́ ológun orílẹ̀-èdè amẹ́ríkà náà kéde wípé àwọn ti dá àwọn ọmọ ológun àwọn padà sí orílẹ̀-èdè àwọn ohun pé ṣùgbọ́n àwọn yóò sì mọ ran orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìwádìí wọn ṣeun. mo bá sínú ìwé ìròyìn premium times wọn ni àjọ wfp òun náà ni world food program wọn ni àwọn wọn wípé àwọn nílò mílíọ̀nù ní ọ̀nà $90 dọ́là láti fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní oúnjẹ sóúnjẹ yóò kárí àwọn ò ná fẹ́ fún lóúnjẹ. inú ìwé ìròyìn premium times náà mú wa wọn ni wọ́n pa agbébọn kan lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí NIPSS. ọlọ́run yóò ṣàánú wa. bọ́ sínú ìwé ìròyìn daily trust ẹ̀ ni àwọn bàǹdìbàǹdì náà mọ̀ yìnbọn pa ọmọ ọdún mẹ́wàá kan wọ́n sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ adélébọ̀ lọ ní ìpínlẹ̀ sokoto. inú ìwé ìròyìn daily trust mutire ìtàn ni ọ̀rọ̀ báyọ̀ ọ̀nánúgà lórí ọ̀rọ̀ gbajàbí àmìlà kò múláàkáyèdání ẹyẹ fẹ́ kan tọ̀nà fún wa ta ló ṣe eléyìí àtìkù ló sọ bẹ́ẹ̀. eléyìí wọ́n wà nínú ìwé ìròyìn the cable tán ni ìjọba tinubu ó yọ̀ǹda ìgbanisíṣẹ́ fún èèyàn ọ̀ọ́dúnrún ìjọba tinubu yọ̀ǹda ìgbanisíṣẹ́ fún èèyàn ọ̀ọ́dúnrún ní iléeṣẹ́ tí wọ́n padà sọ wípé àwọn kò mọ̀ nípa rẹ̀ iléeṣẹ́ wo ni àwọn wo lọ́yọ̀ǹda gbogbo ẹ̀ náà ni ẹ mọ̀ gbọ́ bá ti ń lọ lónìí. ẹ yára lé ẹ kú ojúmọ́lẹ̀ kan sí wells radio 893 fm náà lẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kálẹ̀ sí òpópónà aláàfin avenue lolúyọlé estate ní ìlú ìbàdàn àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ náà ni sì ń bá afẹ́fẹ́ ṣẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ kú ojúmọ́.
1: ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí atọ́kùn.
0: ẹ ṣeun ẹ já ti ìhìn tó bá jẹ́ ròyìn tí ó dùn mọ́ nínú ẹ kè wù mí ṣùgbọ́n a lè mọ́ka torí ó wà núwèé ìròyìn wa bó tiẹ̀ ṣe pé àwọn ìjọba ti sọ fún wa pé ẹ yé fi ọ̀rọ̀ ètò ààbò tí ò ṣe dáadáa tó ṣubú lulẹ̀ kì í ṣe pé ẹ wọ́ gànà o àbí ẹ wọ́ gbẹ̀tẹ́ tó ṣubú lulẹ̀ yìí ẹ yé fi sí ojú ìwé àkọ́kọ́ nínú ìròyìn bóyá wọ́n sọ fún wa lóòótọ́ kò wà á ṣùgbọ́n ìròyìn tó ń jáde náà ni ní ti sì ń ṣẹlẹ̀ ni ṣùgbọ́n lónìí mr alekan san ni ẹ jẹ́ àti ibi ọ̀rọ̀ iléeṣẹ́ ògbanisíṣẹ́ káti bẹ̀bẹ̀rẹ̀ mátínú ìwé ìròyìn the cable bẹ̀rẹ̀ wọn ní ìjọba tinubu ló ti yọ̀ǹda ìgbanisíṣẹ́ fún èèyàn ọ̀ọ́dúnrún ní iléeṣẹ́ tí wọ́n padà sọ wípé àwọn kò mọ̀ nípa rẹ̀.
1: ẹ ṣe àtọkùn bá ṣe ń bèrè tó tó ní ọlọ́run darapọ̀ mọ́ wa kó máa bá wa lọ tí ẹ bá fọkàn bá a lọ ó ní ọ̀rọ̀ ìdọ̀tí kan tó ń rún gidigidi létí tó ti ń já rìnrìn ní orílẹ̀-èdè wa fún nǹkan bíi ọ̀sẹ̀ méjì báyìí. ó dá lórí wípé iléeṣẹ́ kan ò tó bẹ̀rẹ̀ ní iléeṣẹ́ ìjọba o ṣé ó lóòótọ́ ni pé ìjọba ló dá sílẹ̀ àbí wípé ìjọba kọ́ ló dá sílẹ̀. ọ̀rọ̀ ti wá fi hàn báyìí wípé ìjọba ò sọ òótọ́ ọ̀rọ̀ fún wa wọn ọ̀nà tán fún wa màá rẹ̀ sọ ìdí. olórí àwọn òṣìṣẹ́ ààrẹ ló bọ́ ta nìkan ọ̀sẹ̀ méjì sẹ́yìn tó ní pé ọ̀bẹ́ni kan pèrè ní adéníyí ọmọọba adéníyí adéyẹmí matthew mo ń lọ káàkiri bóun ní.

0: ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba kan. Bí kí àwọn èèyàn yàgò fún rọ ẹni bẹ́yàn pé ayédèrú èèyàn ni bí kìí ṣe òṣìṣẹ́ ìjọba ti Bọ́lá Ahmed Tinubu tó wà ń gbòrò lé ní ìbáyé. Mo ṣe kọ́ gbọ́rọ̀ yìí mo rà á. Ṣé ó ṣe é ṣe kẹ́kẹ́ lè jí kó nípò ní ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba kan?
1: Ìní ó lòun jẹ
0: yóò. Ó tọ̀wọ́ ò ní sun lé ẹ̀lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n nǹkan tẹ̀yìn ṣe báyìí ní pé ẹlẹ́ẹ̀tì fẹ́nu sọ̀rọ̀ ẹ̀ tí sọ̀kọ́ tó ṣẹlẹ̀ àti gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn. Ọ̀bẹ́ni ẹni bá túbọ̀ tàbàdà pé kọ́ máa dàgbàjà bí àmì lálóhùn. Ó lóun gangan ni ọ̀gá àgbà iléeṣẹ́ yẹn pé ọ̀rọ̀ ayédè kan ló ṣe láàrin òun àti Gbàjàbí Àmìlà tí Gbàjàbí fi ń pariwo pé òun ò mọ òun rí pé àwọn mọra àwọn délé délé pé kán kúrò lórí ẹ̀. Ǹjẹ́ kí ló ṣe láàrin òun àti Gbàjàbí Àmìlà o? Ok, ó ní wípé òun mọ Gbàjàbí Àmìlà pé ẹnìkan ló mọ òun mọ́. Mọ̀n dẹ sọ fún pé òun fẹ́ bá ìjọba ṣiṣẹ́. Ní Gbàjàbí Àmìlà bá sọ fún òun wípé 600 million òun máa san kán tó lè fún òun ṣiṣẹ́.
1: Irú ṣe
0: ilé iṣẹ́ ìjọba náà ni pé kóhun tó kán tó lè fi òun ṣe ọ̀gá ọ̀rọ̀ ìbẹ́yẹn ṣe ọ̀rọ̀ tuntun. Pákó kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó ti wá gbilẹ̀ gan tá a ti gbọ́ oríṣiríṣiríṣiríṣi. Ọ̀rọ̀ dẹ̀ ti ń kun ẹ tí wọ́n dárúkọ yìí náà lórí nǹkan bẹ́yẹn náà rẹ́kẹ̀rẹ́kẹ́. Irọ́ ni o, òótọ́ ni o, a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń fojú hàn báyìí. Ọ̀rọ̀ tó wà ń ta báyìí ni wípé wọ́n ló sọ pé wọ́n máa san 600 million. Ó lóun ti kó 400 million fún pé èèyàn ẹ̀ kan ló gba 400 million yẹn tóun kò fún. Wípé 200 million tó kù tóun ò tètè san póun ló fàjà báyìí. Wípé káàdùn ti san 200 million tó kù ni pé kò ní sí wàhálà. Ó dẹ̀ ni pé ọ̀rọ̀ tóun sọ yìí pé kìí ṣe ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n pé òun fúnrara òun o pé òun pe EFCC, ICPC, SSS, pólíìsì gbogbo wọn pé kí wọ́n wá di ọ̀rọ̀ yẹn wò. Pé wọ́n á rí wípé òótọ́ ni òun sọ wípé Gbàjàbí Àmìlà gba owó lọ́wọ́ òun kó tó wọ́n fún òun ní iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ yẹn. Ṣé mọ̀ àbámọ̀ síbẹ̀. Ó ti di pé eléyìí sọ pé tọ̀hún sọ pé àmọ̀ kan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n nǹkan tó dájú ṣákábá yìí ni wípé ìjọba ò nàtán fún wa. Torí pé ìwádìí ti fi hàn wípé lóòótọ́ àti lódodo ìjọba mọ̀ nípa iléeṣẹ́ yẹn. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo ẹnu mo fi lè sọ wípé iléeṣẹ́ yẹn ò fi ẹsẹ̀ méjì dúró ayédèrú iléeṣẹ́ ni. Torí tá a fẹ́ dá iléeṣẹ́ ìjọba sílẹ̀ ààrẹ ò lè dédé jíjọ kan kó nípò òun dá iléeṣẹ́ ìjọba kan sílẹ̀. National Assembly wọ́n láti bu ọwọ́ lù kí iléeṣẹ́ yẹn tó lè dúró. Ṣèwọ̀n àtijọ́ yẹn parọ́ state police. Ìgbà tí National Assembly ọkọ̀ bu ọwọ́ lù lọ́rọ́ ṣẹ̀rẹ̀ sí ní jẹ lórí ẹ̀ pé kó lọ sí House of Assembly náà. Gbàtọ́ fẹ́ ṣe nail fund nígbà yẹn National Assembly náà approve ẹ̀. Gbàtọ́ fẹ́ ṣe tax reform National Assembly náà ti approve ẹ̀. Ipò àti agbára ti National Assembly ní mo ṣàlàyé fún yín. Ṣùgbọ́n iléeṣẹ́ tí wọ́n ń dárúkọ gọ́gọ́gọ́gọ́gọ́ yìí National Assembly ṣùgbọ́n kan approve ẹ̀ rí.
1: Ibo làwọn bọ́ọ̀ làwọn ti wá ráyè fẹsẹ̀ wálẹ̀.
0: Wọ́n fẹsẹ̀ wálẹ̀ náà ojú òfurufú náà ń gbé. Nǹkan tó ṣe ní láàánú ń bẹ̀ ni pé ṣe mú e sọ ọmọ láṣìírí ti túbà pé ìjọba mọ iléeṣẹ́ yẹn. Ìjọba ti kéde wípé àwọn ò gba èèyàn ṣiṣẹ́. Wọ́n gbé embargo lórí employment. Pé kò sí civil service ọgbà ṣiṣẹ́ ní federal government. Nǹkan tán sọ báyìí nìyẹn. Ǹjẹ́ yín mọ̀ wípé àṣẹ wá láti iléeṣẹ́ ààrẹ. Ibi iléeṣẹ́ yẹn o, a fún wọn ní àǹfààní láti gba èèyàn ọ̀ọ́dúnrún 300. Iléeṣẹ́ tẹ̀lé ẹ̀mọ́ nìyẹn o.
1: Ọ̀rọ̀ yẹn ó lọ.
0: Ṣé ẹ gbó lọ? Kò wáyé tí lọ tán.
1: Ṣé
0: ìtò wa lọ́jù bẹ́ẹ̀ ní fẹ́ẹ́ gẹ́gbọ́ yìí? Ǹjẹ́ yín mọ̀ wípé nínú bọ́jẹ́ẹ̀tì ọdún yìí tí ààrẹ fi ọwọ́ ara ẹ̀ gbé lọ síwájú ilé aṣòfin, wọ́n ṣètò owó fún iléeṣẹ́ yẹn náà.
1: Iléeṣẹ́ tí ó ṣe
0: pé tọ́láwọn ò mọ̀ yìí. Òun láyé ń sọ pé ọ̀rọ̀ tí báyìí onúgà sọ bọ́rọ̀ yẹn ò ní làákàyè. Mo sọ lánàá àtikú náà dẹ̀ ti sọ lé ní báyìí. Òótọ́ ọ̀rọ̀ ni kò sí làákàyè inú ọ̀rọ̀ yẹn.
1: Tó dá yín lójú pé kèsè pé àwọn tó fẹ́ fún kàn purọ́ mọ́jọba láti bàbá
0: ìjọba. Àfi tán bá parọ́ mọ́ bọ́jẹ́ẹ̀tì tí Tinubu fọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ National Assembly. Nǹkan burúkú gbáà náà ṣe. Nǹkan tí èmi lérò pé wọ́n ṣe ni wípé ṣe mọ̀ owó ti pọ́nlẹ̀. Owó tí wọ́n pa ó ti ìlọ́po ni. Owó tí wọ́n yá ìlọ́po ni. Àdẹ̀rọ̀wọ́jà ṣe yẹn níta. Owó ìkọ́tọ́fowó ṣe àrí gbòòrò. ero temi lokan temi ni pe won ko bere si ni dale ise alarambara kale iya e ma rowo sibe e ma rowo sibe ile se to je be te ba sora gan ko ni se Idris tori government go establish e ha be na wan da wo si nkan to fa wa la ba to fi di ran to bayi ni pe oro daru lori bo se fe pin owo ero temi ni yen
1: owo boju ore je
0: o owo ti boju ore je kan to sele ni sugbon eni ti o ye ka awon Nigeria ki won ko le lo ka se suku suku pepe le lori National Assembly ni nkan buruku se won kana noju ton kana noju ti ni e ki gbogbo won kan dori kodo kan ma wa ko mo kan ma be pe ko to bere eni suru
1: National Assembly bo bi won ba won mo npe nko oboruko eyan kan ni jade
0: ibi tan lo gangan ni ki budget to le di ohun ti are ba ni bo ki budget ta fe nare ni odun to nbo kan to le fo ko ko bo kan na ile ise emi ile asofin National Assembly on lati approve lati towo bo pe un o te wa lorun oya e ma nawo yi lo ile ise kokokokokan lo de ma wa siwaju ile asofin lati wa salaye bo se nawo te si ati kan to fe wo ti odun to nbo se ta lo wa siwaju National Assembly kan to approve budget fun agency yen
1: fo
0: agency ta n wi agency National Assembly o mo ti won approve ta lo wa sibe ta ba o National Assembly se approve budget bo na se yonda owo
1: fun le ise
0: ti won mo ngba ti ba yenu ga ma soro loruko gbajabiya mi la o ni pe eni yen lo ayederu iwe lati si asunwon owo yan account pelu CBN
1: so se se
0: pelu ogo Olorun ko se se en ba dan rewo nkan toju are oju kan toju Boko Haram ri lo oro daru okay lati wa gba bi pe lo to ati lo dodo bi o ba do be o sugbon fun oro ta falaye ta nse yi o ka gba bi pe lo to o gbe CBN mora o je ki won si asun fun se o gbe are na mora ni ti are fi oruko e sinu budget boya e ba san wo sa account o beni yi
1: so ko re wa nu budget
0: so oruko je si yen wa nbe wa nu budget 2026 yi
1: 2026
0: bẹ́ẹ̀ ni ta wà yìí
1: 2026
0: ta wà yìí lọ́wọ́lọ́wọ́
1: yìí
0: ilé iṣẹ́ tíjọba láwọn ò mọ̀ yí páyédèrú ni yìí o ó wà nínú bọ́jẹ́tì ọdún yìí tí bọ́jẹ́tì Bọ́lá Ahmed Tinubu gbé lọ síwájú National Assembly ó wà nbẹ ẹ̀dẹ̀lẹ́ mọ́ mo ṣe sọ bọ́jẹ́tì jìbìtì agency jìbìtì agency ò lè ní ṣùgbọ́n agency ìrèdè sọ láti ilẹ̀ wọ́n dìde ìgbékalẹ̀ ni pé àwọn ibi táwọn àgbà gbé owó jáde lápò Nàìjíríà rèé mo ṣe fẹ́ pin owó nínú ìwé tèmi ò ló wá da wàhálà sílẹ̀.
1: lọ́rọ̀ kan ní títí ìwòye tí gbogbo ohun tí wọ́n ń wí pé kán fi wẹ̀ kan yán kẹ̀kẹ̀ wọn ò lè rí wẹ̀.
0: wọn ò lè wẹ̀ abọ́ tí wọ́n fẹ́ jẹ́ kẹ̀kẹ̀.
1: lórí ọ̀rọ̀ yìí.
0: wọn ò lè wẹ̀ láíláí lórí ẹ̀.
1: kí wá ló ṣẹlẹ̀ inú ìwé ìròyìn Daily Trust sí Báyọ̀ Ananuga. Àwọn ti sọ̀rọ̀ ṣùgbọ́n Atiku ni ọ̀rọ̀ tí Báyọ̀ Ananuga sọ lórí ọ̀rọ̀ gbajàmíà mílà yìí àti iléeṣẹ́ ayédèrú pé
0: kò mú làákàyè dání náà iléeṣẹ́ tẹlẹ́mọ̀tẹ́lẹ̀ approve pé kan gba 300 workers kì í ṣe wọ́kà kwẹ́kwẹ́ o director in fact dórí tó fi dórí level 17 officer danica second fún wọn bẹ́ẹ̀ level 15 lọ bí rẹ́rẹ́ kódà dórí mechanic àti driver bẹ́ẹ̀ mọ́ fẹ́ ṣí agency tuntun náà ṣe recruit náà ṣe ṣètò síbẹ̀.
1: nínú àkàrà wa ti tún epo báyìí àwọn tó ti dunnú tó ti lọ jẹ́rìí ságbọ́rọ̀ náà tó ti lọ ṣe tó ti yan tó ti fi ṣe ọ̀rẹ́ ládàbà sí àwọn yùn ṣé ẹ̀rí wọn ò ti bómi báyìí.
0: àdúrà wọn
1: tó ti domi agbádá nù.
0: àwọn àgbàdo jáde adábàdà síta ni.
1: nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ ẹjọ́ àti ẹ̀wájú àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ni ń lọ lọ́wọ́.
0: nǹkan tí mo fẹ́ mú jáde inú ọ̀rọ̀ yìí ni pé tí mo fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fáwọn nàìjíríà inú ọ̀rọ̀ yìí ni pé à ń pa owó à ń pa owó ibo lowó wà ibo lowó wà àwọn ọmọ nàìjíríà ti mọ ibi tí owó wà báyìí. ọ̀rọ̀ ṣe ń gbádùn mi.
1: wọ́n
0: ti mọ ibi tí owó wà báyìí bá ṣe ń pa owó tó bẹ́ẹ̀ ni a ṣe ń jẹ ọmọ nàìjíríà tó ibo lowó wà ibo lowó wà. ẹ ti rí ibi tó wà sín. bí èmi dẹ̀ ṣe sọ sí síwájú sí to ba je pe are ta ni lowo lowo bayi to ba je en to ti e ni ti jura ara bile o kere mo ni to le je pe koda ko je 1% igbo ara e lo fe fight corruption ko je bi ida kan ninu ogorun ara e lo fe gbe ogun ti wa je gudu je ara e wa baje nkan te kokoko se loju ese ni bi gbaja bi mi la ma lo le
1: ah e ko se en ti o si se won won ba ni omo lo le
0: ba te bi gbaja bi mi lagbara ina fi si for safe na bisi e wo ati yen gbe bisi for safe na je be lo ma fu si o
1: ara
0: ke se bo yen sipo won na ni awon kokoko lo wa po yen lana
1: eh o le ma se en ti won fi di bi e
0: bayi o lo mo so o nikan lo ku nigeria
1: se e bo le de nigeria
0: ba awon nkan ti o fi le sele ni wi pe a ni fu gbe nu be tan sugbon aso de be awon na ti le mu lati be eye wo lori google baja bi amila ni state of georgia la america ki lo fa to fi lose law license en be ah eye yen wo be oga baja bi amila fun ara e ki lo fa tan fi wo lo si iwaju ile ejo ni chicago la america eye wo fun ara yin lori internet this is public information en ba ti mi to ti ka nkan ti mo so pa mi eji yi o oro to nse lowo lowo bayi ko ni ma fo lori mo o to foyan lori o sugbon te ba ti mo ru ma ma fo ni wa lo njore njore te ba ti mo ru eyan tan je oro yo ni ma ka yin lara won e mo wi pe nigeria lo ma je nigeria bo wala ni ra won kan o le sin gbo kaye ilu lo si waju bo se rigele e mo ru eyan tan mi eji je oro yi aye yin dada o kan ya bale e ba mo wi pe e ti siyan ko lo ma je ke tu siyan mo
1: ami a mo wo yun be to tin lo e je bo sinu we royin premium times se ri ajo WFP no mo kede wi pe awon nilo million ni ona mo kan de ni $80 lati fun awon mo orilede Nigeria no nje e fe fun a lo nje fun
0: e se $80 ti e ko ona mo kele ni $80 ni $89 million se mo ko to nje WFP World Food Program ilu ti World Food Program ba ti nse nkan kan kan abi emiran aye ilu yen o da lowo lowo ni akoko yen ni
1: ah ta ma bun lo nje
0: o so ro kan ro yen wu mi de si so ilu te ba ti ri ti WFP ti ni country director ajalu to ro lu won lilu yen ma so ta ma fun yin ibi ti won ti n ja ogun gbaogbao awon ile loko won le lo bi se won le jade won le se kankan kan ki ma lu won pasile WFP a ma ko nje wa a ma ma fun won
1: ah
0: ibi ti ajakale orun ba wa lo di be e se joko sile yin
1: ah
0: e ma jade WFP a ma fun won lo nje ibi to ba je pe iyan ru awon ilu kan ba je pe odidi odun meji omi ojo le ma kan le nbe be le fe gbin kan ah bi je ti ma ri WFP yen Nigeria
1: ogun oja wa
0: ilu olokiki lo wa di ilu ti WFP wa n wa owo lati bo awon omo ilu ejo e logun oja wa ogun ja Nigeria
1: ah
0: eja so to
1: ogun oja wa
0: ogun ja Nigeria ogun ja Nigeria
1: ogun wo lo wa nja o ah
0: ilu to je pa awon mo lo si ile iwe won pada wale ti de se pe fere lodun pe aye pare ẹlẹ logun ọjà lu ọhún ẹyin lẹfẹ ká ìròyìn lẹ́nkan bẹ́ẹ̀ tẹ ní pé ìròyìn kan bẹ́ẹ̀ ẹni fi bẹ̀rẹ̀ ẹlẹ logun ọjà lu ọhún ogun ja Nàìjíríà ogun tààràtàrà ṣùgbọ́n kì í ṣe ogun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ tán pè lógun ni àwọn kan ò kógun wá bá wa láti òkè ta nínú ìwòye tèmi àwọn adarí wa ló kọjú ogun sí wa ló wá fa pé kí WFP ma wa wa oúnjẹ káàkiri fáwọn ọmọdé ẹ ló dẹ lówó tá à ń sọ $89 million kí nìyẹn já mọ nínú owó tí nàìjíríà ń pa lójoojúmọ yẹn ń ṣe owó lẹgbẹẹ nǹkan tó wà lọwọ nàìjíríà ṣùgbọn ìjọba nàìjíríà ò kàn ná ní báwọn ọmọ ṣe máa jẹ nǹkan gidi báyìí wọn ṣe máa sún wọn mò ń ka ìròyìn kan lánàá láti ẹnu iléeṣẹ ìjọba àpapọ̀ fúnra ẹ̀rọ wọn ní oṣù karùn-ún tó kọjá yìí owó ẹja lárùn ni ó gbowó lórí débi ó fẹ́ lọ sí odidi ìdá ọgọ́rùn 93%
1: ẹja lárùn mọ̀ sí kán lù
0: 93% ni owó ẹja lárùn fi gbéra ní oṣù mẹ́ nìkan
1: ẹjẹ ń dẹ́ nípa yín
0: ẹṣẹ wo
1: ẹlẹ́jà mi tí mo mọ́ ń rẹjà lọ́wọ́ rẹ̀ mo bá ní à mọ̀mọ́ o ẹ mọ̀ bá ẹjọ́ eja wa na o ti e wo ka ti e wo bi eja la se pe tele gbogbo eja la ran je smo ni to ti gbe nu oke onikalu si mo pe eja bayi lo da to nda gbogbo eja gbanu mogi lo da mo ba wo pe o mo si pe ta wa na ti fenu kan eja yeja ti e mo si o si nlu mo ni mo ba ni iye eleja o e wa ba mu wa eja la ran info lowo nla o iya ba ni ah emi e gba o eyin opin ose nikan mo mo gba mo ni ah ah mama eyin te mo teja ta gbogbo e torisirisi ya ni ah e wo re koja be ni isin pe awon e gba se eyin opin ose saturday awon ri pe o dabi pe awon eyan die o woja awon ra gba bi melo bi mewa oh
0: ko te bi tetele yeyeye ni te mo le se nbe lo ntan
1: lo ntan
0: te be nigba mi gan wa ni kejo kese ma fa sa lo gbe wa ni
1: nigba yo so o ni o mo ta kwali eja merin o kere tan lojumo tele tun wa ni isin ti patipa lo n fi n teyo kan atabo
0: ba ni WFP o se ni wole se ru lu eyan kide lawon nkan to fa mo ti salaye gbogbo e ni ibaye ri owo ti won fi n pale oja mo ti won ju Nigeria interest rate ti ga ju owo logistics owo epo o ti ko ba kini rekereke ati emi gege bi enikan o odun 2024 ni mo te n pariwo oro yi ninu kulu yi ije mo nkan to sele ijoba o gbo se fe gbo totun won ti wa gbo bayi ti dibo kan la
1: pe
0: won ti fe ja import tariff wale ti election ku ola
1: owo epo na o wa lenu
0: ko se ni ah e soro ti Dangote abi pe owo epo ku se bo ejo boya leyin le ka bo sori yan awon nkan ta ti ngba joba ni moran lati joy ti won gi won leti lo tan de tan joyi asake ti won agbo ojiji pele se nku osu mefa oko osu meje ijoba wa ndo won ti wa nse nsin ti nkan ba wa wale dandan ni ko wa wale to ma bi interest rate import tariff to ma bi wale dandan ni ki owo awon ja kankan wale bele awon agboropo na reform ta tin se lati je esu e lo nsu yen
1: ke
0: keri eleyi mo ti sori ninu kulu yi be to ba fi le di December 31st 2025 imi ti mo kan loro joba ni mo fe se kan gidi fun wa be lati January 1 2026 to ba di pe gbana wa gbo kini kan wale yen o se ilu lasan ni yen en ba de laju esile tan to gbo lagbo ti won ku we lo ko ma complain lento wa ti ko we lo tan to loju e ba ni se lasile itu ba ni pe en ba lo di en ba lo shibodi mi ni kan ma gbe fe ni kan kan so en ba lo shibodi tori ko to sele ni odun kan ko to ku election
1: tabi osu melo kan
0: o gba ojugun mo ogiri ni
1: ah asi mo dun yan
0: o to n gba ojugun mo ogiri ni be gele won tin fun ara won bo se de gbara ah Buhari Buhari ani ko daye ti Buhari fi lo import tariff 451 ni ijoba ide o lo si 16 lo si 17
1: ah
0: isin yin ati ara ti be eh eje ka ja wale
1: in ten so e mo riroyin ohun eh in ti won so ni pe eh kayo le de wa lorun
0: atijo yi kayo ni wa lara o na ni se atijo yi kayo ni wa lara sugbo wa di be election bo igba ri be iderun to sa mo Nigeria
1: ke de ma wo se mo pe isejoba yin wa mo so nkankan bawo yan ba wi ele ton wi ton wa jade wa ni in ta n se fun yin awon ilana wa yi ojo ola ni ojo ola ona lo ti de bayi o pe ti bi ma
0: so poro oka oro eni bi papo sun foko ori ni won se ri kan pa won reform yen fun ara won kan bo se file tele tele so be ri wa npe yen na ni lo ba di pe pelu bi ba se gbe interest rate ga te gbe import duty ga te bi gbogbo e ga yen gbogbo e ga sile be na owo ijoba n wale emi fun ami gan ma ni emi Nigeria ati result reform sugbon nkan te mo mo gbe ga soke to le den den den fun ara yin lo wa di pe election bo e ti wa gbe wale fun ara yin iyen ni pe e mo pe kale n se lati joy e wa fe ki ka yen sun yin lese be election bo e ba sare fe gbe wale reform ko yen di form ni won di form lu ni mo tin so ti pe emi o ti ri itumo reform ta fe le fe se reform ni be ki nkan fi da si ko to nje pe reform ni yen esun kan na to ti se loruko reform to da si ko si owo gbogbo en lo soke ni o mo se so pe won reform Nigeria be yala won di form Nigeria ni
1: amo se mo pe awon eyan mo so emi o ni to
0: sure koko oro mi ni pe election ti n bo on lo fa bọ́n ṣe fẹ́ gbé tarifu wálẹ̀ yẹn import tarif ẹ mọ̀ tán gbé lórí ráìsì oúnjẹ everything
1: at moto wọ́n fẹ́ gbé wálẹ̀ báyìí sílẹ̀ sí
0: owó ẹ̀ máa wálẹ̀ owó ẹ̀ wálẹ̀ a lè ti ń sọ fún àjíjọ́ yìí gbogbo ọ̀rọ̀ búkẹ́ lásán lẹ́ẹ̀dẹ̀ progress lẹ́ẹ̀dẹ̀ progress yẹn ìkarọ̀ ìkàlẹ̀ ẹ̀ ń ṣe nǹkan tó máa gbẹ̀mí lẹ́nu mẹ̀kúnnù ẹni bẹ́ẹ̀ kán fún mẹ̀kúnnù láyé láti mí ìsìn yìí gangan náà ṣẹ̀wá ṣe nǹkan tó máa jẹ́ kó mí ṣùgbọ́n wọn ṣètòrí mẹ̀kúnnù wọn ṣètòrí ẹni tó gọ̀ kó wà lè rò pé nǹkan ti ń da kó tún dìbò fún wọn lẹ́ẹ̀kan sí tó máa fi lè wọlé lẹ́ẹ̀kan sí ẹlòmíà rí ẹ̀pẹ̀ àwọn sẹ́nu gàdí lágbè.
1: Pé lójú wọn báyìí wọ́n ṣe é.
0: Wọ́n fẹ́ eléyìí jìbìtì lásán eléyìí fún àwọn àìlè lè. Ká ní pé 2020 bọ́n ṣe dégbàrà kò tiẹ̀ sídìí fún láti gbé sókè. Ẹ̀dẹ̀ mọ̀ wípé nǹkan ń burú sí. Àwọn World Bank àwọn IMF tó jọ́ gàyìn gan tẹ́ ń ṣajátẹ̀lé kiri gan àwọn kan sọ fún yín pé ọgọ́rọ̀ àwọn Nàìjíríà ní mílíọ̀nù lọ́dọọdún ló ń dà sínú oko àìríjẹ àìríná. Ẹ̀dẹ̀ dúró lórí àwọn kan tẹ́ ṣe yẹn. Ẹlẹ́ṣìn wa kò oṣù mẹ́fà ẹ̀wálẹ̀ ẹ̀fẹ́ jà wálẹ̀. Ṣé bá ṣe ń ronú bá ṣe ń ronú ni? Àwọn ògọ́ mi ì lè sọ́gbọ́n gbọ́n. Mo mọ̀ pé wọ́n gbọ́n ṣùgbọ́n ìfẹ́ sọ́gbọ́n wọ́n gọ̀ ṣùgbọ́n kí tèmi sọ ni pé àwa ògọ́ bíi tiwọn.
1: Ẹ jẹ́ àtẹ̀wájú agbóyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ náà ní lọ́wọ́ nìkànnì Wells Radio 89.3 FM ìkànnì kànga agbọ́mọ̀gbẹ̀ tó kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Lolúyọlé Estate nínú Ìbàdàn. Irú ìwé ìròyìn Vangard mo wà báyìí. Ẹbú ìfọpo Dangote ló ti gbé owó epo wálẹ̀ pẹ̀lú 50 naira. Dangote mọ̀ ń ṣe bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀.
1: Bó bá ṣe wòyí yẹn ṣe pé lába ti kọ
0: bíi yóò náà ni mo ń sọ mo ṣe ń béèrè bó ṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀.
1: O lè ní bẹ́ẹ̀.
0: Ẹmi ò gbọ́ Yorùbá tààrà.
1: O lè ní bẹ́ẹ̀.
0: Ẹmi ò gbọ́ Yorùbá tààrà. Mo ṣe ń béèrè ṣe bẹ́ẹ̀ ló ń ṣe àbí bẹ́ẹ̀.
1: Eléyìí
0: akọ bẹ́ẹ̀ ló ń ṣe. Kì í ṣe bẹ́ẹ̀ lásán. Ògidì bẹ́ẹ̀ ló ń ṣe. Ṣàlàyé fún yín. Kó máa sọ̀rọ̀ lánàá yẹn. Ìbá máa bímí inú tó ọ̀rọ̀ tó sọ. Ọ̀rọ̀ tó sọ gọ́gọ́gọ́gọ́ ló dánú bí èmi tààràtààrà. Mo kórìíra kéèyàn máa ṣe bí. Kó wá máa fi ọ̀rọ̀ máa ti ibi tó ń ṣe lẹ́yìn. Èyí tó burú jù nínú ìwà ẹni tó ń ṣe bí ni pé kó máa ṣe bí o. Kó wá máa fi bí òótọ́ díẹ̀díẹ̀ kó fi máa lu láàrin. Ẹni tí ojú òbá ríran désàlẹ̀ odò àrò ìgbéyà òtọ́nà sọ ni láìdè mọ̀ wípé ẹni ọ̀hún nínú ìwé tèmi ọ̀gá àwọn abésùnmọ̀ mi ni. Ẹ máa gbọ́n kò tó ṣẹlẹ̀. Mo ti sọ rí níbí báyìí lóòótọ́ wípé epo rọ̀bì kì í sábà jẹ́ nǹkan tí wọ́n ń tà bí kulikuli àgbàdo bọ́ọ̀lì tí ìyàwó ààrẹ ní káwọn ọmọ ìlú máa ta àbákára. Wọ́n pè ní future trading. Ní ọ̀pọ̀ ọgbà láàrin ọ̀sẹ̀ mẹ́fà sí ọ̀sẹ̀ méjìlá síwájú náà ti máa ń sanwó epo. Kókó ni wípé tẹ bá sanwó lé ní báyìí. Wọ́n á ní fún yín ní epo yẹn. Kódà wọ́n gbé fún yín lé ní gan kẹ tó gbé débi tẹ́ ń gbé lọ. Ó máa pẹ́ tí China bá rí epo lọ́wọ́ Nàìjíríà lé ní báyìí bí 48, 50, 60 days ní depending on ìtẹ́bí lọ́wọ́ ní China. Ṣùgbọ́n iye tí wọ́n bá ti rà lé ní yẹn o òhun iye tí wọ́n bá ń ta epo lé ní yẹn o òhun náà ló máa jẹ́ nígbà tí wọ́n bá gbé epo yẹn lé yín lọ́wọ́. Ṣẹ́ni bá dùn mí ká fi ṣe àlàyé. Ebi n lọ fun 72 lára ẹ̀ o tún padà sí 72 lára ẹ̀ wa. Tẹ bá tọwọ́ bọ̀wé báyìí pẹ̀sẹ̀ agreement báyìí lé ní ilé ní
1: ìwẹ̀.
0: 72 lè máa ra epo lè máa ra àgbá kan bárẹ̀ ọ̀kan. Kí epo yẹn wá fò lọ sí 2000 kò kan yín mọ́.
1: Tí n sì ti gbé epo mi.
0: 72 yẹn náà ni wọ́n fi gbé fún yín. Ìtòdùn bẹ́ẹ̀ nìyẹn torí tí wọ́n fẹ́ ta. Ẹ̀ta ní ìṣirò 2000 lè yẹn tẹ́ndẹ̀rà ní 70. Ṣẹ̀wé èrè tààbù alẹ́ máa ṣe.
1: Àwọn ilẹ̀pọ̀ ń jèrè.
0: Rọ kò rí bẹ́ẹ̀ gbọdọ̀ gbà. Ìgbà míì wọ́n lè ní pé 70 ló wà. Kẹ́bí ìgbà tó máa fi kàn yín lọ́wọ́ ó ti jáwá sí 50. Kínní kan ní ẹ̀kú ni o. àwọn mọ́ra ni wọ́n pariwo ẹgbà bẹ́ẹ̀
1: yóò mú mi sí
0: abúmísí afọkànbalẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe rẹ̀ léṣe ní ìgbà tí ogun bẹ̀rẹ̀ ojú ẹsẹ̀ bógún ṣe bẹ̀rẹ̀ yẹn gbára dangote gbogbo sókè ní ipò sọ́nù kùlù ìlú tọ́nù àyẹn pé ó ṣe é ṣe kẹ́wé tó gun èmi ti mọ̀ nǹkan tó máa sọ tí wà láì bá délẹ̀ bí nǹkan tó ń rà lòun ń tà nígbà tó gbogbo epo sókè yẹn epo tó ń tẹ̀ lọ́wọ́ ní iléeṣẹ́ ṣé owó epo tó lọ sókè yẹn ló san fún nígbà tí epo wà ní 60 kódà láti 50 ó wọ 60 ó wọ 71 tó gun yẹn fi bẹ̀rẹ̀ iye tó ti san sílẹ̀ nìyẹn tó dẹ̀ fi gba epo ní gbogbo oṣù mẹ́ta tó bẹ̀rẹ̀ ogun yẹn ká ní bí ọ̀rọ̀ tó ń sọ yìí ká ló mú láàkàyè dání ni kò ní gbú epo sókè rárá ní month of march
1: bóò ní èsì wá rà mí
0: ẹ má gbọ́ mi kò ní gbé sókè fún yìí tó pọ̀ jù ní april tó máa gbé sókè rárá kódà april may gan ó lè má gbé sókè bóyá june láì ṣe wá gbé sókè àmọ́ ìgbó ó ń run on old stock ẹni báwo ló ṣe máa rà mí ìyá tó ń ta àgbàdo lẹ́gbẹ̀ẹ́ títì tó bá rà lánàá tó sọ fún 12,000 lápò kan tó bá débẹ̀ lẹ́yìn tó ní 24,000 ni báwo ló ṣe fẹ́ rà ẹ ti dáhùn báwo ló ṣe fẹ́ rà
1: owó ò ní ká
0: tó wò bá ká ọ máa yá owó dangote ń yá owó lọ́wọ́ báńkì lójoojúmọ́ gbogbo iléeṣẹ́ ló ń yá owó lọ́wọ́ báńkì lójoojúmọ́ ohun tí wàá yá owó lọ́wọ́ báńkì nàìjíríà tààrà àwọn tiẹ̀ afreximbank ló ń gbowó fún wọn ṣètò $2.5 billion kan fún láìpẹ́ ṣùgbọ́n kókó tó fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé nígbà tó ń lo epo tí owó ẹ̀ kéré oyó epo sókè tó fẹ̀gbẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú iye tí wọ́n ń ta epo ní ọjà àgbáyé nígbà tí owó epo wá já wálẹ̀ wọ́n sọ wọn ràn lẹ́nu pé ẹ̀yin tó rà pé tó wẹ̀ wọ́n ni bí wọ́n ti ṣe nǹkan bẹ́yẹn wọ́n ń ṣe nǹkan bẹ́yẹn ká ní wípé nígbà tó gun yẹn bẹ̀rẹ̀ ni ó jáde fẹ́mi nàìjíríà ìfarabalẹ̀ o epo dínwó báyìí ṣùgbọ́n kò ní máa bá báyìí lọ ó dínwó torí pé tí mò ń fọ̀ lọ́wọ́lọ́wọ́ owó ẹ̀ kéré tó bá ti di pé yẹn ti tán ìdínbára ní owó ńlá ẹgbáradì o owó náà lè máa rà o
1: fún ara mi
0: màá ti ẹ ara àtẹwọ́ ni màá máa san fún àní ara àtẹwọ́ ni màá máa san fún kódà mo lè sọ gan national assembly ẹyìn pitch ti wú ẹfitiri ẹfi dangote síbẹ bẹẹ ni ká ní bó ṣe ṣe nìyẹn ṣùgbọ́n nígbà tí ó yẹ ká máa jẹ ọ̀pọ̀ òfin wa ní ọ̀wọ́n ṣe mọ̀ ìgbà yẹn náà àwọn èèyàn ò mọ bó ṣe ń lọ tààràtààrà wọn nígbà ṣègbó epo tí wọn lágbàáyé epo tí wọn lágbàáyé futures dẹ̀nà fi ń ṣe future trading ó ti wá di pé owó wà lẹ́yìn síbẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wàá rántí pé oṣù méjì mẹ́ta sẹ́yìn ló ti sanwó nígbà tó ń ta owó epo january tó wà ní 50 something fún tó ń ta fún wa ní march ní owó 70 ní owó 120 ó rántí gbà pé owó kékeré ìwà ẹni bí ìlú wa tó wuyì ká ní pé nàìjíríà jẹ́ ìlú tó jẹ́ pé àwọn aláṣẹ wa wọ́n rí ti wa rò nígbà àwọn gan fúnra wọn gan kìí ṣe pé wọ́n ní bá ṣe ń pàṣẹ wọn bá ṣàbà wọn pẹ̀lú kẹta ti rí pòṣẹ pẹ̀lú bẹ́ẹ̀ jàbí àmì láàyè dangote wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ti rẹ́ẹ̀nu sọ̀rọ̀ sí nígbà tí nmdpr iléeṣẹ́ ìjọba máa sọ̀rọ̀ wọ́n ní pé àwọn sọ fáwọn tó ń ta epo lẹ́gbẹ̀ẹ́ títì marketers wípé kí wọ́n sun epo wálẹ̀ ọ̀rọ̀ ẹni tí làákà yẹ tákìtì lọ̀rọ̀ yẹn ìdí ni wípé àwọn onílé epo kọ́ ló ń ṣe wá àwọn lọ ń gbé epo lọ́dọ̀ dangote ni ìdí dangote bá tà fáwọn lójú ẹsẹ̀
1: làwọn máa tà
0: ìjẹ́ yìí mọ̀ wípé dangote yọ 50 ó fìgbà kan fi ₦200 lé owó epo lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí owó epo yẹn wọ́n gbà yẹn kó gbé wálẹ̀ sí báyìí ₦25, ₦50, ₦25, ₦50. ní àárọ̀ aláàárọ̀ ẹ̀ báyìí ó lóun tà ní ₦1,075 àbí ǹjẹ́ èyí mọ̀ pé láti ọ̀sẹ̀ tó lọ lọ́hùn àwọn tó ń gbé epo wọlé tí wọ́n ti náwó bọ́n ṣe máa gbé ìṣọ́ráǹsì gbogbo ẹ̀ mọ́ra wọn
1: tí wọ́n lórúkọ tóun
0: ní iṣẹ́ yẹn báyìí epo tó wọlé tó balẹ̀ sórílẹ̀ nàìjíríà láti òkè ta ó wọlé pẹ̀lú ₦983
1: àwọn tó ń gbé wọlé ní tí ó sì
0: máa
1: wọ́n fọ́
0: tí ìṣe pé wọ́n ti máa náwó ju ẹni tó bí ìgbà ló ṣe ti tiẹ̀ lọ torí gbogbo ìyẹn ti máa lọ káàkiri káàkiri káàkiri káàkiri káàkiri ìyẹn tó bí ìrìn tí gbogbo ti ẹ̀rín kò kọ̀ ju pé kó rí pòròbì dé nàìjíríà ìrìn kan péré lónìí ìyẹn wọn kọ bí pòròbì lọ́sọ̀ ti máa fọ́ láti ọ́ ti máa fọ́ wọn fọ́ tán bẹ́ẹ̀ wọ́n sì ti máa gbé bọ̀ nàìjíríà ṣẹ̀bi ìrìn méjì nìyẹn tọ̀sẹ̀ rìn kan ó yẹ kó wo ti wọ́n mọ́ ju tiẹ̀ lọ pẹ̀lú bó ṣe lóun já wálẹ̀ tó yìí o owó tàwọn yẹn tó fi ń gbé dé èbúté nàìjíríà kò tó tó tiẹ̀.
1: Táwọn yẹn wá tà fún wa lówó tó wálẹ̀.
0: Tẹ bá wo àwọn ilé epo kọ̀ọ̀kan èyí tó súnmọ́ yín níbí ìbáyé wọn gbé epo lọ́wọ́ Dangote. Ẹ lọ wo ibi táwọn ilé epo tó ń do àwọn ilé iṣẹ́ àwọn ilé epo tó ń gbé epo lọ́wọ́ Dangote ẹ lọ wo tán ta tí wọn kọ̀wé tí yẹn ta tiẹ̀. Assignment tí mo fún yín láàárọ̀ yìí nìyẹn.
1: Ẹ ṣeun fún ìdánilẹ́kọ̀ọ́ torí ìdánilẹ́kọ̀ọ́ ni àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ wa àmọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé n ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Dangote lórí ọ̀rọ̀ epo yìí ó ń ṣẹlẹ̀ lórí gbogbo ohun tá à ń rà lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá dọ́jà ń gbà mí lánàá ká sọ pé bí àpẹẹrẹ ẹ̀rà epo ní ẹgbẹ̀rún kan náírà ó lé ₦400 kò ìwúlò òkè o ẹ kàn gbọ wọn lè kó ti fẹ wọn wọn lè kó ti fẹ wọn ní ìṣẹjú díẹ bẹẹ bá dé bẹẹ wọn lè ní ẹ wọn ètí ni o.
0: Wọ́n mọ̀ wá àwọn èèyàn wa ni kì í ṣe pé ìlú náà ní tiwọn lára o ìlú ní tiwọn lára ẹ ń fẹ́ hùwà jìbìtì náà hùwà jìbìtì ṣùgbọ́n ní ọ̀pọ̀ ọgbà àìṣedédé ìjọba ló máa ń fa kìnìyàn.
1: Olówó sọ àwọn èèyàn dìdàkudà báyìí.
0: Olówó sọ kálukú ló ń jìbìtì. Ǹjẹ́ ká níbẹ̀ ìjọba ti àwọn tó wà ńlẹ̀ o àtàwọn tó wà lókè o ìjọba ọ̀yọ́ kó mẹ́rin tó wà lẹ́kẹ̀ẹ́ tó wà lẹ̀ tí ìjọba ti jẹun ojú ẹ̀ pọ̀ òwú wa bí o fojú iná. Bẹ́ẹ̀mi ṣe ń sọ tí federal government wọ́n lágbára láti ṣe láti pàṣẹ FCPC ṣe.
1: Ta láwọn ẹ̀ ṣalájọun.
0: Ó wà.
1: Alájọ tẹ dárúkọ ẹ̀.
0: Ó wà.
1: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Ó wà. Wọ́n lè jókòó ká ṣe calculation gbogbo owó tí Dangote pa ní ọ̀nà tí yẹ kó pa lórí epo tó wọ́n lájọ àgbáyé yìí. Ṣé ń gbọ́ mi? Kí wọ́n dẹ̀ ní gbogbo owó yẹn kó wá. Kì í ṣe pé kó wá lásán tó wá ṣẹ̀ṣẹ̀ wá fi owó tanra $1 billion sílẹ̀ lórí.
1: Ìlú òkèrè nínú rẹ̀ ti lè ṣẹlẹ̀.
0: Ká ní pé wọ́n ṣe nǹkan bẹ́yẹn fún Dangote lásán. Gbogbo àwọn tó kù àsúnra kì. Bọ́n dẹ̀ ṣe fún Dangote kán ṣe fẹ́nìkan tí ipò ẹ̀ ga. Ilé tó jẹ́ pé àgbàlagbà ńgbà yìí wọ́n ṣe nǹkan bí eléyìí fún. Àwọn tó wà lẹ́lẹ̀ ojú ẹsẹ̀ wọn kálukú àtọwọ́ ẹ̀mọ ìbáṣọ. Ṣùgbọ́n tí kí ni ìbá lọ bí eléyìí báyìí. Dandan gbọ̀n ni ìjọ mi àti ìjọba ìlọ. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní báyìí sọ pé nígbà kan owó tí wọ́n bẹ̀lẹ̀ iṣẹ́ yẹn ní Nusra oil spill agency. Mi ìmọ̀ yẹn tán ń ṣe báyìí o. Ṣùgbọ́n nígbà kan tí ọ̀pá epo yín ìyẹn pọ̀ rọ àwọn iléeṣẹ́ tó ń gbé epo rọ̀bì tó ń wá epo rọ̀bì Nàìjíríà tó bá bẹ́. Fine owó tọrọ tẹ máa san $1 million, $2 million.
1: Sáwọn ló bẹ́ẹ̀
0: ni. Ẹ lọ́ọ́ kan yìí bẹ́ẹ̀ ìṣẹ́ ìyẹn lẹ́yìn ni. Báwọn ló ní kánà ṣe dáadáa ní tó máa bẹ́.
1: Tẹ́lẹ̀ wọ́n ń ṣe é. Wọ́n mójútó gidi kó má bẹ́ẹ̀ ni.
0: Ṣùgbọ́n nísìnyìí kò pé wọn kọ́ mójútó kó má bẹ́ẹ̀. Torí owó tẹ máa san fún àwọn tó máa lọ káàkiri ó ti ju $1 million, $2 million yẹn lọ. Wọ́n máa retí kí ìjọba wá káwọn sọ fún àwọn pé ó ti bẹ́ epo wa ti epo ló ti bẹ́ẹ̀ o àgbègbè bá $2 million yẹn kúrò wájú wa láìṣe wa lọ ṣe. Nígbà tí Obama jẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ilé iṣẹ́ epo kan wàá pè ní British Petroleum òun wà epo ní Gulf of Houston Gulf of Mexico ẹ má bínú. Said Houston to Texas, ìsàlẹ̀ Texas, Gulf of Mexico. Ọ̀pá epo wọn wá bẹ́. Kì í ṣe pé ó bẹ́ lórí ilẹ̀ Amẹ́ríkà o. Inú omi. Pacific. Dàpá yẹn ti bẹ́. Ní ìfẹ́fẹ́ ni sọ. Káyọ̀ tó ń gbọ̀ kan lọ bu iyì. Lẹ́yìn tí British Petroleum tí wọ́n fọ gbogbo epo yẹn tí òkú yẹn wá mọ́ bí. Ṣé mọ epo náà dúdú? Ẹmọ bí okùn yẹn ṣe máa rí.
1: Bí wọ́n ṣe wá rí fọ̀.
0: Iṣẹ́ chemical engineers ni. Wọ́n fọ̀ tó mọ́ tẹ́ pé kò sí òórùn epo wọn ní dúdú gan yẹn. Wọ́n fọ ilẹ̀ yẹn náà mọ́ pẹ̀lú. Ẹ lọ béèrè owó ìtanràn tí Amẹ́ríkà dáàbò pín sí petroleum lórí ẹ̀.
1: Ó fẹ́ kó báwọn aráàlú.
0: Bó ṣe rí gẹlẹ́ nìyẹn. owo ti won na lori kini yen gbogbo stock British Petroleum kakiri agbaye lo lana to ba dola se British Petroleum ma la ju esile
1: ki wo tu sele ko benu omi nibo
0: sugar le country ti wa 1 million 2 million ewa owo okay nisin ba ti na ti wa di ko to fe da yi baye e lo ni 1 million How many? $1,000. We said $600, $700 in it. She ain't left for an engineer. Or we tell she unit from Kobe. Or what if my structure in Kalega, millions of dollars in it. Who wants my share bag on Lucio should go multiple tens of thousands of dollars, Lomaje? Oh, and if I'm Kobe, I'm also your idea, Jatam, my power, Sarah Kaki, Petit Quadi Shelley, or Kulukina Febra, or what but in a Febra, or Wakar and a Febra, a former, and Malaysia, and a engineer in Lucy. Ori edo li dite ma jen kabe yon, ki shebe. Ki shebe rara.
1: Awa nan di rara ni lo wo adi seru. Agwe ya wero yon agwa magbe shen lo wo ati nsumo abala ta lo kulo wo jate. Kwe mba wa kwa dade ya mwa shujo kule shumwa kato lo mwa feka munti ti agumba ni ro yi. Oni atunto yo deba ti agumba ni ro lori le de wa. Awa atunto se mwa kwa re atunto nan wa shi. Renewed hope ide ti otun. Ede ti otun yi o ti de ah ta lo o ti de ba ti agbon tagun ba ni ro anyway royin guardian mo ti won ni awa ko ti se ipinu lori adire o fun awon agunba ni ro alakoso fun oro awon odo lo so be to lawon eyan koda be ba de ori ayelujara bayi le mo ri orisirisi awonran fun elomi gan won ti wo so adire si la
0: ese won ni pe won fe se awon yipada kankan fun ile ise agunbaniro
1: nbe
0: opo nkan ti won so nbe o ba mi lara mu ngba nkan kankan o ba mi lara mu nbe
1: bi awon wo lo ba yin lara ma nwo ni o ba yin lara mu
0: won na ma pesi ni camp emi fe nkan ba pesa fun olunje gidi ko de gbeto abo wa o fe yen tori gba yan gala po lo pe ma fi npade awon ka kiri agbalaya awon to kawe ni oke ta awon to kawe nle gbogbo mura awon e fi mura yin e fi sere awon ti mo ba serve ta se jojo re ni dada po nbe ni So from my own personal experience, maybe we read the meal. Camp do. Camp do. Yeah, ni alebe kon. Iti mo tu feron be na ni be wani be oseketa. Osemeta la o konye. Bi re ni. Osemeta elen ki ji. Wani fesa lushu osemefa ba yi. Be wani fi shi dani le kofu mo. Lori be ya jen be ye pa wo. Mi de mo feron ya. Tori te ba je doctor bayi te ba se medicine bayi ko se to ma ko yin be se mama bill awon patient yin te yan ba to ba ni bele lo nse o nkan to ma wo lara re nkan to ma lara re bye lo se ma se nkan to nko mo be ni sugbon practical experience lori bi mo se ma transmit from school
1: to ko
0: to life bi mo se ma wa mo se ma yira pada lati imo nkan to wo lo ko yin o ti mo ma so di imo ati pawo mo fara mo yen nkan ti mi wa fara mo na be bi meji na ni alakoko ni wi pe awon gbagide kan awon ate kankan ti ya darapo mo ni ori ero ayelujara te pe awon agunbani oluwa be lowo lowo mi sangunbani ro sugbon mo ti e gba be ko jari so ara awon na ni mo je mo wa lara awon kini yen nkan to n so be ni pe bọ́n ṣe máa ń kọ́ wọn ní iṣẹ́ ọmọlógún díẹ̀díẹ̀ wọn gbébọn lówọn lọ́wọ́ ṣùgbọ́n bọ́n ṣe ń pọ́ngi bọ́n ṣe ń fàyà fà bọ́n ṣe ń fò tí nǹkan bá ṣẹlẹ̀ kankan bẹ́yìn ẹ bẹ́ẹ̀ tẹ́màjẹ́ǹsì bá ṣẹlẹ̀ ìyẹn pàjáwìrì bẹ́ẹ̀ ṣe máa sáré yọra yín o wọn ni pé wọ́n fẹ́ yọ yẹn kúrò ń bẹ́ mi faramọ́ yẹn mi faramọ́ yẹn rárá.
1: Toro ni wulo ati.
0: O ni wulo to pọ daadaa. A Venezuela bá yìí lè rí ìṣẹ̀lẹ̀ ńbẹ̀. Ṣé mo nǹkan dàrú? Àwọn tó bá ní ìmọ̀ nípa bá ṣe ń gbígbé ayé ní àkókò pàjáwìrì àwọn bá ṣe máa ṣe nǹkan wọn. Gbàgbé nǹkan lèdè wà láàrin òru tẹ́ ẹ máa sùn ní camp. Láàrin fófófófófó àfikẹ́fò rírí rírí ìta. Ìyẹn bẹ́ẹ̀ ń kọ́yàn pé ọlọ́mọdé arógun iná ń jó. Àwọn bá ṣe máa ti sáré tètè pé ra jáde nílé. Rú bọ́n ṣe máa ń pọ́n bọ́n ṣe ń kọ́ bọ́n ṣe ń pọ́n gìyìn gangan bẹ́ẹ̀. Tágbára bá ya bá tó bẹ jì dúró lé lórí nǹkan. Ẹ tí àwọn gígùn kí ni fẹ́ jẹ́ ìpín ẹ̀ mìíràn faramọ́ yẹn. Ṣùgbọ́n nǹkan tó wá ń bí mi níjú bẹ́tẹ́ pé ó tó da àlàáfíà Nàìjíríà rú ni ti aládìrẹ́ dé.
1: Ẹ wọ́n ti ní àwọn
0: òkè àwọn tí. Ó dọ̀ ìyẹn gan a ní orílẹ̀-èdè kan ìpínlẹ̀ 36 pẹ̀lú FCT ó lọ bí 37 ẹ̀yà tó wà Nàìjíríà ń lọ sí bí 250 èdè ń lọ sí bí 400 tẹ bá dárúkọ àdírẹ́ èdè ìlú wo ládírẹ́ Yorùbá ládírẹ́ tẹ bá ládírẹ́ lọ́rùn yín báyìí kò sí àní-àní Yorùbá ni àwọn tó kù ń ṣe táyà ń da ẹ̀ ṣùgbọ́n wọn kàn paṣọ láró ni ṣùgbọ́n kí kọ́lọ̀ wọnú ara wọn blue wọnú red green wọnú white Yorùbá ló ń ṣe yẹn ṣe fẹ́ gbé Yorùbá jẹ gàba lórí àwọn ẹ̀yà tó kù ni
1: lẹ́yìn ṣe wò nù
0: bí mi ṣe rí nìyẹn bí ojú ẹsẹ̀ mo lè ṣe rí kíní yẹn mo ń bẹ́dùn mi kan sọ̀rọ̀ mo ní kíní yìí ó máa mú wàhálà dání o ìjọba ṣe yìí ó máa mú wàhálà dání torí àwọn èèyàn máa hólé wọn lórí ọ̀rọ̀ tí mo lò yẹn gangan gan náà làwọn ẹlẹ́bẹ̀ẹ́ sí nílò àwọn oríṣiríṣi òyìnbó la máa ń dálẹ̀ Nàìjíríà ṣe fẹ́ Yorùbá náìsì Nàìjíríà ni nígbà táwọn tí ìṣe Yorùbá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gangan náà fẹ́ pé ohun ẹ̀yin Yorùbá ẹ̀tú ti dé o.
1: Sáúsá lẹ́ni ò wá wàdí rẹ̀.
0: Ọ̀rọ̀ yìí àrílẹ̀ máa ọ̀rọ̀ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀yà ó ṣe ìyàdé ọ̀pọ̀lọpọ̀ máa ń lana ni tó bá ṣe àti pé wọn ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ kì ni àtú láàárọ̀ yìí kẹ́ tó fi nǹkan lọ̀yàn ẹ̀kọ́ wọn fi ráyè sípò pé ẹ̀yin náà fi kìíní yẹn lọ ẹ wò báyìí kí lè mọ báyìí kan sọ fún wa pé ó yà o ìwọ tó fẹ́ ṣe agùnbánirọ̀ o bàbá rìgà ló máa wọ ẹ náà ṣe hàn àbí kẹ́ni ìwọ tó fẹ́ ṣe agùnbánirọ̀ o iṣẹ́ agù ẹ máa ṣe àwọn igbó
1: tẹ́lẹ̀
0: pé wọ́n máa ń ya orí kìnìún sí yẹn orí ẹkùn bí wọ́n ní wọ́n fi máa wọ ṣẹ́ ní níbiṣẹ́ ẹ̀rọ ṣe ara yín balẹ̀ àbí kó yánsìn kan níbi yá ẹ̀yin tẹ́ fẹ́ ṣe agùnbánirọ̀ ẹ̀yin ọkùnrin o ẹ̀ máa lọ́ọ̀dì ni bí ara ìjọ.
1: Àyin obìnrin ẹ̀ sì lẹ́kẹ̀.
0: Ẹ ò ṣe ṣe ṣe ara ṣe orin yín sẹ́ẹ̀sì ẹ̀hùn kò tó ń ṣe yín ṣá eléyìí báyìí ó ti bá gbòòlù lára mu kàkí tẹ bá rí lójú oorun tẹ bá rí white t-shirt àti kàkí ṣòkòtò ọmọ ìjọba ni ọmọ ìjọba ni èwo wá ní kàkí tí a jẹ èwo wá ní
1: àjẹjẹrẹ ní ti yín kò nílò kán pààrọ aṣọ.
0: Ká aṣọ yẹn bó ṣe wà yẹn gan fúnra yẹn gan lógo ni fúnra rẹ lógo ni ẹ fi lẹ ìwádìí kan tó bá nàìjíríà fínra jù ọrọ aṣọ ṣaṣọ lọ
1: àpààrọ aṣọ bíi pé kí bàbá ẹ rí fẹ́ ṣàgùnbánirọ̀ ní ìsìn kan ni kí bàbá ẹ rí o kọ́ lọ́ọ̀dì.
0: Aṣọ ọmọ gan-an tiẹ̀ kọ́lọ̀ wọnú ara wọn red blue àti rẹ bóyá àwọn tẹ̀ múra agùnbánirọ̀ sílẹ̀ tọ́fẹ́ lọ máa wọ àdìrẹ ní agùnbánirọ̀.
1: Ẹ̀sùn mọ́ wọ́n ti láwọn òbù àwọn òjì
0: ìwé. Àgbà táàdì wọ́n wá pọ̀ táwọn Nàìjíríà hólé wọn lórí ẹ̀yìn náà wọ́n ní pé ẹ̀yìn lóòótọ́ àti lódodo pé àwọn gọ̀ọ̀ṣì ń sọ ni pé kì í ṣe pé àwọn ti pa ìkọ̀tẹ́lẹ̀ pé wọ́n ti gbé kalẹ̀ ní federal executive council tẹ́lẹ̀ pé kíkí ni wọ́n ti national assembly fún approval ló kù.
1: Ẹjọ́ àwọn wo ni wọ́n ń fún ìjọba nírú àwọn ìmọ̀ràn báyìí.
0: Inú òwe tèmi àwọn tó rí wọn tọpọlọ wọn torí kodò ni. Bẹ́ẹ̀ ni.
1: Wọ́n mọ̀ ń àwọn special advisers bẹ́ẹ̀ wọ́n mọ̀ ń sanwó fún àbí wọn tí àwọn ọmọ gbowó ṣé wọ́n ń jẹ wọ́n lówó lọ́sẹ̀ ń fún ìjọba ní àwọn àmọ̀ràn tí ó ṣe. Ẹgbẹ́ tó wọ́n fún ìjọba ní àwọn ọmọ
0: rẹ̀. Àárẹ̀ àti civil servant ni ò ní jáde
1: bọ̀rọ̀. Ṣé mọ̀ pé ó láwọn kankan tí.
0: Rage award ni ò ní jáde bọ̀rọ̀.
1: Ó láwọn kankan tó ṣe pé wọ́n gbọ́dọ̀ mójútó ní pàjáwìrì lórílẹ̀‐èdè Nàìjíríà sọ̀rọ̀ àgùnbánirọ̀ aṣọ àpàrọ̀ aṣọ.
0: Òun lẹ́ sọ sí ń báyìí pé wọ́n wọ̀ bì kan wọ́n káwọn adélé bọ̀ lọ wọ́n wọ̀ bì kan wọ́n kó ẹran lọ wọ́n wọ̀ bì kan wọ́n palẹ̀ mọ́ mù wọ́n ṣe gbá wọ́n ṣàwó ìyẹn ò nílò pàjáwìrì aṣọ yẹn ló nílò pàjáwìrì. Mínísítà gan lohun tí òmìnkan tó ń ṣe wọn bí lánàá gan pé irú aṣọ wo ni wọn máa wá ó láǹkárá ni. Ìyá ni àǹkárá
1: ó ń dọ̀wẹ̀kẹ́
0: ẹ máa gbọ́ ó ẹ̀rọ mi létí o kí ló kọ kíní yẹn náà ẹ̀hẹ́n àdìrẹ́ mínísítà tó gbé kíní yẹn
1: wá wọ́n ń dọ̀wẹ̀kẹ́
0: ni ọ̀bẹ kẹ̀kẹ́ ní live tv ìgbà pé òun gan fúnra gan kò mọ̀kẹ́ tó ń ṣe kọ̀ sọ́kàn yẹn bẹ́ kàkàn yìí ṣe bàlàbàlà bàlàbù òun gan understand ẹ tó bá understand nǹkan tó ń sọ ẹ bíjọ́ dẹ̀ wà lórí bọ́tù kan àbí two bọ́tù àbí three bọ́tù sóyàn pé kẹ́lá tó lè ṣe náà àwọn náà ti wà mínísítà ti jẹ́pọ̀ mínísítà yìí ti pẹ́ ẹ ká wá ká ká wọ́n àwọn náà wà ń bẹ̀ bíjọ́ wọ̀ four bọ́tù àbí wọ̀ three bọ́tù àbí wọ̀ five bọ́tù ojú five yà wọ̀ seven bọ́tù àbí 12 bọ́tù kí ló fi sọ.
1: Tó
0: ràn wọ́n rà
1: bó lẹ́sìn aran lẹ́sìn ọ̀hún.
0: Kọkùnrin náà máa wọlé ṣe ní o wọn ní kí ló ṣẹlẹ̀ wọn ní kọ́pà rẹ̀ àwọn tó rí wọn pé.
1: Orílẹ̀-èdè Nàìjíríà a sì ṣe nǹkan mí ẹ̀yìn inu eni oni dun sugbon erin o pa ni pe awu ki lo nsele agbeyewo re agbomagbe na lo si nlo lowo lowo sugbon ba iya lo polowo oja ngba ta ba de lati oju oja a mo se oju opo le fe yanrale e mo yin kuro ni kan ni o Wells Radio 89.3 FM na le ngbo a nbo na fe lo polowo oja

0: nígbà ń sọra wa jẹ lórílẹ̀-èdè olóyè sọ ní ó lẹ̀ pé another thing wà tí èsì ṣe o ẹ jẹ́ ká kọ́ ọ̀dà ká fáwọ́ ṣe o ẹ pé ètò kò níbàjọ́ ní
1: àjíjì.
2: Ó dùn mí pé Mr. Gbọ́láhùn ò sọ ṣé lè sí oníhòlọ̀fẹ́ ṣe san yán lọ́ sì fẹ́ẹ́ fi wọ́n fẹ́ fi
1: rán. Lẹ́sì àti ẹ̀fí ti Mr. Sport dáadáa kẹ́fì máa ń ṣọkọ́ pa.
2: Ó dà ṣẹ̀sùn mọ̀ pé ó sì jàgùn bá ní rántí ẹ̀. Àwọn nọ́mbà tẹ̀ lè pè wá sí ní tẹ̀ wá fẹ́ dá sètò 0916893 1000. Ẹgbẹ́ àbá fi rán san yán kó lè kún wa. 0915333489. Hello. Ẹ kárọ̀ sá o.
0: Kí bàbá ṣe ní o.
1: Bàbá mi aláyànjú ẹ kárọ̀ sá.
0: Mo jẹ́ kí arábìnrin wa náà ní kí ṣe.
1: Àmì sá.
0: Mo là wá lọ́yẹ̀ lágbára Ọlọ́run. Ẹ máa ríre, ẹ máa tẹ̀síwájú. Ṣé ayé bàbá wa Tinubu yìí? Ìkàyàn ni o. Oṣù mẹ́fà káàdìbò ẹ̀ ń ṣèǹjì a sì ti lo ọdún mẹ́ta sẹ́yìn ẹ̀ ṣèǹjì kankan ó dára náà máa fi àjẹra wa orílẹ̀-èdè ra wa ọkọ̀ ní agbára lẹ́fẹ́ tọrọ lọ́wọ́ wa yìí wọ́n jẹ́ pé agbára yẹn lè dá mú fún ara yín kí ló gbé ṣe fún kí kò ní ìdí kẹkẹ ẹ̀kẹ́ ẹgbẹ́ nìkan kẹta ju ẹ ti bọ́ síbẹ̀ bó ṣe wù ú ẹ sì máa bá fàájì yín lọ ẹ̀fẹ́ ni tí ó sọ̀rọ̀ ẹ̀fẹ́ mọ̀ pọ́mọ orílẹ̀-èdè náà ni gbogbo wa. Buhari ń wúyé ọ̀gá tí wọ́n jẹ́ ọ̀gá ló ń ṣe báyìí gbogbo ara ti pariwo ní ó ti búwa kọjá bó ṣe yẹ. Buhari ò bí àjẹ́ wá tó báyìí o wọ́n láwọn kan ló ń kówó jẹ. Àwọn tó wá kó.
2: Bàbá àgbọ̀ yín mọ́. Ó lágbára sùúrù ló gbà á mọ̀ pé ń bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ẹja mọ̀ ṣe sùúrù ẹja mọ̀ pé. Hello.
0: Hello.
2: Yes, sir.
0: Ẹ pa kíní mọ́ mi lẹ́nu kí ló dé.
1: Pásá o.
2: Ó já ni o. Ó rebété ni o.
0: Kí ló dé? Mo fẹ́ sọ ni pé ẹ jẹ́ ká mọ wíwé èèyàn tá a jẹ́. Ẹ ti try jù bàbá yìí ṣe máa ń try lójú ó túmọ̀ tí wọ́n bá ní wọ́n try. Wọ́n á sọ ọ́ sí ayé wa. Ẹ tọ́ sọ pé ìdìbò kò ṣe bàbá wọn ti ń pè ni. Arọ̀ yín ẹ má dìbò ẹ má ṣe bẹ̀ lásìkò ta ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe kí wọ́n mọ̀ pa wa náà lágbára lóòótọ́ alágbára ẹ jẹ́ káwa náà lágbára wa ká náà jẹ́ fún ìní ìbò yìí ká sì gbàdúrà fẹni tí ọba débẹ̀ ẹni tí ọba débẹ̀ ẹrẹ ni kó sì jẹ́ èèyàn dáadáa.
2: Ẹ
0: tẹ̀síwájú ọlọ́run àfààní ọlọ́run lọ́wọ́ o.
2: Ẹ ṣeun bàbá o. Àìsí
0: ìfàlàyàn dé láàrin ìgbà pátá ni.
2: Ẹ ṣeun àìsí ìfàlàyàn dé. 0916893 1000.
0: 0915333489 gbogbo ń tẹ̀kan nígbà kankan ẹmọ bígbà tí ẹ ń ṣe kọ́mẹ́ntì ọ́nẹ́tì ó ní mo ṣe ń sọ ó láà nílò èèyàn bíi tó dé ìdí àgbọ̀n ọ́nẹ́tì tó fi ṣe ṣe ẹ wo ohun tí gbàgbà bí àmì láì ṣe ó ké ní fi fuel price ní world market ó ti wálẹ̀ from 100 plus to 17 ó fuel price ní nàìjíríà òrìjì kí ni problem wà gbọ̀n àwa sọ̀rọ̀ ẹni. Ẹni àwọn ọmọ skúlù àwọn ọmọ ibi ẹni tí ó bẹ̀rẹ̀ sí kan máa sọ àyàn kí ló kọ́ àgbẹ̀dẹ ṣe ẹ̀nà bíi ṣé òun máa fi ṣe kí jẹ́ òjẹ́ yẹn ní ẹkọ́nọ́mì. Ẹ kú síbi ẹ̀tẹ́ máa ń wọ láàrin kéèké nígbà kan sábà ìtàbí ẹ̀jẹ̀ kí nígbà ní àwọn èèyàn sábà ìtàbí àwọn èèyàn. Wọ́n ní bọ́dẹ̀ ti ń sọ ìṣọ́ lábẹ́ka ẹ̀ka nǹkan tó fẹ́ ṣe tí ò wọ́n bá ara wọn bẹ̀ ọlọ́run kú mọ àwọn ẹni tí ì ṣe jẹ gbogbo báyìí lọ.
1: Ẹ
2: ṣeun bàbá wa. Ọlọ́run ó ṣàánú wà lórílẹ̀-èdè Nàìjíríà 0916893 1000 0915333489 tàbí 0911333489.
1: Hello. Ọlọ́run ẹ̀sán
0: ni.
1: Bàbá mi. Ìmọ̀lẹ́
0: àgbà yọ̀kan náà fẹ́ẹ́
1: sílẹ̀.

0: Ní orí wẹ́ sáà.
1: Àǹtí Tọ́ní.
2: A kò ojúmọ́ sáà.
1: Ẹ kú iṣẹ́ mi.
2: Ẹ sà Mr. Bọ́lájí.
1: Ẹ ṣe gan ọmọ.
2: Ẹ sà.
1: Mr. Bọ́lájí àtàkálà ẹ̀sẹ̀ ìgbé. Olúfẹ́ Tọ́ní.
0: Bàbá.
1: Àdúrà wa lórí yín kò ní lọ lófo.
0: Àmì sà.
1: Ọlọ́run mo tọrọ fún yín àti àtìlẹyìn àtàánú ẹ̀rù.
0: Àmì àtẹ̀yìn náà sà.
1: Ṣé rí ẹ bá a bẹ̀wọ̀ àmì kan má ṣe nǹkan dáadáa fún mi. Mo ṣe rí n tó bá kàn ló kọ́kọ́ gbà wá gbá mi. Kán fi ọ̀rọ̀ à ń pààrọ̀ aṣọ à ń pààrọ̀ nǹkan kọ̀ọ̀kan ló kàn báyìí. Àmì kan má tẹ̀síwájú nínú ìrìn àjò iṣẹ́ tó gbé fún wọn o láti darí wa lọ síbi tó dára o. Ìṣòro àti ìgbàgbá mú. Ṣùgbọ́n kán mú ọ̀rọ̀ oúnjẹ wálẹ̀ kíkó wálẹ̀ kán ṣe iná fún wa kó wà òkè. Àwọn nǹkan tó lè tù wá lára káàkiri nìyẹn kì í ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe ìyàfẹ́ kára tù wá ní gbogbo àyè gbogbo everywhere. Oúnjẹ wálẹ̀ oúnjẹ kó ṣe kọ́kọ́ di pọ́ǹtọ̀. Kí ló ṣe àwọn gọ́ọ̀mẹ̀ntì náà? Ẹ ṣe gan sà.
0: Ẹ sà.
2: Ẹ ṣeun. Hello. Ọlọ́pàá súnmọ́ ìdí rédíò yìí o.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ mà.
3: Ìyá Sọ́ní.
2: Yẹ sà ẹ káàárọ̀ sà orúkọ yín sà mà.
3: Ọ̀rẹ́ òní kan Sọ́ní ìjọba tó kọ méje
0: ni. Ẹ kú
2: láíláí.
3: Àárí bí wọlé ni. Olóòtú ní ẹ̀mí gbogbo fún yín o.
0: Àmì àtẹ̀yìn náà mà.
3: Àti ìyàtọ̀ nínú ẹ̀mí gbogbo fẹ́ iná o.
2: Àmì mà àtẹ̀yìn náà mà.
3: Ṣé rí èmi ti sọ o kóló ìsọ̀ní bá ní ìràn ọ̀rọ̀ yẹn o. Èmi ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ o pé tásìkò bò bá ń bọ̀ wọ́n fara dẹ̀ wá o. Wọ́n àárò pa ń bọ̀. Ṣùgbọ́n èmi wá rọ gbogbo wa pátá ẹja. Ẹ já lọ gba káàdì ìdìbò wà lébi ṣe máa ń sọ. Kò sí ìkò sẹ́ni tí ò mọ́gbọ́n ká fẹran sẹ́nu ká wà sí. Ṣé gbogbo adá lórí wa wá kú ni? Bẹ́ bá tiẹ̀ ń pààyàn. Kò lè pa oyè báyàn lórí. Gbogbo tó ń ṣe yẹn èmi wa àràbàdá ológbò lọ̀rọ̀ wọn. Gbogbo èmi sì mọ̀ pé wọ́n padà. Wọ́n padà kó ara wọn sí pé ọ̀dẹ̀ ni wá. Wọ́n wá ti kó oṣù mẹ́fà àbọ̀dún kan. Ebí ọdún mẹ́ta àbọ̀ láti wà yìí. Wọ́n àwọn àbọ̀pọ̀ ẹ̀ka faradẹ̀ wá láti ọdún mẹ́ta àbọ̀ tá a ti wà lórí ẹ̀. Ó wá kó oṣù mẹ́fà. Wọ́n wá rí pé ó yẹ kí àwọn máa gbogbo. Ẹ torí yóò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwa ni ká mọ nǹkan tá à ń ṣe. Mo bá sì wà wọn tó ń gbaṣọ lọ́wọ́ wọn tó ń gba nǹkan lọ́wọ́ wọn. Wọ́n gbowó lọ́wọ́ wọn lọ́wọ́ lọ dìbò fún wọn kò sí wàhálà. Gbogbo ẹ̀ náà la fi jọ rí. Ọlọ́run gbà fún wa o.
2: Àmì ẹ ṣeun.
3: Ẹ máa dé tó bọ̀.
2: Ẹ ṣeun ìyá
3: wa. Kò ní rẹ̀ yín o.
2: Àmì.
3: Olóòtú ọ̀ní yòókù dọ́ọ̀la o.
0: Agbára Ọlọ́run mà.
3: Ọlọ́run ṣọ́ wa bá ń kọ́ ọmọ.
2: Hello.
1: Àǹtí Sọ́ní.
2: Yes sir.
1: Mo fi Ọlọ́run ọba àti ọba àwọn ọba búra ìfẹ́ pé àádùn irú yín. Ẹ̀sẹ̀ tẹ máa ń ṣe pẹ̀lú bí irú àwọn olóòsàn ní ìmọ̀lẹ́ ayé Yorùbá of Nigeria. Pé a gbúrò yín lẹ fi ń gbúrò àwa kọ̀ọ̀kan ìlú ìtì táyà àdáwọn èèyàn.
2: Ẹ má jẹ́ oṣù yín o.
1: Ẹ má jẹ́ kí n purọ́ fún yín. Ṣé ẹ rí bírọ́dà mi kan sọ? Ó ní àwọn kan tó ń dìbò síbẹ̀ gbọ̀ngàn. Ṣé ẹ rí àwa kan la àwa nírú wa lè má lọ bẹ̀? Àwọn kan wọ́n ti kéré ti ìṣe àti oṣù sínú ayé ìdíbi pé bí olóṣèlú bá lòlù ní orí títí àdúgbò oró wa yìí sìn. Ẹni tẹ́ ẹ fẹ́ lẹ máa rí tán bá ní wọ́n ń tò wọ́n gba ọmọ just 5,000. Ẹni tẹ́ ẹ fẹ́ lẹ máa bá ń bẹ̀. Wọ́n kéré tiẹ̀ ni àwa ni ká mọ ibi tá à ń lọ. Káwọn pípọ̀ yìí kan ṣe nǹkan tó tọ́ fún wa. Kán jẹ́ kó ń jẹ́ wálẹ̀ à ń pariwo. Wọ́n dẹ̀ mọ ohun tó ń ṣe o. Wọ́n mọ̀ pé táwọn èèyàn bá ń jẹ àjẹyọ̀ àti àjẹṣẹ́kù. Wọ́n mọ̀ pé ojú ti ń là pé a kò máa máa wù wọ́n bí ọ̀pọ̀ ni. Wọ́n wá ń kéré ìtàwọn èèyàn sínú ìṣẹ́. Torí tí wọ́n bá ti ní ìdí wọn kán lè máa pè wọ́n. Èmi àtẹ̀yìn àti ogbó tá à ń gbọ́ra wa ní mọ̀ṣẹ́ o. Lágbára Ọlọ́run. Thank you so much.
2: Ẹ ṣeun. Hello.
4: Golden boy.
2: Yes sir. Mr. Gbọ́lá. Orí
4: ìtàn ni.
0: Bàbá.
4: Ṣé rí láti gbà sí democracy ti bẹ̀rẹ̀? Owó tán ti kó jẹ Ọlọ́run ó tó dá ojú kọ́ọ̀tì kan sílẹ̀ mo fi ẹlẹ́dàá mi búra. Láti gbà sí democracy ti bẹ̀rẹ̀. Owó táwọn dẹ̀ àwọn tó ṣèjọba ìdí kó tán ṣèjọba láti gbà yẹn ti kó jẹ ó tó dúró ojú kọ́ọ̀tì kan sílẹ̀. Ní ayé ìjọba Jonathan wọ́n àwọ́dù owó competition primary ṣe wọ́n fún àgbọ̀n kan. Láyé Buhari wọ́n àwọ́dù owó competition primary ṣe àgbọ̀n kan. ìjọba tá wà nínú wọn yà wọ́n lórúkọ fi sílẹ̀ ilé iṣẹ́ àkùn ọ̀kan kán má lè tún ìfàmẹ́rì tàn tí wọ́n bá wọ́n jokún bá ní àwọn democracy jokún bá ní o wọn ọ̀dẹ̀ lè ṣiṣẹ́ kán bẹ́ẹ̀. Then Somani is the most propaganda pusher láyé lọ́run ìjọba yìí. Ṣẹ́ni most time máa lọ sọ́jà máa jókòó táwọn ọ̀yọ́ lọ́jà ìmájókòó máa fọ̀rọ̀ àwọn lẹ́nu. Àwọn kan ní ẹjẹ́ kan máa yáwó lọ àwọn kan náà ti ń ya tẹ́lẹ̀ máa dé máa wo bìdìdì rìn. Àwọn kan ní ẹran tí wọ́n tẹ́lẹ̀ ó ti bàjẹ́ ti pẹ́ ìbùnà lọ́jà àgbáyé bó ṣe rí nìyẹn wọ́n ti tọ̀nà kọlu àwọn èèyàn fẹ́ ìdàpọ̀ lọ́pàá ní ìlú ẹ̀ rí ó àpẹ ikú gbàgbẹ́rọ̀ tó ti wà wọ̀nyẹn lára wà lẹ́mì ìlú ẹ̀ rí ó ló láyé tóbi ọlọ́run ọba fẹ́ ó la àwọn tí à ń jẹ lọ́wọ́ yìí torí ìjọba yìí ìyanu àṣẹlẹ̀.
2: Àmì àmì ẹ ṣeun mr agbọ́láhàn àdúrà ńlá mr agbọ́láhàn gbà yín ìyanu yóò ṣẹlẹ̀ lórúkọ olúwa ìyanu yóò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀rín ó pẹ̀kẹ́ wa àròdẹ̀ wa. Hello.
5: Ìyàwó ẹ káàárọ̀ mà.
2: Ẹ káàárọ̀ sà.
5: Olóyè kan ní.
0: Bàbá mi Bọ́lá ni wà. Ẹ káàárọ̀ sà.
5: Ọkùn Ṣẹ́ẹ̀lù.
0: Ẹ sà.
5: Látàpẹ́ tarọ́là.
2: Ẹ ṣeun sà.
5: Àyìnbó Bọ́lá ni olùdarúgbò ni. Mo kí ẹyin ìyàwó kan ní. Ọdún ti bá mi fi kún ọ̀rọ̀ mi tí mo máa ń sọ. Wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́. Kẹ́rí pé ọ̀rọ̀ mi ti ń dáná bọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ etí tó ń gbọ́rọ̀ yìí ibo ló dúró sí ní ọkàn wọn láti fi kí ìrìn àjò tí ń bọ̀ lọ́nà lẹ́yìn òkè ikú iṣẹ́ ìlú o.
2: Ẹ ṣeun ẹ ṣeun Mr. Bọ́lárìn wá láti Àpẹtẹ. Mr. Ọlálékan san ni àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọn láwọn ọmọ ogun àwọn inú ìwé ìròyìn Punch ló wà. Wọ́n ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n kéde wípé àwọn ti dá àwọn ọmọ ogun àwọn padà sí orílẹ̀-èdè àwọn ò ṣùgbọ́n àwọn yóò máa ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìwádìí ìrànlọ́wọ́ wọn àrí ni.
0: Tẹ́yìn balẹ̀ rí.
2: Ìpànìyàn lọ́tún ló sì.
0: Tẹ́ balẹ̀ rí mi lè bá yín jiyàn.
2: Ọmọ Nàìjíríà àti àgbọ̀ngbà àtàn náà wọ́n wà ràn wá lọ́wọ́ wọ́n yé pààyàn wọ́n tún kọ́ ní àwọn ẹlẹ́sìn kan náà ń pa àwọn kan. Àwọn èèyàn ni ẹ jẹ́ wọn bọ̀. Nígbà balẹ̀ ilé ò bá tó yó
0: ní ṣe. Nígbà tí mo sọ nínú àyàn ọ̀pọ̀lọpọ̀ gbẹ̀mí bú láàrin ìmọ̀ nǹkan tí mò ń sọ. Ṣùgbọ́n èmi mọ àwọn ará bí ìdíbi tán mọ̀yàn dé mo mọ̀ wípé wọn ò lè tẹnikẹ́ni rò tara àwọn nìkan náà rírò. Mo sọ nígbà yẹn báyìí mo ní òṣèlú ọbẹ̀ nìyẹn ń ṣe ìyẹn Trump pé òṣèlú lásán ló ń ṣe. Ìmọ̀ bóyá ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbẹ́ o gbẹ̀ṣẹ̀ tó lọ yìí ó sọ síta gbàngbàngbà ni pé àwọn ti tán bá ṣe ń pa kìrìsìtẹ́nì ní Amẹ́ríkà.
2: Ó jáde nínú ìròyìn.
0: Ó sọ ìṣubú jáde. Ó jáde fọ́nrán ẹ̀wà tó ti sọ bẹ́ẹ̀. Jẹ́mi àwọn tó ń bá wí. Ṣé ó pẹ́ tí mo ti máa ń sọ ìwàyí pé mo tó ń ṣe Nàìjíríà yẹn kò ṣe torí Nàìjíríà. Torí àwọn evangelical Christians tó wà lẹ́mẹ́ríkà tó máa ló dìbò fún gbèdé ibi tó wà. Àwọn ló ṣe kíní yẹn fún.
2: Òun náà sọ lé ara ẹ̀ ni.
0: Ẹni ẹlẹ́ni oríṣi orí ara ẹ̀ ni.
2: O wa n fi wa sọ lórí ẹlẹ́ ara ẹ̀. Hello.
5: Ẹ káàárọ̀ ma.
2: Ẹ káàárọ̀ sa orúkọ yín àti ẹ ti ń pè wá.
5: Ẹ ti
2: jẹ́
5: ká. Olúwa ọmọ bá ń ṣẹ́.
2: Àmì.
5: A bá ń sọ̀rọ̀ nípa agbọ́mágbẹ́. Ọkọ ọlọ́tẹ̀ ń gbé kalẹ̀ ń bẹ̀ yẹn Ọlọ́run ìjẹ́ ojọ́ba.
2: Àmì.
5: Ọlọ́run a máa ràn yín lọ́wọ́.
2: Àmì.
5: Bábá.
0: Sà.
5: Ó níbi tí Ọlọ́run mú yín lọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á mú yín débẹ̀ o.
0: Àmì sà.
5: Ẹjọ́ ṣé ẹ ní ìpéjọpọ̀ àìyàn òjọ̀gbọ̀n báyìí tí ẹ máa ń sẹ́ndì sí ààrẹ gbẹ́jẹ́ bó ṣe jẹ́ ara wa kó lè máa bu mọ nǹkan tó ń lọ. Ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ń sọ ọ̀pọ̀ lọ kalẹ̀ ju àwọn ẹ wo ìpànìyàn tó ti ń lọ láti ọdún orílẹ̀-èdè yìí. Àwọn yẹn pọ̀ lọ́hùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà là ń dá sí láti bí ẹ wo gbà tó wá wọlé sí síbà yẹn. Adìyẹ wọn ti kíní wọn ti gbé adìyẹ òtò sí o.
0: Bàbá ṣé kíní
5: kò sí
0: ọ̀rọ̀ ìyá nìkan tó wà
2: lẹ́yìn. Orúkọ yín sà.
5: Oru láti orí ọ̀lẹ́ ń báyìí. Ẹ jọ̀ọ́ ẹ̀kọ́ torí pé nǹkan tí lè ṣe jẹ́ agbọ́n àgbẹ̀ ni pé ọmọ èèyàn à ń rí àǹfààní láti pè wọlé. Gbogbo kò sí ilé iṣẹ́ rédíò tó ní time fún aráàlú láti pé kán pè wọ́n kó ṣàkóso nǹkan tó wà nínú ẹ̀.
0: Àgbélé kalẹ̀ tó rí ní sàyín lẹ́ni.
5: Ẹ bá wa ṣiṣẹ́ lórí nǹkan yẹn. Ọlọ́run á túbọ̀ fún yín lágbára ibi tí Ọlọ́run mú yín lọ nípa ọ̀rọ̀ ilé. Lára àwọn èyí tí ẹ̀ ń jẹ́ ọ̀jọ̀gbọ̀n báyìí ló yẹ kó máa pè sí iléeṣẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin. Ọpọlọ tí wọ́n ní tó yẹ pé òun náà fi ń kó owó orílẹ̀-èdè lọ. Àwọn akóòtí létà ní Yorùbá máa ń pè wọ́n. Akóòtí lé dànù ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn. Ọlọ́run gbà wà lọ́rọ̀ orílẹ̀-èdè. Wọ́n ti ajẹ́ nínú pátápátá ni wọ́n. Ọlọ́run abáni yí ẹnu ọlágbódànù. Abáni fi àwọn èèyàn tó mọ nǹkan tó tọ́ tó yẹ. Abáni gbé wọn sípò. In Jesus' name. Olúwa a máa ràn yín lọ́wọ́. A máa fàdírà àtàkọ yín mọ́. Thank you, sir. Thank you, ma.
2: Ẹ ṣeun, sir. Ẹ ṣeun, sir.
0: Mo sọ nígbà yẹn, mo ní pé òṣèlú burúkú lọ́bẹ̀ ni yẹn ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà ayé farabalẹ̀ sí nǹkan wá ti dé báyìí bùrùbùrùbùrù bí wọ́n ṣe bá ń gbé náà nìyẹn. Wọ́n bu mí báyìí nígbà dáadáa. Ìmọ̀ká tí mo ń sọ bí máa ṣe lè mo ṣe máa sọ. Ó ti ń bá àwọn aráalé ẹ̀ sọ̀rọ̀ báyìí pé wọ́n pa kìsẹ́ni mọ̀ Nàìjíríà.
2: Orí
0: iṣẹ́ táwọn lọ ṣe ní Nàìjíríà, wọ́n pa kìsẹ́ni mọ̀. Àbádébóyè gan-an, Àbágánjà jẹ́ Trump máa sọ bẹ́ẹ̀ mọ́ pé ìgbà tí bàbá tí wọn náà wọ́n fún lẹ́sẹ̀ yára wọn ọjọ́ orí ẹ̀ka fi bàbá sílẹ̀ nǹkan tí bàbá ti gbé ṣe láyé yìí olóńlọ wájú yẹn ẹ̀ka fi bàbá sílẹ̀ ó láwọn kan tí bàbá sọ tí kò dúró sí tó dá lára mi ṣùgbọ́n ẹ̀ka fi bàbá sílẹ̀ ṣùgbọ́n bàbá gan sọ pé Trump láàrin December tó wájú bọ́ǹbù yẹn àti sin yìí nǹkan ti bàjẹ́ gan nísìnyí gan ju títẹ̀ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí Trump máa gbọ́rọ̀ padà fáwọn ará ilé ẹ̀ ó sọ fún wọn pé tó ní kàtà wọn lọ ṣe pé àwọn kìrìsìtẹ́nì bíi tiyín àti lọ gbé ìjà àwọn Nàìjíríà
2: ó
0: fi wá rúgbó ṣé mo sọ̀rọ̀ kan gbà yẹn mo ní pé ìṣòro tó wà nílẹ̀ yìí o ìṣòro ìjọba Nàìjíríà ni kò sẹ́nikẹ́ni yálà ọmọ Nàìjíríà tí ì ṣe ìjọba àbí ìjọba bí wọn láti òkè ta tó lè tan wa láyé.
2: Ẹ sọ ẹ lọ́wọ́ náà láfọwọ́ wa
0: ṣe. Wá fúnra wa la máa ṣẹ́tù nǹkan tó wà nílẹ̀. Tàbá rẹ̀ síbẹ̀ nǹkan wá láti ta wá bá a ṣe á kàn fún wa lu jìbìtì ni. Àbí pé ọmọ kan ní ìbáyà àwọn ọmọ líle kan òun kìíní kan kìíní kan bẹ́ẹ̀ kan jẹ́ kó òun ṣe kìíní kan bẹ́ẹ̀ tó máa ṣe kìíní kan kìíní kan. Scam lásán ni gbogbo ẹ̀. Government pàápàá jùlọ federal government ni kìíní yìí wà lọ́wọ́ ẹ̀ tó lè tàn.
2: A ti ń lọlé ṣùgbọ́n tẹ́ni ìbá lè ṣe ní ṣókí. Ẹ ló ní ìṣẹ́jú àyá orúkọ yín àti tẹ̀ tí ń pè wá.
6: Mo kí bàbá wa san ni o.
0: Ẹ sà, àmì náà kì í sọ.
6: Ọlọ́run ní gbàgbé yín o.
0: Àmì àtẹ̀yìn náà sọ.
6: Ẹ tẹ́ ẹ̀bà gbóhùn wa, ẹ máa ń ẹ̀bà gbóhùn wa.
0: Bẹ́ẹ̀ni.
6: Ẹ máa ń fẹ́ máa gbóhùn wa.
0: Bẹ́ẹ̀ni sà.
6: Ṣọ wa àmọ́ tá a fẹ́ dá sí mọ́. Nígbà tí pé ká sáà máa gbàdúrà pé Ọlọ́run dákun yára bí kọ́sá gbìjà wa ní yárayára.
2: Àmì. Ẹ ṣeun ní gbogbo bíi ẹ ti ń gbọ́ wa àti ń lọlé ní àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀n àgbẹ̀ fún tòní lágbára ọlọ́run ẹ pàdé àwọn ikọ̀ míì ní ọjọ́ ajé ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀ṣẹ́ ẹ̀yin tá a lè gbé pé ẹ̀yin ojú ọjọ́ ti lọ ní ẹ ṣeun sọlá lẹ́kàn sán ni.
0: Iṣẹ́ ìlú ni kò ṣe máa jẹ ìjọba pè wá wà táyé bá ti yọ.
2: Ọlọ́run ó máa bá àfikún ọ̀pọ̀lọ̀ yín lágbára ọlọ́run. Mo dúpẹ́ ọlásán ní Golden Voice on Radio lónìí rí àtẹ oníka fi pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tì mi bàbá Henry. Mo ṣe takuntakun tó ń ṣe. Ìpàdé wa bí oyin lágbára ọlọ́run.

ẹ̀ka san o àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọ ọ̀pọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní ńlá mú afúnyẹ́ láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ wells radio 89.3 fm eléyìí tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olú yọ̀lẹ̀ estate nílẹ̀ ìbàdàn adédàmọ́lá olóyèdè lòmíròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tún ti àjọ ilo ní à ń ti ṣiṣẹ́ lójú ìṣíkejì ètò alágbára kan fún àti ìpèsè iṣẹ́ nílẹ̀ yìí iná ọmọ rárá ní pé ọ̀pọ̀ dúkìá jẹ́ nígbàjúgbajà ọjà bòde nílùú ìbàdàn àjọ ẹ̀ṣọ́ ààbò ojú òpópónà nílẹ̀ yìí ṣiṣẹ́ lójú ètò ìgbanisíṣẹ́ ọdún 2026

0: ilẹ̀ Burkina Faso, Mali àti ilẹ̀ Niger, òní ẹ bẹ̀rẹ̀ sí ni yọwọ́ àwọn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹjọ́ ọ̀daràn lórílẹ̀-èdè àgbáyé. Àjọ NATO làwọn adarí rẹ̀ wọ́n mọ pàdé papọ̀ nílẹ̀ ní Ankara fún àwọn kan tó ní ṣe pẹ̀lú àti dáwọ̀ lásìkò dúró pẹ̀lú Trump. Nínú ìròyìn, eré ìdárayá ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni a ṣe agbátẹrù fún àwọn ikọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ètò ìdíje eré ìdárayá Commonwealth tọdún 2026. Ní báyìí, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti bẹ̀rẹ̀ ìṣíkejì iṣẹ́ àkànṣe àìgbésẹ̀ kan eléyìí tí a pè ní ILO. Eléyìí tí ó sì wà ní ìfarajìn lórí ètò tó ní ṣe pẹ̀lú à ń ṣípò padà lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìrajẹ́ àwọn nǹkan tó jẹ́ ti ọjọ́ afẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà bí yóò ti ṣe mọ ní ṣe pẹ̀lú ìpèsè iṣẹ́, ìdáàbòbò àwọn òṣìṣẹ́ tó ń ti ìgbélárugẹ ìdàgbàsókè àwọn nǹkan ìpawọlé lórílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ àkànṣe náà, eléyìí tí ìṣúná rẹ̀ wá látọwọ́ ìjọba ilẹ̀ Faransé, òyàn pé ó wà láti ṣe àwọn ètò alájùmọ̀jọ fọwọ́ṣewọ́pọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀, pẹ̀lú bí wọ́n ṣe ṣíṣọ lójú rẹ̀ lánàá òde yìí ní ilé iṣẹ́ tó jẹ́ ti àpapọ̀ orílẹ̀-èdè àgbáyé ló tó ń bẹ nílùú Àbújá, níbi tí a ti kó àwọn òṣìṣẹ́ elétò ìjọba, àwọn òṣìṣẹ́ tó fi mọ́ àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ káàkiri àtàwọn agbanisíṣẹ́ láti jọ ní àjọsọpọ̀ àti àjọyé papọ̀, eléyìí tí àìgbésẹ̀ náà sì wáyé láàrin ọdún 2025 tí ó wá títí di 2029. Nígbà tó ń sọ̀rọ̀, mínísítà fọ́rọ̀ ìgbanisíṣẹ́ Dr. Muhammad Dingyadi òun ló ṣàlàyé pé àtúnṣe àjùmọ̀jọṣepọ̀ yìí òun ló pèsè ààyè àti àǹfààní láti ṣe àwọn nǹkan ìfarajìn fún àwọn nǹkan ìlànà eléyìí tí à ń tẹ̀lé fún àwọn ìgbésẹ̀ náà gbogbo. Nílùú Ìbàdàn nìròyìn ti ṣẹlẹ̀ wípé iná mọ̀ rárá ní apẹ́ ó dédé ṣẹyọ tó sì jó ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá ní nǹkan òwúrò ní ní gbajúgbajà ọjà bodè eléètúnbẹ nílùú Ìbàdàn àti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Iná ọmọ rárá náà ni pé ó kọlu àwọn ilé ìtajà tó sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá àti àwọn ọjà táwọn ọlọ́jà ń tà lágbègbè ọ̀hún, èyí tó sì mú kí ọ̀pọ̀ àwọn ọlọ́jà náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ni wà ìkùmù lówùúrọ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ àti ohun tó ṣokùnfà iná yìí ni wọ́n pé wọn kò tí ì lè ṣàlàyé lásìkò tí wọ́n kórò èyí jọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán tó ń jẹ jáde láti agbègbè náà òní pé ó ṣàfihàn àwọn ọlọ́jà eléyìí ti jẹ ẹbẹ̀ tẹ́gbọ́mọ̀lélọ́wọ́ inú ilé ìtàtì rí àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n ti ń kẹ́dùn tí wọ́n sì ń kàmínú lórí ibi iná ọmọ rárá náà bó ti ṣe alágbára yìí. Àwọn òṣìṣẹ́ panápaná eléyìí tí wọ́n pe wọn tètè tara ṣàṣàdé ọjà ọ̀hún eléyìí tí wọ́n sì láǹfààní àti mú iná náà wá sí ìdánudúró òní pé wọn ni wọ́n ṣe kó má ba lè tàn kọjá àwọn agbègbè ibi tó ti ṣẹ̀dé. Ẹ̀wẹ̀ àwọn òṣìṣẹ́ pàjáwìrì eléyìí tí wọ́n pe wọn lọ ṣiṣẹ́ ọ̀hún ni pé wọn ni wọ́n rí àwọn ìdojúkọ lóríṣiríṣi láti láǹfààní sí àwọn agbègbè kọ̀ọ̀kan nínú ọjà náà eléyìí tó jẹ́ pé wọn ni àwọn ìṣòro tí wọ́n kojú òun ló wá látàrí bí agbègbè wọn ṣe há gádígádì pàápàá jùlọ àkọ́papọ̀ àwọn ilé ìtajà eléyìí tí ó mú ìdíwọ́ débàwọn ọlọ́jà náà. Gbajúgbajà ọjà bodè yìí òun ló jẹ́ ara àwọn ọjà kan eléyìí tó tóbi jọjọ nílùú Ìbàdàn èyí tó sì wà fún mímọ ta àwọn nǹkan ìbílẹ̀ eléyìí tó gbajúgbajà fún lórílẹ̀-èdè yìí. Ilé-iṣẹ́ ààbò ojú òpópónà nílẹ̀ Nàìjíríà Road Safety òní pé wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ ọdún 2026 eléyìí tí pé wọ́n ni yóò bẹ̀rẹ̀ lónìí òde yìí nígbà tí wọ́n sì ń fi tìfẹ́tìfẹ́ pe ọ̀gọ̀rọ̀ amúlẹ̀-èdè Nàìjíríà tí ó dára wọn lójú tí wọ́n sì dáńtọ́ láti kọ̀wé fún iṣẹ́ náà nípasẹ̀ bí wọn yóò ṣe ṣí ààyè sílẹ̀ fún àwọn oríṣiríṣi ipò tó wà ní tí ààyè wà fún lásìkò yìí. àjọ tọrọ kan ṣàlàyé pé ètò ìkọ̀wé fún iṣẹ́ ọ̀hún ọ̀nà pé yóò láǹfààní àti wà lójú òpó ayélujára fún odidi ọ̀sẹ̀ mẹ́rin gbáko nípasẹ̀ ojú òpó eléyìí tí wọ́n ti yà sọ́tọ̀. Ètò ìgbanisíṣẹ́ náà ọ̀nà pé wà nínú àtẹ̀jáde kan eléyìí tí wà lọ́jọ́ 24 oṣù kẹfà eléyìí tí wọ́n sì fi síta lọ́jọ́rùú Wednesday tó sì wá tí ìbọwọ́lù wá látọ̀yẹn ti ṣe igbákejì ọ̀gá àgbà àjọ náà fẹ́ ká tún rí sí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ Pauline Olaye lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ náà. Àwọn ọ̀rọ̀ tí wọ́n bá kọ̀wé tí wọ́n bá wẹ̀ yán kẹ̀kẹ̀ ni wọ́n láǹfààní àti pè láti ṣe àfihàn àwọn ìwé àti àwọn àkọọ́lẹ̀ gbogbo tí wọ́n bá ní eléyìí tí wọn yóò fi ṣe àyẹ̀wò tó tọ́ lórí wọn. Wọ́n ti alago ìkìlọ̀ sétí àwọn tọ́rọ̀ kan láti kíyèsára látọ̀rí látàrí àwọn tó jẹ́ àwọn ẹni bíi tí wọ́n gbójú òpó ayélujára ṣiṣẹ́ láàbì látàrí pé gbogbo àwọn ìgbésẹ̀ àti ètò ìgbanisíṣẹ́ náà ò ní pé ó jẹ́ ọ̀fẹ́ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí. Nínú ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ Burkina Faso, Mali àti Niger òní apiyan ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí ìgbésẹ̀ láti yọ ara wọn kúrò nínú ìgbésẹ̀ ilé ẹjọ́ ọ̀daràn àgbáyé ìyan ICC èyí tó sì ń ṣàmì ìgbésẹ̀ míì fáwọn orílẹ̀-èdè léyìí ti hàn pé wọ́n jẹ́ ilẹ̀ nílẹ̀ adúláwọ̀ táwọn ọmọ ológun ṣe ìdarí níbẹ̀ tí wọ́n ń gbé ìgbésẹ̀ láti kúrò nínú àkójọpọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Ilé ẹjọ́ ICC fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lánàá bó tilẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta òní àti kọ́kọ́ fi tó ilé ẹjọ́ náà létí lórí ìgbésẹ̀ àti èròǹgbà wọn láti kúrò lóṣù kẹsàn-án. Wọ́n pe àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí òní apá ṣe ìkórajọpọ̀ àwọn orílẹ̀-èdè Sahel lọ́dún 2024 lẹ́yìn tí wọ́n yọra wọn kúrò nínú àjọ ẹgbẹ́ ECOWAS èyí tí wọ́n sì ti ń sọ ara wọn papọ̀ pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú ilẹ̀ Russia pẹ̀lú àtìmọ́ àdínkù débà ipa ti ilẹ̀ Faransé ní àti àwọn ilẹ̀ adúláwọ̀ lórí àwọn orílẹ̀-èdè náà. Àwọn adarí ẹgbẹ́ NATO ni a pé wọn ni wọ́n láǹfààní àti kórajọpọ̀ ní Ankara nílẹ̀ Turkey lọ́sẹ̀ tó ń bọ̀ fún ìpàdé kan eléyìí tó wà láti mú àsopọ̀ àti ètò àjọṣepọ̀ kó láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ tó ń ti àdínkù ìbẹ̀rùbojo eléyìí tí wọ́n ní pe pẹ̀lú ààrẹ ilẹ̀ America Donald Trump lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Iran àti àwọn agbègbè tó so mọ́. Wọ́n pé ìpàgọ́ lọ́jọ́ méjì náà ní wáyé lọ́jọ́ Ìṣẹ́gun àti ọjọ́rú ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú bí ẹni tí ṣe akọ̀wé àjọ NATO yìí ọ̀yàn ọ̀gágun Mark Rutte bó ṣe ń ṣàlàyé pé àwọn ilẹ̀ Europe yìí ọ̀nà pé wọ́n ní wà ní ìfarajìn sí ìfikún ètò ìdáàbòbò eléyìí tí wọ́n ní ṣe pẹ̀lú àwọn ìgbésẹ̀ míì tuntun wa látọwọ́ àwọn apá orílẹ̀-èdè ti Russia. Ọjà kò di mímọ̀ pé àwọn nǹkan àdéhùn lórí àwọn nǹkan ogun eléyìí tí wọ́n pe owó rẹ̀ gọbọi lọ́pọ̀lọpọ̀ òní pé wọ́n retí láti tọwọ́ bọ ìwé àdéhùn rẹ̀ nígbàtí àwọn adarí tí ọ̀rọ̀ kan wọ́n sì mọ láǹfààní àti mọ ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn àwọn elétò ààbò pàápàá jùlọ àwọn ológun fún ilẹ̀ Ukraine nínú ìgbójú agan ti pẹ̀lú orílẹ̀-èdè Russia. Alákòóso àgbà ilẹ̀ Moldova Eyan Alexandru Mutiu òní ó ti kéde ìkọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ nínú ètò ìgbésẹ̀ èyí tí wọ́n pé ó jọ ọ̀pọ̀ àwọn èèyàn lójú èyí tó sì bẹ̀rẹ̀ sí ní mú ọ̀pọ̀ ìkọ̀wé fipò sílẹ̀ ó wà nínú ètò ìṣèjọba ilẹ̀ ọ̀hún èyí tó sì tún ṣe ètò ìtaniláyà nínú àwọn nǹkan ìgbésẹ̀ ètò ìṣèlú fún ààrẹ ilẹ̀ ọ̀hún Maya Sandu àti ikọ̀ tí wọ́n jọ ń ṣèdarí lórílẹ̀-èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ Mutiu òye olókéde èròǹgbà rẹ̀ lónìí tó sì jẹ́ kó di mímọ̀ pé òun kò ní láǹfààní àti máa tẹ̀wọ́ wájú gẹ́gẹ́ bí ètò iṣẹ́ tí wọ́n yà sọ́tọ̀ fóun pẹ̀lú ìlànà bí ó ti ṣe wo òun àti àwọn ìlànà eléyìí tó tẹ̀wọ́n lọ́rùn. Ẹwẹ̀ kò ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ṣokùnfà èrèdí tó fi kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tó ti ń ṣe ẹni tí ṣe alákòóso àgbà ilẹ̀ ọ̀hún láti oṣù kọkànlá ọdún 2025 lábẹ́ ìṣàkóso ohun tó ní ṣe pẹ̀lú àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin Moldova. Ààrẹ Maya Sandu yìí ni ìrètí wà wípé yóò bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin lórí àti ṣètò ìdábọ̀ orúkọ tuntun fún ẹni tí yóò rọ́pò rẹ̀ ní orílẹ̀-èdè náà. Ẹni ọdún 82 Mutiu yìí òní yan lọ́ṣù kẹsàn-án ọdún 2025 látàrí ètò ìdìbò tí wọ́n ṣe nílé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ ọ̀hún ibi tí àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní Party of Action àti àwọn kan tí wọ́n ṣètò ìdìbò eléyìí tí wọ́n pè wọ́n fi ṣe àtìlẹ́yìn fún lati le je en ti o je alakoso agba lorilede na. Ninu iroyin ere idaraya Are Bola Ahmed Tinubu lo ti sise loju igbese idagbere fawon iko omo orilede Nigeria saju ikopa orilede yi nibi idije ere idaraya Commonwealth todun 2026 eleyi ti pe yo waye ni Glasgow nile Scotland bi ijoba apapo se nse ifidemule ifarajin re si awon olukopa ninu ere idaraya lorilede yi wọ́n pé ètò ìdágbére náà tó wáyé ní ilé iṣẹ́ rẹ̀ nílùú Abuja ló wà láti ṣètò ìwúrí fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń gbaradì láti kúrò lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì tí ààrẹ sì ń rọ̀ wọ́n láti kópa dáadáa kí wọ́n sì jẹ́wọ́ bí wọ́n ti ṣe jẹ́ láàrin àwọn akẹgbẹ́ wọn pẹ̀lú ìgboyà ìfaraẹnijìn àti ẹ̀mí olùkópa nínú eré ìdárayá eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà yóò sì láǹfààní àti fàkọyọ pẹ̀lú ìrètí tí wọ́n ní nínú wọn. Ikọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà pé wọ́n kúrò lórílẹ̀-èdè yìí lọ sí ilẹ̀ Aberdeen ìyẹn nílẹ̀ Scotland níbi tí àwọn olùkópa yìí yóò ti láǹfààní àti ṣètò ìgbáradì ọlọ́sẹ̀ mẹ́ta kó tó di pé wọ́n mọ̀ gbéra lọ sílẹ̀ Glasgow fún ìdíje náà eléyìí tán pé yóò wáyé lọ́jọ́ kẹtàlélógún oṣù keje tá wà yìí títí wọ ọjọ́ kejì oṣù kẹjọ ọdún tá wà yìí. Orílẹ̀-èdè wa Nàìjíríà ni a pé wọn ó kópa nínú àwọn eré ìdárayá oríṣi bíi mẹ́wàá pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tí a pé àwọn náà máa ṣojú gẹ́gẹ́ bí àwọn tí wọn yóò jọ kópa pẹ̀lú ìrètí wọn láti rí pé wọ́n ṣe ju bí wọ́n ti ṣe lọ lọ́dún 2022 nínú ìdíje ti Commonwealth yìí nílẹ̀ Birmingham níbi tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó ti parí pẹ̀lú bí wọ́n ṣe ṣe àkójọ wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó tàǹtọ́ jù nílẹ̀ Adúláwọ̀ pẹ̀lú àwọn àmì ẹ̀yẹ bíi 15 nílé ìta ti rí wúrà 12 fàdákà 9 àti idẹ 14. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti máa fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣiṣọ́ lójú iṣẹ́ àkànṣe ẹlẹ́ẹ̀kejì eléyìí tó ní ṣe pẹ̀lú àjọ ILO eléyìí tó wà ní ìfarajìn pẹ̀lú àti rí bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe máa ṣí ipò rípò lórí àti pèsè àwọn iṣẹ́ eléyìí tó wúni lórí ìdáàbòbò àwọn òṣìṣẹ́ àti ìgbélárugẹ ètò ìdàgbàsókè ọrọ̀ ajé nílẹ̀ yìí. Bákan náà la mọ àfòyín pé ìṣẹ̀lẹ̀ láabi kan lápẹ́ ó ṣẹlẹ̀ lágbègbè Bodè nílùú Ìbàdàn níbi tí iná mọ́ rárá eléyìí tí a pe ó ti jó àwọn dúkìá àti àwọn ọjà àwọn èèyàn ní nǹkan òwúrọ̀ òní eléyìí tí a pe wọn ni ó sì ṣe ó mú kí àwọn tó jẹ́ ọlọ́jà náà kí jẹ̀bẹ̀ tí ó gbé ọmọlé wọn lọ́wọ́ bí ọ̀pọ̀ dúkìá àti àwọn ọjà àwọn èèyàn bí iná ṣe mú. Àjọ ètò ààbò ojú pópó nílẹ̀ Nàìjíríà FRC ti kéde èròǹgbà rẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ ọdún 2026 lónìí òde yìí níbi tí wọ́n ti ń pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n sì dáńtọ́ láti kọ̀wé ṣètò ìbẹ̀rẹ̀ iṣẹ́ sí àwọn oríṣiríṣi àyè tó sílẹ̀ ní ilé iṣẹ́ náà. Nílẹ̀ òkèèrè láti mọ̀ fún yín pé ilẹ̀ Burkina Faso, Mali, Niger wọ́n ní àti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọn láti yọra wọn kúrò nínú ọ̀dọ̀ àjọ ICC yan ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀daràn lágbàáyé nígbà tó sì ń ṣàmì ara ìgbésẹ̀ táwọn orílẹ̀-èdè yìí nílẹ̀ Adúláwọ̀ ti ń gbé láti yọra wọn kúrò nínú ìkópa pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó ń bẹ lápá ìwọ̀ oòrùn. Àwọn adarí àjọ NATO ni a pe wọn ó kórajọpọ̀ ní Ankara nílẹ̀ Turkey lọ́sẹ̀ tó ń bọ̀ fún ìpàgọ́ tó wà láti ṣètò ìgbéró ìfarajìn wọn àti láti mú àdínkù dé bá ìbẹ̀rùbojo látọ̀dọ̀ àìrẹ́lẹ̀ America Donald Trump lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Iran àti àwọn orílẹ̀-èdè míì. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti ṣètò ìdágbére alágbára fáwọn ikọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n lọ rè kópa níbi ìdíje ti Commonwealth Games tọdún 2026 nílẹ̀ Glasgow lórílẹ̀-èdè Scotland bí ìjọba àpapọ̀ ṣe ń ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn wọn sí àwọn olùkópa yìí láti jẹ́ ìwúrí fórílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wà látọwọ́ Kúnlé Olówó ẹ̀ mọ́gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tẹ́lẹ̀ fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọnà ti àgbáyé ti www.wellsradio893.com. Nígbà tí a lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú kúlu ara ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóòdé ló mú rè náà wá sétí gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, a kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ o.
1: West Radio 89.3 FM. Kanga agbemagbe.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

0: Hoy es que... Ǹjẹ́ ká múra gbá ká ìtara gbá?
1: Àwa lákòdè báwọn tó méje jíjí.
0: Ká múra gbá ká ìtara gbá? Ká mẹ́gbà ká múra ìlú ẹ̀gbá? Igbá ń lóṣe mẹ́mu igbá lóṣe gọ̀pẹ́. Táwa ni òòṣà ìmọ̀ pé gbajúmọ̀ àgbà là ń bẹ́ ń ta alàgbà.
1: Ọ̀rẹ́.
0: Ǹjẹ́ gbangba yige tá gbangba yige tá ìta gbangba báyìí náà làábọ̀kùnrin tó bá yege.
1: Ìyé wa bá mi lọ, ọ̀làǹdó wọ̀wọ̀.
0: Olúdayọ̀ mo tó gbangba bẹ́ẹ̀ mo sì tó gbangba.
1: Ni mo mi fẹ́.
0: Ló fi jẹ́ pé òun mi lẹ̀ ń gbọ́ ìyẹn lákòókò gbangba. Níkàn ni gbangba. Ìkànnì àmìlú jìnjìnjìnjìn. Ìkànnì àmìlú tìtìtìtì.
1: Ìmájẹ́ bá mi jà o, gbàgbà Ghana rí.
0: Wells 89.3 FM. Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn ibẹ̀ náà láwà. Ibẹ̀ la ti ń dá kekeluke. Ẹ káàsán mo kí wa ní gbogbo bíi ti afẹ́fẹ́ ètò àti ìkànnì tó bá náà yẹ́ dé o.

0: ìṣọwọ́ tí Orlando fi ń bà mí kò ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n sọ̀rọ̀ sí rárá rárá. Kíní ọ̀hún ń bà mí gidi ní Akinyemi ara mi. Nǹkan tí mò ń gbọ́ mi ò mọ̀ bóyá ẹ̀yin náà ń gbọ́ Lindé. Mi ò mọ̀ bóyá bí mo ṣe ń gbọ́ lẹ̀yìn náà ń gbọ́. Ohun tí bà mí Chief Doctor Orlando Howo tó fi sínú orin yìí kò tí ì yé mi títí dàkokò yìí. Torí pé níṣe ló ń tùn mọ́ mi gidi gan ni. Tí nǹkan bá ti dùn mọ́yàn jù á ló ń tùn mọ́ mi àbí kò yẹ yín bẹ́ẹ̀ sìn. Ìràwọ̀ lagbà àlètò tẹ̀ ń gbádùn.
1: Àdòrè òyìn mọ́.
0: O yes ke. Ìràwọ̀ lagbà òun lètò tó ń lọ láfẹ́fẹ́. Ètò yìí lẹ́ máa jẹ ìgbáládùn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní gbogbo ọjọ́ Friday. Ìyẹn lórí ìkànnì yìí Wells 89.3 FM.

láìsí àní àní abala mẹ́ta òun lètò yìí ló pín sí. Abala àkọ́kọ́ òun náà lápè ní bóyá lẹ́mọ̀. Níbi tá a ti máa ṣàlàyé fúnra wa. Àwọn ohun tó yẹ ká mọ̀ nípa àwọn òṣèré yálà àwọn eléyìí tán ti lògbà tán ti kọjá lọ. Tàbí àwọn tó ń lògbà lọ́wọ́lọ́wọ́. Ní kété tá a bá ti ń súkúrò ní abala àkọ́kọ́ lórí ètò. Abala kejì lápè ní lérèfé. Kí ni yóò máa ṣẹlẹ̀ lábala lérèfé? Ìròyìn àwọn amúlùúdùn ìròyìn lẹ́ka amúlùúdùn òun ló ní kókó bíntí lérèfé láwọn máa ṣe kinní ọ̀hún. Abala kẹta táàfin máa kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Òun níbi tẹ́yìn olólùfẹ́ ètò àti ìkànnì tẹ́ẹ̀tì máa gbàbéèrè tẹ́ ó sì máa jẹ̀bọ̀ tó ní ìtumọ̀. Ẹ̀bùn owó ń bẹ ńlẹ̀. Ẹ̀bùn àkókò ìpè ó wà ńlẹ̀ yẹn airtime. Tó bá jẹ́ data lẹ̀yìn fẹ́ ó wà ńlẹ̀.

0: jẹ́sẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jáṣe báyìí. Abala kọ́kọ́ lórí ètò ó yá ẹja lọ sínú ẹ̀ pàápàá. Abala bóyá lẹ́mọ̀. Alẹ́ni tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Ibo là ń lọ gan lónìí.
1: Ẹ̀fílẹ̀ ẹ̀ má yí kúrò. Wells Radio 89.3 FM.

bó tilẹ̀ jẹ́ pé inú ẹ̀sìn ìgbàgbọ́ ìyẹn ìdílé onígbàgbọ́ ń la bí dúró ládí pọ̀ sí. Síbẹ̀ ó nífẹ̀ẹ́ sí àwọn nǹkan àṣà àti ìṣẹ̀ǹbáyé gẹ́gẹ́ bí bàbá bàbá ẹ̀ bó ti ń ṣe láyé ìgbà náà. Bóyá lẹ mọ̀ wípé nígbà tí dúró ládí pọ̀ wà lọ́mọ kékeré, a máa díjọ́ yọ kúrò nínú ilé tí ń ṣe ọgbà ilé ìjọsìn tí wọ́n ń gbé nígbà náà láti lọ wòran egúngún àti àwọn àjọ̀dún òrìṣà míì láyé ìgbà yẹn. Bóyá lẹ mọ̀ wípé dúró ládí pọ̀ ń ló bẹ̀rẹ̀ lílu àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ìyẹn nínú ìjọ Anglican tó jẹ́ tọmọlẹ́yìn Kristi láyé ìgbà yẹn. Léyìí tó ṣokùnfà lílé tí wọ́n fi lé e kúrò nínú ìjọ. Nítorí ìgbàgbọ́ wọn láyé ìgbà yẹn, òun ni wípé ohun ìwọ̀ òun ni dúró ládí pọ̀ mú wọnú ìjọ wá. Onílù gángan òun ni bàbá bàbá tó bí dúró ládí pọ̀. Gẹ́gẹ́ bá a ti gbọ́, àkókò ogun jálomi ìyẹn ogun kan tó ṣẹlẹ̀ láyé ìgbà yẹn, òun ni olórí ogun ọdẹ́nì lọ ló mú bàbá bàbá dúró ládí pọ̀, ló mú un délùú òṣogbo nígbà náà. Léyìí tó túmọ̀ sí wípé ìdílé onílù òun láti bí bàbá tó bí dúró ládí pọ̀. Àmọ́ bàbá rẹ̀ ò fi taratara nífẹ̀ẹ́ sí ìlù lílù, èyí ló mú kí bàbá òun darapọ̀ máwọn ẹgbẹ́ oníwàásù láyé ìgbà yẹn. Níbi tó ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run kiri, òun ló ti pàdé òyìnbó kan tíyẹn jẹ́ oníwàásù bákan náà. Orúkọ ìyẹn máa jẹ́ Mackay. Ká má fọ̀rọ̀gùn, bóyá lẹ mọ̀ wípé dúró ládí pọ̀ ṣiṣẹ́ olùkọ́ fún ọdún díẹ̀, kó tiẹ̀ tó di òṣèré tíátà. Lẹ́yìn tó kàwé tán nílùú òṣogbo nígbà yẹn, òun ló tẹkọ̀ létí wá sílùú Ìbàdàn láti ṣiṣẹ́ olùkọ́. Ṣẹ̀ǹde kinní ọ̀hún, ìdíṣẹ́ olùkọ́ yìí ló wà tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ Mbárí Mbáyọ̀ pẹ̀lú àtìlẹyìn òyìnbó aláwọ̀ funfun kan, ìyẹn láti orílẹ̀-èdè Germany tí orúkọ ẹ̀ ń jẹ́ Ulibia. Ulibia yìí òun ló jẹ́ gẹ́gẹ́ bí olùdásílẹ̀ Mbárí Mbáyọ̀. Àmọ́ kò pẹ́ lẹ́yìn ìgbà tó darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún tó fi tún padà sílùú Òṣogbo, ìyẹn lọ́dún 1961.

lẹ́yìn ti dúró ládìpọ̀ fi ṣe olùkọ́sílẹ̀. N ló bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú. Eré, orin àti ìtàn Yorùbá. Ó ń ṣe gbogbo èyí láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ títí ẹ̀. Eléyìí gan ló mú kó yàtọ̀ gédégédé sí tàwọn akẹgbẹ́ rẹ̀ yókù nígbà náà. Ohun tó jọ àwọn èèyàn lójújù nípa dúró ládìpọ̀. Òhun ni àwọn ohun ìjìnlẹ̀ àti àṣà eléyìí tó jẹ́ ti ìbílẹ̀ Yorùbá. Léyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àkọsílẹ̀ rẹ̀. Tí wọ́n lè parun. Tí dúró ládìpọ̀ tó fi ń ṣeré tíátà tiẹ̀ nígbà náà. Bóyá lẹ tiẹ̀ túmọ̀ pé lẹ́nu àwọn lọ́balọ́ba. Àwọn àgbà oyè nílẹ̀ káàrọ̀ àjíre bí. Tí wọ́n mọ ìtàn kíkún dáadáa nípa ìlú tí wọ́n ń jọba lé lórí. Òun ni dúró ládìpọ̀ ti máa ń gba ìtàn tí ẹ̀. Tóun máa wá yí padà tá fi ṣe fíìmù jáde nígbà yẹn. Bóyá ń lẹ́tí ẹ̀ túmọ̀ pé. Ọdún Egúngún, Ọbàtálá, Ṣọ̀ngó. Àti àwọn ọdún ìṣẹ̀mbáyé mìíràn wà. Nínú àwọn okùnfà ìfẹ́. Sí nǹkan ìjìnlẹ̀ eléyìí ti dúró ládìpọ̀. Tó ti kékeré tó ti ń ṣèwádìí wọn. Dúró ládìpọ̀ àtàwọn ẹgbẹ́ òṣèré rẹ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa gbé eré orí ìtàgé. Wọ́n máa gbé láti ìlú kan lọ sí ìlú míì. Láti ìletò lọ sí ìletò. Wọ́n bá ti ń gbé eré wọn lọ tán ti ń gbé eré orí ìtàgé wọn lọ. Lójú ọ̀nà òun ni wọ́n ti máa ṣe bí ìpolongo. Òun ìpolówó. Ohun tí àwọn èèyàn máa bá pàdé nínú eré orí ìtàgé wọn táwọn èèyàn bá lè wá wò. Bóyá lẹ tiẹ̀ túmọ̀ pé ọdẹ, oníṣẹ́ ọwọ́, àwọn arìnrìn-àjò. Òun làwọn tó pọ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèré dúró ládìpọ̀. Iléeṣẹ́ eré tíátà tó jẹ́ ti alárìnjó tó wà ní Nàìjíríà láyè gba dúró ládìpọ̀. Wọn ò fẹ́ ju bíi mẹ́ta sí mẹ́rin lọ. Dúró ládìpọ̀ sì ni òṣèré àkọ́kọ́ tó ń san owó oṣù fún àwọn ẹgbẹ́ òṣèré ẹ̀.

0: won ni lolo ikoko bintin lere fe lo ni koko bintin lere fe la o ma se kini ohun
1: o ni mu joko to to mele maluku ba
0: Ẹgbẹ́ tí ń ṣojú àwọn òṣèré nílẹ̀ yìí àti lókè òkun. Ìyẹn Actors Guild of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Edo. Àti ẹgbẹ́ P-Man nípínlẹ̀ ọ̀hún. Òun wọ́n ti yọ sí Bọmbọ Wálé àkéde àtìlẹ́yìn wọn. Wọ́n ti àjọyọ̀ Edo Carnival 2026. Láti fi tako ìròyìn kan. Eléyìí tí àwọn kan ń gbé kiri. Pé àwọn alákòóso ètò ọ̀hún. Wọ́n ò bọ́ àwọn òṣèré àtàwọn tọ́rọ̀ kan lẹ́ka múlùúdùngbọ́ nípa ẹ̀. Òbúte tó jẹ́ alága Actor Guild of Nigeria. Ìyẹn nípínlẹ̀ ọ̀hún. Àti adarí ẹgbẹ́ P-Man ẹ̀ka tìpínlẹ̀ Edo. Esther Edopayi Bagua. Òun ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n fi ìròyìn ọ̀hún léde. Gbajúgbajà òǹkọrin pọ́tébù ọmọ Lálọ́mí àti ìràwọ̀ òṣèrékùnrin Nollywood Charles Okocha. Òun ni wọ́n ti kéde ọjọ́ 31 oṣù keje tá a wà yìí. Gẹ́gẹ́ bí ọjọ́ táwọn máa tún ìjà àwọn jà. Ìyẹn Celebrity Boxing Rematch. Ṣé ò bá gbàgbé? Ọdún tó kọjá òun làwọn méjèèjì ti kọ́ kojú ara wọn. Ìyẹn ní Landmark Beach nílùú Èkó. Tí pọ́tébù sì ṣe bẹ́ẹ̀ tó fàgbà wọn Charles Okocha nígbà náà. Charles Okocha ti wá sọ pé lérò yé lọ́wọ́ àkókò tá a wà yìí. Àpé káwọn ó tún kíní ọ̀hún jà. Tó bá jẹ́ tèrè orí ìtàgé. Wùnmí Toríọlá ó dáajú Fúnkẹ́ Akíndélé. Mercy Aigbe. Àti Tóyìn Abraham lọ. Ọ̀rọ̀ yìí ló ń jáde láti ẹnu Tolú Fágbúre. Lákòókò tó ń kópa. Ìyẹn lórí ètò ayélujára tí àgbàlẹ̀tù ló ti sọ bẹ́ẹ̀.

ẹ kúrọ̀ lẹ́hùn ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ west radio 89.3 fm tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọ̀lé estate nílẹ̀ ìbàdàn. Afọlábí Sunday lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pe àwọn oníròyìn níjà láti jẹ́ kí ìfẹ́ orílẹ̀-èdè jẹ́ àkọ́kọ́ lórí àwọn ìròyìn tí wọ́n ń gbé jáde lórí fọ́nrán òfegè àwọn ọ̀daràn àti ti ètò ààbò. Ààrẹ fọ̀rọ̀ ìlédè níbi ìfilọ́lẹ̀ iléeṣẹ́ oníròyìn ti ilé ìjọba tó wáyé ní gbọ̀ngàn ilẹ̀ ìjọba Lábújá. Ààrẹ fún àwọn oníròyìn ní kìlọ̀ pé kí wọ́n má jẹ́ olùgbóhùn fún àwọn ọ̀daràn, àwọn ajínigbé àti fún àwọn awùwà ìbàjẹ́ míì láwùjọ. Ààrẹ sọ wípé àwọn oníròyìn ní ipa tó pọ̀ láti kó nínú ìṣọ̀kan orílẹ̀-èdè yìí nípa jíjẹ́ olótìtọ́ àti olódodo lẹ́ka wọn. Igun mìíràn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó kúrò ní South Africa láàrin ọ̀rọ̀ wàhálà tó ń lọ lọ́wọ́ níbẹ̀ lòdì sí àwọn àjòjì. Igun tuntun ọ̀hún ti gúnlẹ̀ láyọ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed tó wà nílùú Èkó lónìí. Bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ṣe ń tẹ̀síwájú nínú akitiyan wọn láti dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí tọ́rọ̀ kan padà sí ìlú wọn. Mínísítà tó ń rí sí ìdásí ọ̀rọ̀ òkèèrè Ìyáàfin Bianca Ojukwu ó ṣàlàyé ọ̀rọ̀ pé ọkọ̀ òfurufú ọ̀hún tó kó àwọn ènìyàn tó jẹ́ 384 wálé pẹ̀lú àwọn òṣìṣẹ́ wọn méjì àti àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ òfurufú ọ̀hún láti ìlú Johannesburg dé sí ìlú Èkó. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako ìròyìn kan tó ń pé wọ́n san owó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ kan tí wọ́n jí gbé ní agbègbè oríire. Wọ́n ṣàpèjúwe ẹ̀sùn náà bí ohun tí kò ní òtítọ́ nínú tó sì lè ṣe àwọn ènìyàn lọ́nà. Nínú àtẹ̀jáde tí kọmíṣánná fún ìròyìn àti àlàyé fòǹtẹ̀lú lónìí ìyẹn Dọ̀tún Oyèládé, níbẹ̀ ni ìjọba ti ṣàpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ohun tó jìnnà sí òótọ́ àti ìgbìyànjú àwọn oníròyìn tí kò kọ̀ṣẹ́ yanjú láti dándárúkè rúdò sílẹ̀ àti láti sí àwọn aráàlú lọ́kàn.

Aya gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́, arábìnrin Florence Ajimobi ló ti gúnlẹ̀ sí Vienna ní orílẹ̀-èdè Austria. Ó balẹ̀ sórílẹ̀-èdè Austria láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè náà. Arábìnrin Florence Ajimobi, aya olóògbé tó jẹ́ gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́, Abiola Ajimobi, ní ààrẹ Bola Ahmed Tinubu yàn láti jẹ́ aṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Austria. Lójúpọ̀nà láti mójútó àwọn ìlànà orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ òkèèrè. Alága àná fún àpapọ̀ ẹgbẹ́ olóṣùṣọwọ̀ All Progressive Congress APC ọmọwé Umar Ganduje ló ti tako àhesọ ìròyìn kan wípé òun fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. Ganduje ṣàlàyé pé gbogbo àwọn ìròyìn tó ń lọ lórí ayélujára wípé òfegè ni àti wípé kò sí òótọ́ níbẹ̀ rárá. Ó ṣàlàyé wípé ìfẹ́ ẹgbẹ́ jọba lọ́kàn òun ju ìlépa tààrẹ ni lọ. Arábìnrin ará Ukraine kan tí wọ́n ṣe ìdámọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí afurasí nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró tí wọ́n ṣe lọ́jọ́ bí ẹ̀bùn èyí tó wáyé nílùú Monaco. Ìṣẹ̀lẹ̀ yìí tó fa bí ọlọ́rọ̀ ìlú Ukraine kan àti ènìyàn méjì mìíràn bí wọ́n ṣe farapa yánnayànna. Igbákejì agbẹjọ́rò ìlú Monaco ti wá fọ̀rọ̀ léde fún àwọn oníròyìn pé tó jẹ́ ẹni ọdún 39, wọ́n pé òun ni wọ́n fura sí pé ó dọ́gbọ́n pirọrọ bí ọkùnrin àti pé ó ṣeéṣe kó jẹ́ pé òun nìkan kọ́ ló dá iṣẹ́ náà ṣe. Ẹ pàdé wa ní dédé agogo mẹ́jọ alẹ́ fún ìròyìn ilẹ̀ wa títí ìgbà náà. Sunday Àfọlábí ni oríròyìn yín. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

0: West Radio 89.3 FM Konga Goma.
1: Te ba fe poluwo ja yin lori radio. Te fe ma tawarawara bo meta se nta. West Radio ni ke ma bo o. Afeti wa gbe ti yin laruge. Owo gajara lo. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gugu legelege ati lajo lajo. Ile ise nla nla ati kekeke. Eyin ile ijose patapata. E ma bo. E wa gbe wo. E je wo. E jo wo. E to wo jo. Oga ni master. Kile tun du se na. E ma se tabi sugba o. E ma bo wa sile ise wa. Ganda la wa lege titi. Ile fufu pelu awo bulu. West Broadcasting House. Ni Alaafin Avenue. Oluyole Estate Ibadan. Oyo State Nigeria. Elu elu 07066165053 tabi 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
2: Gbogbo ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́ẹ̀ yẹn àgbàlagbà lè sọ pé káfọ̀ tún wẹ òsì, káfù sì wẹ ọ̀tún, àfọwọ́wẹwọ́ lọ́wọ́ fi ń mọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni àtúntí wá gbèdé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ ti mu nìkan ni Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026 ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì máa tẹnu ètò gbọdọ̀ láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tútù àti eléyìí tó yẹ tó ń ta àwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo láti aago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nífẹ̀ẹ́ wa, àwa náà ò sì ní já yín tàmá ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
3: Haga! Ṣé wo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́? Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onípámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣáàrò ti dìbò.
4: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
5: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Nibe gongon le wa.

0: sí.
1: Bí a bá ti ń fa Ọlọ́run jẹ́ kí o máa tóra wọn. Mo ní ẹ má rò pé orin ni lóòótọ́ àtorin àti ìlú yẹn wọ́n bára wọn mu gan àmọ́ àdúrà òun náà ni mo fi ń ṣe fún àti èmi àtẹ̀yìn pàápàá àsìbùnà lọ́hún wà ní Malawakil nínú àdúrà kan tí àwọn àfà tí wọ́n pè ní gbogbo ṣe ni téèyàn bá ń fẹ́ ọmọ lọ́dọ̀ ọlọ́run sórí ọ̀rọ̀ pọ̀ lórí ètò yìí o mo sọ fún yín pé òun la bá máa pè ní ẹ̀rí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ gbogbo ohun tó ń kẹ́ máa kéèyàn máa dàn mọ́ àbí kó máa pòǹgbẹ níwájú ọlọ́run òun ni gbólóhùn tí ẹ̀ ń gbọ́ yẹn àsìbùnà lọ́hún wà ní Malawakil tó kájú ẹ̀ tó tún ṣó ọmọ lèèyàn ń fẹ́ ni ilé ló fẹ́ kọ́ ni owó lòún wá ni iṣẹ́ lòún wá ni aya lòún wá ni ọkọ lòún wá ni èmi ò máa ní ìmọ̀ tí gbólóhùn yẹn tí ò kájú ẹ̀ ó ká ó tún ṣó nítorí náà ọlọ́run wo àlùbáríkà gbólóhùn yẹn wọ́n bá ti ń wọlé lónìí tó jẹ́ pé òun náà ni ẹ̀rí kọ́kọ́rọ́ tí a fi ṣílẹ̀kùn òní tá a fi ṣílẹ̀kùn ètò yìí àbẹ̀ ọlọ́run fún gbogbo etí àti àwa tí a jọ ń ṣe ètò náà àti mi àti yín ọlọ́run dákunjọ́ jàre májí a má padà sí burú láì ní gba àsìkò gbogbo àwa tí a jọ ń ṣètò yìí àtàyìn torí àǹfààní ẹ̀ tí ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń kún wa ẹ ti mọ́ bá a ṣe máa ń ṣe abala alukur'an láti bẹ̀ a bọ́ sí látòrí mímbàrí a kúrò lórí mímbàrí a bọ́ sí alkarama wal ajahib àwọn àríṣe mọ̀ nígbà náà la ṣe wá parí sí ẹ̀rí abala àdúà mo wá ń ṣe láláyé pé gbogbo abala kọ̀ọ̀kan yìí ló wọ́t kéèyàn wa kódà the whole program ló wọ́t ló dẹ̀ call for sponsorship.

assembly ni man gbin ya gege bi e si mo wa ni sport assembly lori eto sport assembly e mo pe eto tojo friday weekend preview la ma fin se e wo oruko temi o yi pada o Raymond tanatana e wo e lanfani lati darapo mo wa iyan lori facebook wa e search fun west radio 89893 fm fan page west radio 893 fm fan page e wo te ba ti wole kẹsàn tẹ bá ti wọlé ẹ má wọlé lásán o ẹ comment ẹ like ẹ share sí gbòòrò ayé ẹ wo ètò tòní máa lágbára mo kó transfer gist wọlé lénìí ẹ wo gbogbo ẹ mọ pé work up là ń jẹ lọwọ mo máa fún yín ní update nípa ètò work up tó ń lọ lọwọ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ẹ mọ̀ pé orílẹ̀-èdè spain kojú austria austria jẹ ìyà lọwọ orílẹ̀-èdè spain àmì ayò mẹta sódò ló parí sí o ẹ wo michael oyarzabal ó ṣe bẹbẹ lánàá omi àwọn méjì ẹ mọ orílẹ̀-èdè portugal orí ló kó cristiano ronaldo yọ o ká ní ẹ̀rọ val lọ yọ go yẹn ni tútù ní ìbá parí sí lánàá bí a portugal ìbá ti já dànù tó bá di goliwo mi gbà sí. Bákan náà àwọn orílẹ̀-èdè kan ba ojú áfíríkà jẹ o ẹ mọ̀ pé àwọn kan ti já dànù ìyẹn nínú round of 32 ẹ wo algeria algeria náà ti já dànù lánàá nígbà tí switzerland gbà mú ìyẹn lóru ènìmọ́jú ó gbà mú o àmì ayò méjì ló kó lé lọ́wọ́.

oh yeah, ẹ jẹ́ ń jayín tán fi baby fẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe lọ lánàá. Ẹ mọ̀ pé orílẹ̀ èdè Spain àti orílẹ̀ èdè Austria àwọn náà kọ́kọ́ gbà fẹsẹ̀wọnsẹ̀ lánàá, ìyẹn ìdíje round of 32, ìyẹn ìpele round of 32 nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé. Ó yá ọ̀yá sàbà ní 36 minutes, òun ló kọ́kọ́ mi àwọn fún orílẹ̀ èdè Spain. Ó yá nígbà tó di 66 nkọ́. Ẹmọ Pedro Porro, ìyẹn tí ń kópa fún ikọ̀ Tottenham, òun náà fi kan lé ó di méjì. Ọ̀yá sàbà wa sọ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àná méjì mo promise àwọn ẹkẹgbẹ́ mi wípé mo máa score, wípé mo máa mi àwọn méjì lánàá. Nígbà tó di 89 minutes, ó tún fi kan lé, ó bá di mẹ́ta sódo. Ẹ wo Austria ò rí kankan ṣe o, ìyà ló bá dé fún Austria. Ó yá kí nìyẹn túmọ̀ sí, orílẹ̀-èdè Austria ti já dànù. Wọ́n ti já dànù nínú FIFA World Cup, tá a bá ń sọ̀rọ̀ nípa World Cup 2026.

ó yá bákan náà ló rè ní mọ́júkọ́. Nígbà tó di aago méjìlá lóru, ó yá orílẹ̀-èdè Portugal. Àwọn náà kojú orílẹ̀-èdè Croatia, ẹwù eré ni Portugal pé. Nígbà tán bẹ̀rẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ yẹn, ìyẹn ní abala àkọ́kọ́. Kò sẹ́nì kankan tó mi àwọn àmì ẹlẹ́yin náà parí rẹ̀ sí. Ẹwù nígbà tó di abala kejì. Bẹ́ẹ̀ni Perisic, Ivan Perisic, ọmọ orílẹ̀-èdè Croatia, ló bá mi àwọn fún orílẹ̀-èdè Croatia. Làwọn olólùfẹ́ sí Ronaldo, làyàn wọn bá ń ṣe gbìgbìn gbìgbìn. Ipe ṣé kò ṣe pé sí Ronaldo máa já dànù. Àmọ́ nígbà tó di 68 minutes, òróró gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ sí, òun náà dá kan padà. Pẹ̀lú golíwò mi gbá sí, ló bá di àmì ayò kọ̀ọ̀kan lápá bíbẹ̀ yẹn. Àmọ́ kété tí ìfẹsẹ̀wẹnsẹ̀ yẹn ń lọ́ra òpin, tán ti ń wò pé extra time làwọn máa gbá. 90+4 minutes, Goncalo Ramos. Goncalo Ramos, ẹ̀wò Rafael Leao ló ṣe square play lápá bíbẹ̀ yẹn. Nígbà tí bọ́ọ̀lù yẹn bá Goncalo Ramos, ìyẹn nínú bọ́ọ̀sì Croatia ló bá la rí mọ́ lódi jùà. Ó di àmì ayò méjì sí ẹyọ kan làwọn adarí rẹ̀ bá wò pé àti Agiu àti lọ wo ẹ̀rọ VAR àti waste time díẹ̀. Ẹ̀wò ẹja fi 10 minutes sí jaré kó tó di pa kéde àparí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Ẹ̀wò nígbà tó kù díẹ̀ kí 10 minutes yẹn parí ni Croatia bá mi àwọn. Ló bá di àmì ayò méjì méjì. Ojú sí Ronaldo kọ́rẹ́ lọ́wọ́. Àmọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ VAR o. Ẹ̀yin olólùfẹ́ sí Ronaldo. Ká ní kò ń ṣe VAR lánàá. Tútù ní fẹsẹ̀wọnsẹ̀ yẹn ìbá parí sí. Àmọ́ nígbà tí VAR gborí wọlé, wọ́n ní pé offside ni goal Croatia náà bá gbá goal yẹn yọ. Ìyẹn ló jẹ́ kí orílẹ̀-èdè Portugal, ìyẹn ló jẹ́ kán kógo já lánàá. Ó yá mu kúrò lápá bíbẹ̀ yẹn. Algeria ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè Áfíríkà kan ti já dànù. Ẹ mọ̀ pé kò ń ṣe ìròyìn mọ́ pé South Africa ti já dànù. Kò ń ṣe ìròyìn mọ́ orílẹ̀-èdè Ivory Coast náà ti já dànù. Ó yá bákan náà kò yọ Senegal sílẹ̀. Senegal náà ti já dànù o. Ó yá Algeria ti darapọ̀ mọ́ wọn. Nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ̀rẹ̀ lánàá. Brian Bello, ẹ mọ̀ pé kò jẹ́ kó kọjá 10 minutes. Òun ti mi àwọn fún orílẹ̀-èdè Switzerland. Ó yá nígbà tó di 46 minutes ńkọ́. Ndoye náà fìkan ló di méjì. Algeria gbìyànjú títí o. Àmọ́ kò bámọ́ fún Algeria. Àmì ayò méjì sódò ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Ó yá kí ló túmọ̀ sí? Ṣé ríjọ́ ni Algeria? Ó yá ìrìn àjò Algeria nínú ife ẹ̀yẹ àgbáyé. Ó ti dópin lánàá.

ìfẹsẹ̀wọnsẹ̀ tún máa wáyé lẹ́yìn australia tó bá di aago méje àṣálẹ̀ wọn máa kojú orílẹ̀-èdè egypt ẹ mọ̀ pé egypt máa kojú orílẹ̀-èdè australia ìyẹn nínú fifa world cup ta bá ń sọ̀rọ̀ egypt àti australia ẹ̀ẹ̀kan péré náà ti pàdé rí o mò ń sọ̀rọ̀ nípa friendly match tán gbá ní november 17 ìyẹn ní ọdún 2010 ẹ wò ó orílẹ̀-èdè egypt láǹfààní láti fìyà jẹ australia àmì ayò mẹ́ta sódò ló parí sí ẹ mọ̀ pé lè yàtọ̀ sí friendly eléyìí ń ṣe friendly rárá o world cup match là ń pelé ṣé egypt ló máa kógojá àbí australia ló máa lu egypt ó yá bákan náà ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa tẹ̀lé tó bá di aago mọ́kànlá ìyẹn láṣálẹ̀ ìní orílẹ̀-èdè argentina àwọn lionel messi yẹn wọ́n máa pàdé cape verde orílẹ̀-èdè africa làwọn yẹn ti wá wọ́n kojú orílẹ̀-èdè argentina ta bá ń sọ̀rọ̀ head to head láàrin àwọn méjèèjì wọ́n ò kojú ara wọn rí o ṣe mọ̀ pé cape verde ìgbà àkọ́kọ́ lélẹ̀ tán máa láǹfààní láti kópa ìyẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó yá tó bá di 2:30 a.m. ìyẹn la lóru mọ́jú èní lóru ọ̀la lóru èní mọ́jú ọ̀la orílẹ̀-èdè columbia àwọn yóò máa kojú orílẹ̀-èdè ghana ẹ mọ̀ pé ghana ṣe bẹbẹ ghana gbìyànjú o nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn tí ghana ti gbá ìyẹn tá a bá ń sọ̀rọ̀ fifa world cup pẹ̀lú àwọn friendly tán ti gbá kó tó di pọ́n lọ kópa nínú fifa world cup ó yá pápápá nígbà tí mexico gbá wọn mú wọn lu ghana àmì ayò méjì sódò ó yá wales ńkọ àmì ayò kọ̀ọ̀kan làwọn méjèèjì gbá ó yá ghana kojú panama ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ world cup wọn fìyà jẹ panama o àmì ayò kan sí òdo ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí ó yá tá a bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè ghana ńkọ nígbà tán kojú england ìyẹn orílẹ̀-èdè gẹ̀ẹ́sì àmì ayò òdo làwọn parí sí lápá bíbẹ̀ yẹn ó yá croatia ló fìyà jẹ ghana àmì ayò méjì sí ẹyọkan nínú márùn tí ghana ti gbá wọn borí ẹyọkan wọn ta omi méjì wọn sì pàdánù méjì ó yá tá a bá ń sọ̀rọ̀ columbia ò pàdánù rárá o ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn táwọn ti gbá sẹ́yìn wọ́n ta omi kojú orílẹ̀-èdè portugal ìyẹn last match tá a bá ń sọ̀rọ̀ group stage ó yá lẹ́yìn yẹn ń kọ́ wọ́n borí orílẹ̀-èdè congo àmì ayò kan sódò wọ́n lu uzbekistan 3-1 ó yá wọ́n borí orílẹ̀-èdè jordan àmì ayò méjì sódò ni nígbà tán gbá costa rica mú kọ́ àmì ayò 3-1 ó yá tá a bá ń sọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin àwọn méjèèjì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé orílẹ̀-èdè columbia àti orílẹ̀-èdè ghana wọn ò láǹfààní láti kojú ara wọn lé o yálà friendly match ni àbí nínú world cup

ó yá kí n tó tẹ̀síwájú. Wọ́n ti gbé line up wọn jáde, ó yá mọ́ ṣe tò sórí pápá. Mò ń sọ̀rọ̀ láàrin Australia àti orílẹ̀-èdè Egypt. Ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé laago méje, ó yá ẹjẹ́ ń já yín tán ẹjẹ́ ǹkà sí yín létí, ẹjẹ́ mu láti orílẹ̀-èdè Egypt. Ó yá aṣọ́lé wọn, ṣọ́bíà ló múlé fún orílẹ̀-èdè Egypt. Ó yá mẹ́rin àkọ́kọ́ tó wà lẹ́yìn, Hafiz ni ó wà lápá òsì. Ó yá àwọn olówà láàrin lọ́wọ́ ẹ̀yìn, Rabia àti Ibrahim. Then Hani wà ní apá ọ̀tún. Ó yá tá a bá ń sọ̀rọ̀ àwọn tó wà ní ọwọ́ àárín, àwọn mífìdá nìyẹn, Ateya, Afaiti àti Ashọ, Mohamed Salah, òun ló kun lápá bíbẹ̀ yẹn. Ó yá ta ló wà lọ́wọ́ iwájú wọn, Mahmoud, Omar Mahmoud àti Zico. Ó yá mo lọ sínú orílẹ̀-èdè Australia, ta ló ṣọ́lé fún wọn, Beach ló ṣọ́lé fún wọn. Ó yá mẹ́rin tán tò sẹ́yìn kọ́, Bosch àti Zikati. Shorter wà ń bẹ́ẹ̀, Arrington kọ́ ara wọn náà ni, ó yá Behich. Àwọn mẹ́rin wo ló wà láàrin, Betcafe àti Onel. Ivan wà ń bẹ́ẹ̀, Vopato ló kún wọn. Ó yá lọ́wọ́ iwájú wọn ń kọ́, Irakunda, ìyẹn ni striker táwọn lò lápá bíbẹ̀ yẹn. Ó yá mo kúrò bíbẹ̀ yẹn, kí n tó fún yín láwọn ìròyìn tó wà ń bí. Ẹ jẹ́ ń wọ Facebook kí n kí àwọn tèmi lápá bíbẹ̀ yẹn. Ẹ má gbà ìpẹ́yìn náà láǹfààní láti dá sétò. Ẹ search fún West Radio 893 FM fanpage. Ẹ bá ti wọ bíbẹ̀ yẹn. Ẹ̀yin náà ẹ drop comment yìí, a máa ṣí àìsí gbòòrò ayé. Ó yá pápá Victor Ayomide òní. Ó ní good evening Mr. Flashlight, watching you from Odo Ona, up Madrid. Àwọn tí Madrid nìyẹn, ṣe ti ń gbaradì. Ẹ wò mo máa já yín tán. Ó yá wọ́n ti release ẹ̀. Ó yá fixtures Spanish La Liga àti fixtures French League One, ìyẹn fún ọdún 2026-2027. Ó yá Lami Yamá darapọ̀ mọ́ wa, ìyẹn lórí Facebook. Ó ní good evening sir Adelere, watching you from Abapanu. Ṣé Lami Yamá ti ń gbé Labapanu ni? Visca Barcelona from Babatunde. Ó yá Stella Temi Fagbayike, àwọn ti sa Adelere nìyẹn, àwọn èèyàn Raymond tanátaná. Ó ní happy weekend chief Raymond, how una dey this evening? Up Portugal, up CR7, orí lóko yín yọ, orí lóko yín yọ. Bí àìbá ti padà sílé yín, ẹ mọ̀ pé ká ní kò ń ṣe vaani. Portugal yóò ti já dànù lánàá, nítorí pé mo nígbàgbọ́ pé orílẹ̀-èdè Croatia tó bá di golíwò mi gbà sí. Àwọn yẹn mọ́ mọ̀ gbà gan, wọ́n máa lé Portugal dànù. Ó yá A1 Digital, ó ní good evening sir. Stella Temi Fagbayike, ó tún tẹ̀síwájú o. Hope yesterday prediction is on Facebook was recorded o. Stella Temi Fagbayike, ẹ lọ fọkàn balẹ̀, gbogbo bẹ́ ṣe ń tẹ̀ sí lórí Facebook, gbogbo rẹ̀ là ń kọ sílẹ̀, ẹ má fọ̀ rárá.

ó yà jẹ́ fún láwọn ìròyìn tó wà bí ẹ jẹ́ mu láti orílẹ̀-èdè France Jules Koundé ti sọ̀rọ̀ oníṣẹ́ yìí lami yàmá yẹn mo mọ ọmọdékùnrin yẹn dáadáa mo mọ̀ dáadáa mo mọ̀ dájúdájú ṣe mọ̀ pé lami yàmá gbogbo nǹkan tó bá ti sọ pé òun máa ṣe gbogbo ẹ̀ ní máa ń ṣe lóòótọ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tá a ti gbá kojú orílẹ̀-èdè Spain kò fi bẹ́ẹ̀ da púpọ̀ àmọ́ ṣe ẹ̀rí tá a bá kojú orílẹ̀-èdè Spain ẹ wo nǹkan tí máa ṣe fún lami yàmá ẹ jẹ́ fi sínú ẹjẹ́ ẹ má jẹ́ sọ síta Jules Koundé ló sọ bẹ́ẹ̀ ó yà mo kọjá lọ sínú ikọ̀ Bayern Munich agbọ́wọ́ iwájú tí Bayern Munich ṣiṣẹ́ gbé Ismaël Saibari ó ti sọ̀rọ̀ ó ní ládúrú gbogbo nọ́mbà tó wà nílẹ̀ ó ní ìdí tí mo ṣe mú nọ́mbà 34 ṣe mọ̀ pé ọ̀rẹ́ mi Abdulhaq Nuri ẹ mọ̀ pé ó ṣubú lórí pápá ìyẹn ní ọdún 2017 ṣe mọ̀ pé nọ́mbà 34 ni máa ń wọ̀ ìdí tí mo ṣe mú nọ́mbà 34 nìyẹn láti máa fi rántí ọ̀rẹ́ mi

láti gbà tó ti ṣubú lórí pápá kò láǹfààní láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù mọ́. Ọyá Ronaldo ti sọ̀rọ̀, CR7 ti sọ̀rọ̀, wọ́n ná bèèrè lọ́wọ́ rẹ̀, wọ́n ní ọ̀gbẹ́ni Wambi, báwo ló ṣe dí pẹ̀lú Preyo tó ṣẹlẹ̀ lánàá nígbà tẹ́ ń kojú orílẹ̀-èdè Croatia, ó ní ṣe rí Preyo, ẹ mọ̀ pé gbogbo ládùrú gbogbo nínú gbogbo kàríà mi, èmi mo mọ́ ṣe dí pẹ̀lú Preyo, mo ti pàṣù gbogbo orú kan bí eléèrí, kò ń ṣe ìgbà àkọ́kọ́, ẹ tó bá fẹ́ gba ife ẹ̀yẹ àgbáyé, ó ní láti sọ́fà gan o, irú rẹ̀ la rí lánàá, tó bá ṣeé ṣe ká gbà á, a sì tún máa rí irú rẹ̀ lẹ́ẹ̀kan si. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún sórílẹ̀-èdè France ti gbá, ta bá ń sọ̀rọ̀ World Cup history, gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tán ti gbá tẹ̀léra wọn, wọ́n ti mi góò mẹ́ta o, ó yá kojú orílẹ̀-èdè Argentina, àṣekágbá tán gbá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbá, ìyẹn lélẹ̀ tó ṣẹlẹ̀ orílẹ̀-èdè Qatar, kojú orílẹ̀-èdè Argentina, France mi àwọn mẹ́ta, ó yá kojú Senegal ńkọ, wọ́n mi góò mẹ́ta, kojú Iraq, wọ́n mi mẹ́ta o, kojú Norway, mẹ́rin ni wọ́n mi, ó yá kojú Sweden ńkọ, wọ́n tún gbá mẹ́ta wọlé, France ni orílẹ̀-èdè àkọ́kọ́, ta bá ń sọ̀rọ̀ history World Cup, nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tán gbá tẹ̀léra wọn. Ó yá Ewigo lọ́tún, Ewigo ló sì, tẹ́bá ti gbọ́ Ewigo, ó yẹ kẹ́ mọ̀ pé wọ́n ti gbé agbábọ́ọ̀lù nìyẹn, ó yá Fenerbahce ti agree, ìyẹn láti sanwó fún Manchester City, ó yá fún gbé ta ni, ta bá ń sọ̀rọ̀ nípa Nathan Ake, wọ́n ti gbé kúrò nínú ikọ̀ Manchester City. Ó yá Chelsea ó ti wà ńlẹ̀ o, agbọ́wọ́ iwájú tó lágbára gankan, tó lè mi àwọ̀n fún ikọ̀ yín, mò ń sọ̀rọ̀ nípa Edinson Cavani, ó ti fi kọ rẹ̀ sílẹ̀, ó ti fi kọ Boca Juniors sílẹ̀, ó yá Chelsea ẹ kówó lọbẹ̀, ẹ lọ gbé Cavani, ẹ mọ̀ pé ẹ lágbọ́wọ́ iwájú, ó yá pápá mo kúrò lápá bíbẹ̀ yẹn, Lamine Yamal sọ̀rọ̀ o, oyin ta bá ń sọ̀rọ̀ defender tó ti lágbára jù, tó ti fún mi ní tough time, tó ti fún mi níkun, ó yá mò ń sọ̀rọ̀ nípa Nuno Mendes, oníṣẹ́ rí Nuno Mendes yẹn, èmi nífẹ̀ẹ́ rẹ̀ gan o, mo nífẹ̀ẹ́ láti máa kojú rẹ̀, ayẹ rí ìfẹsẹ̀wọnsẹ̀ ta fẹ́ gbá kojú orílẹ̀-èdè Portugal, ẹ wo 1v1 ni o, yín fojú rí Nuno Mendes rí, yín fojú rẹ̀ rí má bo. Ó yá Sandro Tonali sọ̀rọ̀, mo ti kúrò lápá bíbẹ̀ yẹn o, mo ti wọnú ikọ̀ Tottenham lọ, ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé, ó ní wọ́n ni mo darapọ̀ mọ́ ikọ̀ Tottenham, ẹ wo ó rọrùn fún mi láti darapọ̀ mọ́ Tottenham, èmi ní láti change, mo ní láti change environment, ẹ sì mọ̀ pé ikọ̀ Tottenham lélẹ̀, àwọn náà fẹ́ jáwé sóbì, ìdí nìyẹn tí mo fi darapọ̀ mọ́ ikọ̀ Tottenham o. Àmọ́ ṣé ń padà lọ sínú ikọ̀ AC Milan, bó tilẹ̀ jẹ́ pé a máa fi ń ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó ṣeéṣe kí n padà lọ, àmọ́ ẹ jẹ́ ká sì máa wò ó náà.

ó yá bákan náà ti pọkàn tó wá ti sọ̀rọ̀. Aṣọ́lé ikọ̀ Real Madrid, oníṣẹ́ rí Mbappe àti Vinicius Junior, ó ní agbábọ́ọ̀lù tó dáa làwọn méjèèjì. Lábẹ́ olùkọ́ni tuntun, olùkọ́ni Jose Mourinho, mo nígbàgbọ́ pé àwọn méjèèjì máa ṣe dáadáa.

ó yárò náà tó ti sọ̀rọ̀ sí Buraye. Ó ní nígbà tó di ọ̀sán, kó tó di pé agbáfẹsẹ̀wọnsẹ̀ kojú orílẹ̀-èdè Croatia, èmi rò pé ìfẹsẹ̀wọnsẹ̀ máa wọ Goliwo mi gbá sí. Ó máa wọ extra time, ó máa wọ penalty shootout. Mo ti ń sọ fáwọn akẹgbẹ́ mi, ẹ wo ẹjẹ́ ká máa train penalty sílẹ̀. Àmọ́ nígbà tó wá ṣẹlẹ̀ yìí pé Goncalo Ramos ò jẹ́ kó wọ penalty shootout. Ó ní ẹ̀wẹ̀ inú mi dùn gan o, mo sì nígbàgbọ́, mo nígbàgbọ́ nínú àwọn akẹgbẹ́ mi. Ẹ wo World Cup tọdún, a máa ṣe bẹbẹ fún orílẹ̀-èdè Portugal. Cristiano Ronaldo ló sọ bẹ́ẹ̀. Ó yá Virgin van Dijk ti sọ̀rọ̀, ṣe mọ̀ pé Netherlands ti já dànù. Ó ní a gbìyànjú, a try best wa. Ẹ mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ Goliwo mi gbà sí, kò sí pé mo mọ̀ gbá o, lọ́ọ̀kì lásán ni. A sì máa ń tréni Goliwo mi gbà sí o, ta bá ti parí gbogbo tréni ta fẹ́ ṣe. A tún gbé bọ́ọ̀lù lọ sí ojú ilé, a tún máa tréni penalty. Àmọ́ ẹ wo bó ṣe lọ tá láǹfààní láti tẹ̀síwájú. Ẹ wo ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o, nǹkan tá à ń pè ní fúbọ́ọ̀nù. Ó yá wọn bèèrè lọ́wọ́ Cristiano Ronaldo, wọ́n ní ọ̀gbẹ́ni wá ń bí, ṣé o mọ̀ pé o ti dàgbà 41 years old nìyẹn? Ó yá ṣe o sì máa tẹ̀síwájú, àbò máa kéde ìfẹ̀yìntì. Ó ní ẹ̀wò mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ létà lọ́wọ́lọ́wọ́ báyìí, kò sí lè tó kan èmi pẹ̀lú retirement o. Èmi fẹ́ focus, mo fẹ́ focus ta bá ń sọ̀rọ̀ nípa World Cup. Ṣé ẹ rí bó tilẹ̀ yẹ pé a pàdánù àbá borí ìfẹsẹ̀wọnsẹ̀? Kò sígbà tí mi lè jáde sọ̀rọ̀ nípa future mi. Àmọ́ mo máa bá àwọn family mi sọ̀rọ̀, mo sì máa sọ fáwọn teammate mi. Decision tí ń bá take, mo máa jẹ́ kẹ́ mọ̀ nígboro ayé. Ó yá Luka Modric ti sọ̀rọ̀, ó níṣẹ́ mọ̀ pé èmi ò fẹ́ kan nífẹ̀ẹ́ VAR, mi ìfẹ́ kan nífẹ̀ẹ́ VAR. Ṣé báwo nìyẹn ṣe jẹ́ penalty? Ìyẹn penalty ti Croatia kàn sí ìdí lánàá nígbà tán kojú orílẹ̀-èdè Portugal. Ó ní kání kò ń ṣe penalty yẹn ni. Ṣé mọ̀ pé kò ń ṣe kan tá a máa sọ lélẹ̀? Àmọ́ báwo nìyẹn ṣe jẹ́ penalty? Ṣé bá ń sọ pé gbogbo nǹkan tó bá ti jẹ́ 100% clear mistake, ìyẹn ni VAR yóò máa nanu sí. Ó ṣe wá ṣẹlẹ̀ pé eléyìí tí ò tiẹ̀ tó penalty. VAR wá ń sọ pé penalty ni. Èmi ò rò pé penalty nìkan tó ṣẹlẹ̀ lánàá. Àmọ́ it is what it is, ó ti ṣẹlẹ̀ nìyẹn.

ó yá bákan náà ó ti kéde ìfẹ̀yìntì o. Mo sọ nípa agbọ́wọ́ ẹ̀gbọ́n orílẹ̀-èdè Algeria Riyad Mahrez tó ti fìgbà kan kópa fún ikọ̀ Manchester City. Ó ti retire, ó ti fi ikọ̀ orílẹ̀-èdè Algeria sílẹ̀. 119 games ìyẹn ló gbá fún orílẹ̀-èdè Algeria. Ó score 40 goals, 45 assists. Ó yá wọn ti jàgbá o, wọ́n jàgbá mọ́ ikọ̀ Arsenal, wọ́n jàgbá mọ́ wọn lọ́wọ́. Mo sọ nípa Manchester City, wọ́n ti gbé ọmọ léńjé-léńjé. Agbọ́wọ́ ẹ̀gbẹ́ ikọ̀ Leicester City, ó yá Jeremy Monga. Ikọ̀ Manchester City jẹ́ àìjákẹ̀, wọ́n àìjákẹ̀ mọ́ Arsenal lọ́wọ́. Ó yá mo gbanú ikọ̀ Real Madrid ti sọ̀rọ̀. Wọ́n níṣẹ́ rí gbogbo ìròyìn tẹ́ ń gbọ́ ní gbùrú ayé wípé a máa gbé Enzo Fernandez àbá nígbé. Ṣé ẹ rí fake news lásán ni o? Ṣé ẹ rí tá a bá ń sọ̀rọ̀ nípa Enzo Fernandez? Agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea ni kò sí agreement kankan láàrin àwa àti Enzo Fernandez. Láàrin àwa àti ikọ̀ Chelsea nǹkan a bá Chelsea agree kankan o. Ṣé ẹ rí Enzo Fernandez? Àwa ò nífẹ̀ẹ́ sí, a nífẹ̀ẹ́ sí, a sì ní lọ fún Enzo Fernandez. Real Madrid ló sọ bẹ́ẹ̀. Ó yá akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Atletico Madrid Diego Simeone ó ti sọ̀rọ̀ nípa Julian Alvarez. Ó níṣẹ́ rí future Julian Alvarez yẹn a máa resolve ẹ̀ very soon. Lóòótọ́ ni ikọ̀ Barcelona fẹ́ gbé àmọ́ ṣe fún àwa gẹ́gẹ́ bí Atletico Madrid. Ẹ jẹ́ àbá Julian Alvarez sọ̀rọ̀ náà o. Tá a bá ti parí gbogbo ètò bóyá ó máa lọ àbí kò ní lọ, a máa jẹ́ kẹ́ mọ̀. A máa kéde sí gbòòrò ayé ẹ wò ẹ lọ fọkàn balẹ̀. A máa resolve future ẹ̀ very soon. Ó yá akọ́nimọ̀ọ́gbá wọn ló sọ. Ó yá nígbà tẹ mọ̀ pé ẹ nílò kí lẹ mú lọ́wọ́ kọ́ọ̀pù fún o orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì àti kò bí Maino. Ẹ jẹ́ mọ̀ pé láti ìgbà tí ife ẹ̀yà àgbáyé ti bẹ̀rẹ̀ ǹjẹ́ 5 minutes, ǹjẹ́ 10 minutes, wọn ò fún kò bí Maino o. Bẹ́ǹchì ló wà, kò kópa fún orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì nígbà tán kojú orílẹ̀-èdè Congo. Wọn ò láǹfààní láti lò. Ó yá wọn kojú Panama, wọn ò gbé wọlé. Wọn kojú orílẹ̀-èdè Ghana, 1 minute wọn ò fún. Ó yá pápápá Lamine Yamal ti sọ̀rọ̀. Ó ti sọ fún Cucurella, ó ní ṣe orí ẹ̀ Clásico, ojú rẹ̀ máa bó. Ń gé wẹ́tẹ sí ọ lára.

ṣe mọ̀ pé mo ti ní mà já yín tán mo ti ní mà já yín tán mo ní mà gbé yín débẹ̀ ó yá fixtures la liga fún 2026-2027 wọ́n ti gbé jáde o freshly one kọ́ wọ́n ti gbé yẹn jáde náà kó tó di pé mo wọ transfer gist lọ ẹjẹ̀ ń gbé yín débẹ̀ ẹjẹ̀ ń kà sí yín létí ó yá ó máa bẹ̀rẹ̀ ní august 16 ta bá ń sọ̀rọ̀ spanish la liga ẹ mọ̀ pé mo ti já yín tán ti premiership lọ́sẹ̀ tó kọjá wọ́n ti kéde yẹn náà ó yá spanish la liga lápá bí deportivo alaves yóò máa gbàlejò getafe ó yá pápápá atletico madrid nkọ́ àwọn àti malaga ni ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ nìyẹn o match week 1 nìyẹn ó yá barcelona àti atletico bilbao ó yá valencia nkọ́ valencia máa wà nlé wọ́n máa gbàlejò real betis deportivo la coruna àwọn ṣẹ̀dé ni o wọ́n máa kojú elche racing santander nkọ́ àwọn new boys náà nìyẹn ta bá ń sọ̀rọ̀ spanish la liga wọ́n máa kojú villarreal ó yá real madrid àti real sociedad Real Madrid àti Real Sociedad ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ fún olùkọ́ni Jose Mourinho ìyẹn nínú Spanish La Liga. Ó yá Sevilla àti Rayo Vallecano, Celta Vigo nkọ́, Celta Vigo àti Osasuna, ó yá Espanyol yóò máa kojú Levante bó ṣe rí nìyẹn o ìyẹn ní week one ó yá German Bundesliga ìyẹn náà wọ́n ti gbé dé ajá balẹ̀ ni wọ́n ti gbé dé o ó yá Bayern Munich ó máa bẹ̀rẹ̀ ta bá ń sọ̀rọ̀ August 28 Bayern Munich yóò máa kojú VfB Stuttgart ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ nìyẹn ó yá Augsburg nkọ́ Augsburg àti Schalke 04 ó yá Borussia Dortmund àwọn tí máa ń ya tíkẹ́ẹ̀tì àwọn tèmi Borussia Dortmund àti Hamburger ó yá Cologne àti Hoffenheim ó yá ta bá ń sọ̀rọ̀ Mainz 05 àti Paderborn ni o ó yá RB Leipzig àti Borussia Mönchengladbach bákan náà Union Berlin máa wà nlé wọ́n máa kojú Eintracht Frankfurt Freiburg àti Werder Bremen ó yá àwọn new boys Esberg àti Bayern Leverkusen bó ṣe rí lápá abibẹ̀ yẹn nìyẹn ó yá mo kọjá lọ sínú Fresh League One ó yá Fresh League One lápá bí Angers máa wà nlé wọ́n máa gbàlejò Lille ó yá Le Havre nkọ́ Le Havre àti AS Monaco RC Lens àti Auxerre ó yá Le Mans àwọn new boys àwọn àti Stade Bretons ó yá Olympique Marseille àti Strasbourg Paris Saint-Germain àmọ́ defending champion wọ́n máa kojú Stade Rennes ó yá Troyes nkọ́ new boys ni Troyes náà wọ́n máa kojú Paris FC nìyẹn o ó yá Toulouse àti Lyon Nice nkọ́ Nice àti Lorient bó ṣe jẹ́ nìyẹn nínú French League One ó yá ẹjẹ́ ǹkà sí yín létí Italian Serie A ẹjẹ́ ń gbé yín débẹ̀ wọ́n ti fò náà sí gbòòrò ayé Inter Milan ṣe ti gbàgbé ni ipa wọn ni defending champion ta bá ń sọ̀rọ̀ league Italian Serie A ó máa bẹ̀rẹ̀ ní August 22 ó yá Inter àti Monza ẹ mọ̀ pé new boy náà ni Monza àwọn new comer nìyẹn ó yá Udinese àti Como Genoa àti Napoli Parma yóò máa kojú Cagliari ó yá ta bá ń sọ̀rọ̀ Union Venezia newcomer làwọn náà wọ́n máa kojú Lecce ó yá Frosinone àwọn newcomer nìyẹn o wọ́n máa kojú Juventus Atalanta àti Sassuolo Torino yóò máa kojú AC Milan ó yá bákan náà Bologna máa wà nlé wọ́n máa gbàlejò Lazio ó yá ikọ̀ Roma àti Fiorentina bó ṣe jẹ́ nìyẹn ta bá ń sọ̀rọ̀ Italian Serie A

Má yù láwọn máa gbé Carlos Baleba. Ní kété tí wọn ò láǹfààní láti gbé Matheus Fernandes, ẹ mọ̀ pé wọ́n lé Matheus Fernandes títí kó tó di pé Tottenham gbé e mọ́ wọn lọ́wọ́. Wọ́n ti wá wò pé ọmọ orílẹ̀-èdè Cameroon tí ń kópa fún ikọ̀ Brighton, wọ́n lòun làwọn máa lọ fún. Ó yá Arsenal wà determined o. Wọ́n ní Sheri Bruno Guimaraes ó lè escape ẹ̀. 60 million package ó possible o. A máa kó wá fún Newcastle tàbá ti kó débẹ̀. Àwá jẹ́rìí àwọn Newcastle. Tán bá ti rí owó tó lé 10 million nínú 50 million tó bá di 60 million Newcastle máa tẹ́wọ́ gbà. Ó yá Barcelona ti sọ fún Atletico ṣe bẹ́ẹ̀ni fọ́ǹbù ni wípé Julian Alvarez níta. President yìí tẹnubọ Mike, ó ń pariwo, ó ń fọ́ǹbù lórí ayélukára, ó ní àníta sẹ́, àwálálà níta Julian Alvarez fún Barcelona. Bákà ti wá sọ̀rọ̀ tẹ́bá ní ẹ̀ta. Ṣẹ́rí former Manchester United forward mo sọ nípa Mason Greenwood. Ẹ mọ̀ pé inú ikọ̀ Marseille ló wà. Ẹ wo replacement tó dáa ni o. Tó bá ti dípẹ́ Atletico ń fọ́ǹbù, ìyẹn lórí Julian Alvarez. Àwa máa gbójú ńbẹ, a máa lọ fún Mason Greenwood. Kí ni ṣe Alvarez ná? Ṣé ó dáa tó Mason Greenwood ni? Ó lọ wé Mason Greenwood nínú ikọ̀ Marseille. Bí ṣe ń mi àwọn pẹ̀lú ọ̀sọ̀ ọ̀tún, ní mi àwọn pẹ̀lú ẹsẹ̀ òsì, ó yá ní kété tẹ́ ìbá ti gbowó, a lọ ko fún Mason Greenwood. Ó yá Arsenal ti ń fìfẹ́ hàn. Ìyẹn sí agbọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Aston Villa. Mò ń sọ̀rọ̀ nípa Enzi Konza 28 years old péré ni o. Arsenal làwọn máa gbé tán. Àwọn máa gbọ́ ọmọ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì yẹn. Bákan náà kò tọ́ síbẹ̀ o. Ṣé nínú ikọ̀ Aston Villa àwọn kan máa gbéra kúrò bẹ́yẹn? Mò ń sọ̀rọ̀ nípa Oli Watkins 30 years old péré ni Oli Watkins o. Ó yà Fenerbahce. Wọ́n ti ń fi bombastic side eyes wọ́n ti ń fi ń wò ó. Wọ́n láwọn máa gbé wá sínú ikọ̀ wọn. Bákan náà Leeds United wọ́n ti yí owó yẹn sókè. Ẹ mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá wọ́n kó 18 million ẹlẹ́sìmìrìn kan wọ́n kó lọ sínú ikọ̀ Southampton. Wọ́n láwọn fẹ́ gbé Chi Charles. Àwọn Southampton ni pé kí ló dé? Ṣé ẹ rò pé ìyàwó oúnjẹ àwa ni? Leeds wà wò pé ó dàbí ẹ pé àwọn ilé wà lékún owó. Nọ́mbà sọ owó yẹn di 23 million. Wọ́n ti gbé lọ sínú ikọ̀ Southampton o. Àmọ́ Southampton ṣì ń rẹ́rìn lọ́wọ́. Wọ́n ṣì ń rẹ́rìn lọ́wọ́ o. Nígbà tán rí pé envelope yẹn rú gọ́gọ́. Envelope yẹn wú sókè sí. Wọ́n ti fún Leeds lésì o. Àmọ́ kó tó di pé ó di ọjọ́ Monday, ó ṣe yẹ kán sọ fún Leeds pé ó yá ẹkọ́wó yẹn wá, ẹkọ́wó yẹn wá. Ó yá AC Milan. Wọ́n láwọn fẹ́ tajáre. Àwọn máa tajáre. Ǹjẹ́ kí ló ti ṣe fún ikọ̀ látìgbà tá a ti gbé Fikayo tó mọ rí? Wọ́n ní Chelsea ẹ wá gbé nǹkan yín o. Tẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ wá gbé Fikayo tó mọ rí. AC Milan ti fi sórí igbá. Wọ́n láwọn máa ta Fikayo tó mọ rí. Ó yá bákan náà agbọ́wọ́ àárín ikọ̀ Roma ọmọ orílẹ̀ èdè Morocco Nel Ayonos. Ó yá wọ́n ti ń wò ó, wọ́n ti ń mọ́nítọ̀ ẹ̀. Àwọn ò ló ń mọ́nítọ̀ ẹ̀. Àwọn ikọ̀ nínú ìdíje Premier League mò ń sọ̀rọ̀ nípa Manchester United, Liverpool, Chelsea, Aston Villa, Brighton, Bournemouth, Newcastle àti Sunderland. Gbogbo àwọn tí mo kà lẹ̀ wọ́n fẹ́ jà lórí ọmọ orílẹ̀ èdè Morocco. Ta ló máa gbé? Ta ló lówó? Ṣé Chelsea ni? Ṣé Liverpool? Àbí Manchester United?

ó yá bákan náà mo wọnú ikọ̀ Everton. Mo ń sọ̀rọ̀ nípa Everton. Àwọn ti ń lọ́nú ikọ̀ Benfica o. Wọ́n níṣẹ́ rí Richard Rios. Ẹ mọ̀ pé agbọ́wọ́ àárín ọmọ orílẹ̀-èdè Colombia ni. Wọ́n láwọn nífẹ̀ẹ́ sí Richard Rios.

ó yàtọ̀ tàmù ní kò tán síbẹ̀ o ẹ mọ̀ pé tọ́tàmù ti ń bẹ́ wọ́n ń bẹ́ gidi gan o wọ́n gbé mọ́ máa yù lọ́wọ́ Matheus Fernandes Sandro Tonali wọ́n gbé yẹn mọ́ Arsenal lọ́wọ́ ó yá ní pápápá wọ́n ní kò tán síbẹ̀ sẹ́ ẹ tí mọ̀ kankan ṣé ẹ rí ta bá ń sọ̀rọ̀ North London Derby ṣe rí ikọ̀ Chelsea ikọ̀ Arsenal ẹ lọ máa gbáradì o ìkan tí tọ́tàn máa fojú yín rí ó yá wọn ti tún lọ sínú ikọ̀ West Ham wọn nígbà táwọn ti gbé Matheus Fernandes wọn sì lọmọ kan tó dá lápá bíbẹ yẹn àti ẹ̀gbọ́ pé Mayu náà sọ̀rọ̀ nípa ọmọ yẹn ṣé Mayu lẹ́mìí wa ni àwa ti rẹ́dí àti náwó Crescencio Somerville ó yá ìwọ máa bọ̀ wá sínú ikọ̀ Tottenham ṣe o mọ̀ ipa ti gbé akẹgbẹ́ rẹ mo sọ nípa Matheus Fernandes ó yá máa bọ̀ wá darapọ̀ mọ́ wa máa bọ̀ wá sínú ikọ̀ Tottenham. Ó yá mo kúrò lápá bíbẹ̀ yẹn mo wọnú ikọ̀ Sunderland lọ ó yá Sunderland agbọ́wọ́ iwájú ikọ̀ Sunderland Brian Brobbey 24 years old péré ni o Juve ti wá wòye pé ṣe ilé-kékeré táwọn ti gbé Randall Kolo Muani àwọn máa gbé yẹn náà sí yóò di méjì lọ́wọ́ iwájú ó yá Everton ti ń wo ikọ̀ Villarreal wọ́n ní ọmọ orílẹ̀ èdè Senegal Pape Gueye ẹgbẹ́ fàwà bó tilẹ̀ yẹ pé Palmer náà ti ń wòran ipa àwọn máa gbé ọmọ yẹn. Wọ́n ní àmọ́ táwọn ò bá láǹfààní láti gbé Gueye ṣe ẹ rí ọmọ Belgium Mandela Keita a máa gbé yẹn náà tán bá ti sọ pé àwọn ọ̀tá Gueye fún wa bákan náà Idrissa Gueye ìyẹn náà alternative ni fún wa dábàá láǹfààní láti gbé àwọn méjèèjì yẹn ó yá Aston Villa ti ń fìfẹ́ hàn sí ọmọ orílẹ̀-èdè Guinea Elias Moriba ti kópa nínú ikọ̀ Celta Vigo ó yá Aston Villa ti ń sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí àwa ti ń gba 15 million kan àti lọ gbé 15 million kan láti gbé lọ sínú ikọ̀ Celta Vigo láti lọ gbé tani láti lọ gbé Moriba. Ẹ wo ó ṣeéṣe kí Curtis Jones kó sì dúró sínú ikọ̀ Liverpool ṣe mọ̀ pé Nottingham Forest àti Inter Milan àwọn ti ń fìfẹ́ hàn sí àmọ́ owó tí Liverpool gbélé lórí ó dàbí pé Nottingham Forest àti Inter Milan àwọn ò ní adúrú owó yẹn o láti gbé Curtis Jones. Bákan náà Coventry City ẹ mọ̀ pé àwọn èèyàn ti promote wọ́n ti promote wá sínú Premiership ó yá wọ́n ti ń gbáradì o wọ́n níṣẹ́ rí agbọ́wọ́ ẹ̀yìn kan Switzerland tí ń kópa fún Frankfurt mò ń sọ̀rọ̀ nípa Arele Amenda wọ́n láwọn máa gbé wá sínú ikọ̀ Premiership ó yá Atletico Madrid nǹkan wọ́n ní ẹ̀yìn Barcelona ẹ mọ̀ pé a ti ń wọ̀ yín a ti ń sọ fún yín ẹ wo owó tẹ bá gbé wá ẹ má gbé anú kọ wá o ẹ bá ìgbé 100 million wá ó wù yín ẹ sọ́ di 150 million ìyẹn fún Julian Alvarez ẹ má gbé anú ikọ̀ wá tọ́.

ó yá bákan náà PSG sọ fún Liverpool wọ́n ní ẹ̀yìn Liverpool à ń gbọ́ yìn à ń gbọ́ pé ẹ̀ ń fìfẹ́ hàn ìyẹn sí Bradley Barcola ṣe rí ẹtẹ́ tí yín ẹgbọ́ o ẹ farabalẹ̀ calm down o ṣe mọ̀ pé ikọ̀ Tottenham owó ribribi làwọn fi ń gbé agbábọ́ọ̀lù ẹ̀yìn sì lówó ju ikọ̀ Tottenham lọ ṣe wá rí Barcola tẹ fẹ́ gbé owó yẹn tí ò bá wọ 160 million euro ẹ má bá wa sọ̀rọ̀ rárá ẹ má bá wa sọ̀rọ̀ o nítorí a nílò owó yẹn 160 million euro tẹ bá ti ní ẹ bá wa sọ̀rọ̀ ẹ pé nọ́mbà wa wa máa gbé kété tẹ bá pè wá ní jẹ́ kó ríngì pẹ́ rárá. ó yá bákan náà liverpool náà ti wá ń wò ó wípé tá a bá lè gbé Barcola tẹ bá ní pé owó yẹn ò ní dín ìyẹn nínú 160 million àwa náà lágbàá ti ń wa agbábọ́ọ̀lù kan ìyẹn nínú ikọ̀ líle mò ń sọ̀rọ̀ nípa Matias Fernandes Pardo ìyẹn ọmọ orílẹ̀ èdè Belgium tí líbi tẹ bá sọ pé Barcola ò ṣe é rà àwa máa lọ ra Fernandes ìyẹn nínú ikọ̀ líle. ó yá everton lọ́kàn àwọn balẹ̀ o ọkàn àwọn balẹ̀ àwọn ò fọ́ rárá àwọn ò fọ́ fún ikọ̀ chelsea ẹ wò bó jẹ́ last transfer window bó jẹ́ last minute a máa gbé kúrò nínú ikọ̀ chelsea mò ń sọ̀rọ̀ nípa agbọ́wọ́ ẹgbẹ́ ikọ̀ chelsea tyrick george 20 years old pé lọ́mọ yẹn everton ní pé àwọn máa gbé on permanent basis ó yá chelsea ní pé kò ń ṣe brighton nìkan làwọn ti lẹ́tọ̀ọ́ àti rọmọ o ṣẹ́rí anything tó bá ti pẹ̀rẹ̀ pẹ̀lú bí àwa máa lọbẹ̀ lọ gbé ọmọ ṣẹ́rí wọ́n ti wọnú ikọ̀ bournemouth lọ agbọ́wọ́ iwájú ikọ̀ bournemouth eli junior krupi chelsea làwọn fẹ́ gbé àwọn fẹ́ gbé wá sínú ikọ̀ àwọn ọkàn àwọn balẹ̀ ẹ mọ̀ pé bí ló bẹ̀rẹ̀ orúkọ bournemouth ẹ mọ̀ pé wọ́n ti fẹ́ ra agbábọ́ọ̀lù brighton tán wọ́n ti wá shift attention wọn lọ sínú ikọ̀ bournemouth wọ́n ní ṣẹ́rí krupi yẹn bó ṣe ń mi àwọn kojú àwọn ikọ̀ tó ṣe kànrìn ní sáà tó kọjá àwa ti ń fìfẹ́ hàn sí ojú wa ti wà lára rẹ̀. ó yá bákan náà manchester city manchester united àti bayern munich wọ́n ti darapọ̀ mọ́ ikọ̀ arsenal ṣe rí agbọ́wọ́ àárọ̀ ọmọ orílẹ̀ èdè morocco ọmọ léńjeléńje ayub boadi wọ́n ti fẹ́ gbé o yẹra àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà lẹ̀ ìjàkú akátá láàrin wọn wọ́n fẹ́ gbé ọmọ kan ayub boadi agbọ́wọ́ àárọ̀ ọmọ orílẹ̀ èdè morocco ẹ mọ̀ pé nínú ikọ̀ líle ni ti ń kópa àmọ́ líle ti wá sọ̀rọ̀ wọ́n ní lálàkọ̀ọ́kọ́ ná 70 million euro tí ò bá pé anybody nínú yín ẹ má pé aago wá o. ó yá bákan náà ikọ̀ liverpool àti ikọ̀ arsenal manchester united ò gbẹ̀yìn o àwọn náà ti ń fìfẹ́ hàn wọ́n ti ń fìfẹ́ hàn sí agbọ́wọ́ àárín ikọ̀ mainz 05 ìyẹn lórílẹ̀ èdè germany kaishu sano ọmọ orílẹ̀ èdè japan ti ń kópa fún mainz 05 borussia dortmund wà lórí ọmọ yẹn náà 25 years old péré ni ó ṣeéṣe kó darapọ̀ mọ́kàn láwọn ikọ̀ tí mo kà lẹ̀ ó yá tottenham ti gbà kò ń ṣe ìròyìn mọ́ wípé tottenham ti gbé sandro tonali láti inú ikọ̀ newcastle 100 million ló bá dé ó yá ac milan winger samuel chukwueze ẹ mọ̀ pé sáà tó kọjá inú ikọ̀ west ham ló ti lo loan inú ikọ̀ west ham ló ti kópa o ẹ mọ̀ pé on loan ló darapọ̀ mọ́ wọn ó ti sọ yes ó ti sọ no ìyẹn fún transport ẹ mọ̀ pé transport ti ń fìfẹ́ hàn sí ikọ̀ láti orílẹ̀ èdè turkey àmọ́ samuel chukwueze oníkíní jẹ́ báhun ṣé mo sọ fún yín pé mo ti darúgbó ni 27 years old péré ni mí kí mo fẹ́ lọ ṣe lórílẹ̀ èdè turkey ẹ wò ẹ jẹ́ kí n jókòó sínú ikọ̀ ac milan ó yá pápápá brentford ti ń sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí agbọ́wọ́ iwájú ọmọ orílẹ̀ èdè gẹ̀ẹ́sì mò ń sọ nípa calum wilson tí ń kópa fún west ham tó wà lára àwọn agbábọ̀ tó lọ relegation pẹ̀lú west ham ikọ̀ brentford ti ń sọ̀rọ̀ wọ́n ní àwọn máa gbé 34 years old péré ni england striker àwọn máa gbé wá sínú ikọ̀ àwọn pẹ̀lú free transfer. ó yá bákan náà ikọ̀ wolf ẹ mọ̀ pé wolf ti lọ relegation
àwọn ti ń gbáradì o láti padà wà ní next season. Wọ́n ti ń fojú wò, wọ́n níṣẹ́ rí aṣọ lè kọ Derby County. Àwọn máa gbé o, ẹ mọ̀ pé aṣọ lè wọn Josie Sarr, ó ṣeṣe kó fi ikọ̀ yẹn sílẹ̀ àti Sam Johnstone, àmáṣe rí Jacob Widdell, àwọn máa gbé láti inú ikọ̀ Derby County. Ọjà bákan náà Bolton Wanderers, àwọn ti fẹ́ gbé o Lucas Stephenson, agbábọ́ọ̀lù ikọ̀ Liverpool, €700,000 náà fẹ́ fi gbé wá sínú ikọ̀ wọn. Ó yá kí n tó máa lọ, ẹ̀jẹ̀ fún yín láwọn ilé iná. Ó yá Bayern ti sọ̀rọ̀, wọ́n níṣẹ́ rí Harry Kane. Harry Kane máa extend contract ẹ̀, ìyẹn nínú ikọ̀ Bayern Munich. Bó ṣe yẹ pé Barcelona fìfẹ́ràn sí, àwọn òní tà fún Barcelona, ó máa fẹsẹ̀ rẹ̀ lójú sí. Ó yá pápápá, òun ṣèròyìn mọ́ o, kí pé Manchester City, àwọn ti appoint ẹ̀ Enzo Maresca, ó ti wà official, ó ti di akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Manchester City. Ó yá ẹ̀yin olólùfẹ́ Man U, ẹ máa ju ẹ máa yọ o, kí máa fi lè káàdì ètò ńlẹ̀. AC Milan ti ń bìdì lọ́wọ́lọ́wọ́, wọ́n ń bìdì fún Mason Mount £21.5 million náà fi fẹ́ gbé Mason Mount kúrò nínú ikọ̀ Manchester United. Àmọ́ ó dàbí ẹni pé Man U kọ̀ jálẹ̀, wọn ò fẹ́ ta Mason Mount o. Ó yá Borussia Dortmund, agbáwọ̀ àárín wọn Felix Mecha, ó ti reject ẹ̀, ó lòun lọ́nu kan Newcastle. Èmi máa prefer láti darapọ̀ mọ́ Manchester United, Felix Mecha ló sọ bẹ́ẹ̀. Ẹ wo ẹjẹ́ máa lọ nírọ̀lẹ́ tèní, ẹ má gbàgbé pé tó bá di ọ̀la lórí ètò Weekend Total Sport, ẹ pàdé sa Adélérè. Ẹ̀yin tẹ̀ ti darapọ̀ mọ́ mi, ìyẹn lórí Facebook wa. Adéolú Tony, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Ó ní Mr. Raymond, good evening, how is your day? Ó yá Sunday Awẹ́, ó ní good evening. Rashid Damilola, oni Sarimo tanatana, good evening, how was your day? Oya oni Ekweto, Joseph Rafe, brother mi owo mi meji loke. Oya eyan ti sa Adelere, bo te je pe omo orilede Senegal, Stella Temi Fagba yike. Oya Oda Oro, mo ki gbogbo yin lapa bibe, e se o, e se te ti gbo mi nrole teni.

Ijọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìkódànù àkójọpọ̀ ìròyìn lè tí ń jà rìnrìn tí ń kàkiri tó ń pe. Ìpínlẹ̀ ọ̀hún ṣe àkọsílẹ̀ òǹkà tó rọ̀kẹ̀ jùlọ lórí àwọn tó ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn HIV lórílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún 2025. Wọ́n pe òǹkà ilé tí ń kàkiri ọ̀hún ó ní í ṣe pẹ̀lú àwọn tó ní àrùn HIV náà lára kìí ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn ọ̀hún. Ìgbésẹ̀ ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ wọn tí wọ́n ṣe lọ́jọ́bọ̀ nípasẹ̀ aláṣẹ tó jẹ́ aláṣẹ àjọ tó ń ṣàkóso àrùn AIDS nípínlẹ̀ Èkó ìyún dókítà Fọlákẹ́mi Anímọ̀ṣàhùn ní àkókò tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ ní Aláúsá nílùú Ìkẹjà. Anímọ̀ṣàhùn pé iye òǹkà ọ̀hún tí ìròyìn gbé ó wáyé látinú àkójọpọ̀ ìṣúra àti òǹkà tó jẹ́ tọdún 2018 àti pé kí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tuntun fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn HIV lọ́dún 2025 pẹ̀lú àkọsílẹ̀ 10,000 ó lé ní 340,000. Ó wá ṣàlàyé ọ̀rọ̀ wípé òǹkà ọ̀hún dúró fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹfin pé wọ́n ní àrùn ó pé òǹkà ọ̀hún kò dúró fún àwọn tí wọ́n ṣe ó dúró fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹfin pé wọ́n ní àrùn ọ̀hún lára kìí ṣe àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn náà wípé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹfin rẹ̀ ọ̀hún wọ́n ti ní àrùn náà lára láti ọdún tó lọ. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wà fún ti alẹ́ òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu ti pe alákòóso olú ilẹ̀ wà FCT Yẹsan Wike wípé òun ti ní ìgboyà nínú rẹ̀ lórí bó ṣe jíṣẹ́ àwọn iṣẹ́ àkànṣe ohun amáyédẹrùn ní tìbútòrò olú ìlú orílẹ̀-èdè yìí. Igun mìíràn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó kúrò nílùú South Africa lórí wàhálà lòdì sí àjèjì ti ń lọ lọ́wọ́ nílùú ọ̀hún wọ́n ti gúnlẹ̀ láyọ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed nílùú Èkó lónìí. Bí ìjọba àpapọ̀ sì ń tẹ ọwọ́ iwájú nínú akitiyan wọn láti kó àwọn ọmọ orílẹ̀-èdè ìtọ́rọ̀ kan padà wá sí ilé. Ìjọba àpapọ̀ ti pe ẹjọ́ ẹ̀sùn mẹ́jọ lòdì sí Adeniyi Adeyemi tó jẹ́ alákòóso àjọ PFIPC lórí ẹ̀sùn àgbélẹ̀rọ àfọwọ́yí ṣíṣe bí ohun tí ènìyàn kò jẹ́ tó ń ti àwọn ẹ̀sùn mìíràn. Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ̀ jálẹ̀ sí ìròyìn tó ń pe wọ́n san owó láti bá rí àrídájú ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti olùkọ́ èyí tí àwọn agbébọn kò lọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire. Wọ́n ṣàpèjúwe ẹ̀sùn náà bí ohun tó jìnnà sí òtítọ́ tó sì lè sinmi lọ́nà. Ìjọba àpínlẹ̀ Èkó ti ṣe ìkódànù ìròyìn tó ń káàkiri tó pe ìpínlẹ̀ ọ̀hún ló ní àkọsílẹ̀ tó rọ̀kẹ̀ jùlọ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn HIV lórílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún 2025. Wọ́n pe òǹkà ilé tí ń jà rìnrìn tí ń káàkiri ọ̀hún wọ́n pe ó jẹ́ ti àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹfin pé àwọn ní àrùn HIV lára kìí ṣe fún tàwọn tó ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn náà. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wà fún ti alẹ́ òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa ní ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ ẹ kàn sínú kùlò ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ lásán.

0: Security won't money. West Radio 89.3 FM. And God, I do my best.
1: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
2: Oh, wow. Yes, please.
1: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
2: Wow, that's amazing.
1: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
2: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
1: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
3: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwà gbé ti ní lárugẹ owó owó ọ̀gá jára lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Gbàdọ́gà ni Master. Kí lẹ tún ń dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbàǹgbà la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Polo West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo ń tẹ́ fẹ́, ojú kan ló wà.
4: Ìta wa kọ́ ni, ìta wa kọ́ ni, lórí West Radio ní kẹ́gbọ́, ìta wa kọ́ ni. Gúdúgúdú ṣẹ́ òjò ti bá lu ẹ̀ṣẹ́ wọ̀wọ̀. Àwọn akọni ìtàn àwọn àlàfẹ́ máa sọ lórí West Radio 89.3 FM Olúyọ̀lé Ìbàdàn tí tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodu tí ó máa tẹ̀ sórí àtẹ̀gùn bó ni wọ́n ti ṣayé níjọ́hun àwọn òkè àwọn ibi tó lápẹrẹ àwọn akọni ìgbàanì ìtàn yìí bọ́mọdé ọba bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ní bàbá tàn gbogbo àwọn tó tipẹ́tipẹ́ tá a ti gbàgbé ó ní MC Lodu sí ni ó máa ṣàlàyé rẹ̀ lórí ètò tá a pè ní àwọn akọni ní gbogbo ọjọ́ jímọ̀ Friday láago lẹ́sàálẹ́ ẹ̀pàdé tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodu lórí West Radio 89.3 Olúyọ̀lé Ìbàdàn ká tó jọgbọ́ tuntun.
0: Kànkà wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Kànga Agbẹ́mágbẹ́.
5: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. West Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
6: Wákàtí ọgbọ́n, wákàtí ọgbọ́n, Wisdom Hour ní ètò kan ètò kan tí ó máa gorí afẹ́fẹ́ lọ́jọ́ ọjọ́bọ̀ Thursdays. Lórí ìkànnì yìí, èyí ni Wells 89.3 FM láago mẹ́jọ àbọ̀ alálẹ́, níbi tí ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábùlà tí ó ti máa jáde pẹ̀lú ọwọ́ agbára àti ìtọ́ni ẹ̀mí mímọ́ láti ẹnu wòlíì Mike Agboola, bàbá iná ẹ̀mí mímọ́ Leonid ti ìjọ Jehovah Power Miracle Tabernacle JPMT. Bí ọ̀rọ̀ Ọlọ́run ti máa jáde bẹ́ẹ̀ ni ìyanu lọ́lọ́kan ọ̀jọ̀gbọ́n ọmọ tọ̀ lẹ́yìn. Nítorí náà gbogbo ènìyàn ẹ máa pàdé wòlíì Mike Agboola, bàbá iná ẹ̀mí mímọ́ Leonid lọ́jọ́ ọjọ́bọ̀ Thursdays láago mẹ́jọ àbọ̀ alẹ́ lórí ìkànnì Wells 89.3 FM. ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀ ó sì lágbára, ẹ jẹ́ ká jọ máa gbọ́.
5: 89.3 FM, your preferred wholesome radio.

0: West Radio 89.3 FM on Gagboma.
1: Time is 9 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Gerege lago mesalelu lati koni kongagboma ke 89.3 FM.
3: Gbogbo ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́ẹ̀ yẹn àgbàlagbà lè sọ pé káfọ̀ tún wẹ òsì, káfọ̀ sì wẹ ọ̀tún, àfọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi mọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbèdé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ́ ti mu nìkan ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026 ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì máa tẹnu ètò gbọdọ̀ láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tútù àti eléyìí tó yẹ tó ń tàwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo látago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ yín náà ni tó fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nẹ́fẹ̀ wa, àwa náà ò sì ní já yín tàmá ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM níbẹ̀ kọ́.

Gùnka wo ni gbogbo ayé ń dà dèrèkèrè tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, Gùnka Agbẹ́mágbẹ́.

0: Bobo Mayo, Babo Bama Kaho, Jiri Kaho, Jibi Eman Kaleo. Ekule ba yinala nkara ale Eriwa onete rona O ba to jo meji meta ta ti rira eku ati nala nkira Eku jojo ti jo E mo ku jojo ti jo Eku ti jo ti jo ti jojo ti jo gbogbo omo rile ede Nigeria gbogbo omo karo jire karo jibi
1: Eku oro laje aje awa ta
2: Eku oro laje aje awa ta
0: Okay, if we have got a cashier, no co. Eku wara wara onodo. Okay, if we have got a boy in there, let it there, farmer for a walk back, bo. Eku boy in there, let it there, far back as a cashier. Ni da da ni ba bonita to ba yin la le otuni ba bonita mo ni o be pe mi le sinudu si ba ni eh abi ki zo pe yes ke
1: niwa owo odu
0: loko gba won alasi ati apase nikan ni west radio 89.3 fm ikani kan ga gbo magbe le to kun fo mi ogbon imo atoye opopona laf ya veni la kale si ni oluyole estate nile ti ibadan
1: ama mu kara tabe wuje ibaraka mejeje
0: ebe lawa ta ti koja le koja ko ebe na la mo wa ta ti koja gbogbo agbala aye te ti lanfani ati mo gbo wa
1: agbadari ki o ama yin na ti ka be bi odu ekimo fun ya ja mama
0: oni me ro ta jo wa lale oni engineer inu Oni me ero to danto Oni la jo lanfa ni ati wala le oni Ogbe enyi omo itan e tu joko e wa pere e fi tedi o Ogbe enyi omo suku itan Ogbe enyi omo kilasi itan Odun dole tere buje lale toni Abade bi se sise la nse Ade bi eyin mo si se ba gba ole ni Afi tan balẹ loni iyin lori eto itawon akoni ago mesa abo ile ton da bayo ago mesa abo dago mokanla la fi lava ni ati mo gbatun ara wa
1: o ba gbe iyan eti
0: eri lale oni
1: o ba gbe oka
0: lale oni amuta akoni wa eri oba jaja opopobo Oba jajo opopobo un ato tan re lale oni ta ba ti ku lodo kin jajo opopobo awon mi ti gbori awon mi o ti gbo o keko lara re loni o ko le bo wi pe eru na o le doba la teru o doba
1: o di fufu
0: a so tan oba jaja opopobo
1: ale la so
0: ki lo ko re gan se jaja opopobo ina so a so tan re lale oni
3: sinodu andadun e
1: omode iwon ikasu loke
2: inu ile lati
0: wo mo n pe n gbadu e sinuju si
2: lati
1: wo akule
0: e gbe gbogbo ikede ati ikolongo oja yin wa sori eto itama koni Eya fi tiwa eya fi gbe ti yin laruge Eyin gbogbo ololufe itan patapata E wa sugba eto itawa akoni e mo joku o Mo ni ta ba ti ku lodo oba jaja opopobo tan A dodo oba kan Olateru olagbegi keje Oba Olateru olagbegi keje ohun A mu tan re wa leni Oba boni Kilode to fi jo ma koni ti mo fe fe mutan re wa lale oni Olowo towo ni Oba Olateru olagbegi keji ohun Owo yi lo ti joba lasiko yi abi nigba ti mo n choro re yi Oba Olateru yi Ibadan won ati awon awo lowo won jo nse ni to wa ri oba yi ibi to ti ja koni re o Iyawo to ni won le loduro won le ni 300 Eyin oni kan wa ko awon omo to bi won le 100 àwọn ọmọ rẹ̀ dẹ̀ èèyàn dáadáa, wọ́n yanjú ibi tó ti jákọ nínú. Ìwọ́ tọ́ ọbọ́mọ méjì péré tọ́ lè dátọ́, ó yá wákìrí kó fi tẹ́dì. Ìwọ́ tó níyàwó kẹ péré tó jẹ́ pé o ò rí tọ́jú kò gbádùn rẹ, ó yàwó náà wá kẹ́kọ̀ọ́ lálẹ́ òní. Tá a bá ti kúrò lọ́dọ̀ ọba Ọlátẹ́rù tán, èèyàn kan ń bẹ, akọni ni bàbá rẹ̀. Ṣé àsìkò yìí ó dẹ̀ gbà wá lálẹ́ ìṣá? Akọni ni bàbá ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Bàbá rẹ̀ náà bá sọ̀rọ̀ nípa Ìkòròdú. Ìkòròdú ti ń bẹ lẹ́kọ̀ọ́. A mọ sọ̀rọ̀ nípa ẹ̀sọ́ Ògbàdàmọ́sí. Ẹ̀sọ́ Ògbàdàmọ́sí lára àwọn ọmọ tó wá bí. Rashidi Ògbàdàmọ́sí. Kẹrí Rashidi Ògbàdàmọ́sí yìí. Tá a bá sọ̀rọ̀ nípa Ragolíṣì. Ṣé mọ̀ pé àwọn ìyá wa gbogbo omi tán bá ti rọ sínú ike, wọn ìfẹ́ morúkọ bọ́tù wọta, mo fẹ́ ra Ragolíṣì. Ragolíṣì ó kọ lé iṣẹ́ ni o, ó kọ lé iṣẹ́. Ó wá rí Rashidi Ògbàdàmọ́sí yìí. Mo ń lọ ni Ragolíṣì ọ nígbà náà. A sọ̀ tán Rashidi Ògbàdàmọ́sí. Bó ló ṣe rìnrìn rẹ̀, bó ló ṣe jákọni. Bàbá ti sọ̀ tán rẹ̀, àmọ́ jó ti bàbá rẹ̀ mọ́. Bàbá ti ti kúrò lọ́dọ̀ Rashidi Ògbàdàmọ́sí lálẹ́ òní àtúndébò mi. Ṣé rí ibi tá a wà dé yìí? Ọ̀rọ̀ ń bí àṣà Yorùbá bí ẹ̀nà Yorùbá ni. Yorùbá ni ìlọ́yá oníbodè àpòmù. Ìlọ́yá oníbodè àpòmù. Ìtàn bẹ́ẹ̀ kí ni túmọ̀ lọ́yá? Wọ́n gé kínní, wọ́n gé kúrú ni. Ogun ojúyùn lọ. Ó kọjá ìlọ́yá oníbodè àpòmù nìkan, ó kọjá rẹ̀.
4: Ètò MC Noodles àjọmọ́ àgbọ̀n ni.

níwọ̀ padà fagilówó ẹ̀rú. Ìgbésẹ̀ tí àwọn tó ń ṣòwò ẹrú wá padà ń ṣe, òun ni ká wá máa tepo pupa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tepo pupa. Ó jẹ́ pé agbègbè bí ó ti wá padà wá fi òwò epo tó wá padà fi rọ́pò wọ ẹrú, wọ́n wá sọbẹ̀ di Oil Rivers Area. Kẹ́hìndé, àwọn ilé lèyí ti ń bẹ ní Bonny àtàwọn ìlú míì, oníkálukú wọn, wọ́n wá ń bójú tó bọ́ọ̀tì ta epo pupa nínú ilé àti lókè ìta. Bọ́ọ̀tì ta, bọ́ọ̀tì ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí ní bójú tó. Ibi tó lọ tún ti kẹ́ wọn ni pé àwọn òyìnbó láti ilẹ̀ Yúróòpù, wọn ò láǹfààní àti tojú bọ ilẹ̀ wọn, wọn ò lè wọlé wá sílẹ̀ wọn torí ìbẹ̀rù bójó àìsàn ibà, wọn ò lè wọbẹ̀. Nígbà ó padà yá o, ẹrú jájà òun náà ti tẹ̀mọ̀ tó bá pẹ́ tẹ́rú bá pẹ́ ńlé yóò mọ tinú tò dé gbogbo rẹ̀. Òun náà wá bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́, à ń repo, à ń tepo, à ń repo, à ń tepo. Títí títí tí ó jẹ́ pé òun náà fi wá ní ìlú tí ẹ̀ tó tẹ̀dó. Wọ́n ya kó lára abúlé Bonny tó wà tẹ́lẹ̀. Òun náà wá tẹ̀dúdó. Ìlú tó tẹ̀dó òun ló pè ní Òpobò. Jájà ìlọléwájú àwọn tó ya kó nílùú, ó wá tẹ̀lú míì dó. Ìlú míì tó wá tẹ̀dó ni Òpobò. Ìlú jájà fi wá dọba Lọ́pobò, King Jájà of Òpobò. Kẹ́hìndé, wọ́n wà mẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tiẹn. Ètò òṣèlú tiẹn, ọba jájà ń bójú tó, ó ń bójú tọ́rọ̀ ajé, ó ń bójú tó gbogbo ẹ̀. Ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ọrọ̀ ajé Bonny ọ̀hún gan, wọ́n ti wá kó wá Sọ̀pobò. Òpobò ti wá ń fẹjú, ó ti ń lajú. Lẹ́yìn ọdún díẹ̀, lẹ́yìn ọdún díẹ̀ sí, Kẹ́hìndé, Jájà of Òpobò ti wá di ọ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Ìlú rẹ̀ Òpobò náà ti wá tóbi. Ó jẹ́ pé wọ́n wá ń gbé epo pupa, wọ́n ń gbé lọ sílẹ̀ Liverpool. Àwọn òyìnbó bèrè tí kò aláwọ̀ funfun, kíní ọ̀hún ò tẹ́ wọn lọ́rùn, kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n wá wò pé ọgbọ́n wo la fẹ́ fi ṣe. Okòwò wa ò lọ bó ṣe yóò lọ mọ́, gbogbo rẹ̀ ti di tọ̀dọ̀ wọn Lọ́pobò. Wọ́n sa gbogbo ipá wọ́n gbìyànjú wípé kí jájà kó darapọ̀ mọ́ wọn, kó jẹ́ kí gbogbo nǹkan tó rùn kó tán lẹ̀. Kò gbà fún wọn o. Wọ́n dípò kò mọ́ wọ́n ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ìṣẹ̀ni jájà ọrọ̀ ajé rẹ̀ òun lọ síwájú. Gbogbo owó orí tó yẹ kó mọ gbà lọ́wọ́ àwọn ààrẹ tó wá Sọ̀pobò,
ó ń gbà lọ́wọ́ wọn. Eléyìí ò dáwọn òyìnbó yìí lọ́rùn. Ṣùgbọ́n wọn ò sí nǹkan tó fẹ́ ṣe sí. Wọ́n dí kòkò, wọ́n dún mọ̀rú. Níkòwó yá, kíní àwọn òyìnbó kò hàn sóko bò kò mọ̀, ìyìn ò jájà, kíní àwọn òye, ẹ mọ̀ pé ìlú tó tẹ̀dó ń lò pobò, ó kọ́ tiẹ̀, ọba jájà. Kò mọ̀ pé wọ́n ti ṣe àwọn awúrúju kan àti àwọn nǹkan kan nílẹ̀ Adúláwọ̀ lára ilẹ̀. Tọ́dẹ̀ ti yọ̀ǹda fúnlẹ̀ Bírítéènì pẹ̀lú látọwọ́ ilẹ̀ Adúláwọ̀, òpóbò ń bẹ lára àwọn ilẹ̀ tán ti tọwọ́ bọ̀wé nílẹ̀ Adúláwọ̀ tán ni pé ẹjọ́ jẹ́ ti Great Bírítéènì. Ibi tí làásìgbò tó ti ṣẹ́ yọ rèé o. Kò pẹ́ kò jìnà rẹ̀, ná pé ọba jájà wọ́n pè sípàdé. Ìpàdé òun ló lọ o, tọ́ti fi kélé òfin tọ́ti fi mú. Wọ́n àárẹ̀ sí rẹ̀ mọ̀nú. Bọ́n ṣe fi ránṣẹ́ sí Àkrá nù o. Àkrá ọ̀hún, iná ti gbé lọlé ẹjọ́. Gbígbé lọ tán gbé lọlé ẹjọ́, iná ti ní ọjẹ̀bi. Gbogbo ọ̀nà, àwọn ọ̀nà tó yẹ kókò fi mọ́ fú lò. Ó bú lọ́ọ̀kì rẹ̀, ọjẹ̀bi ẹ̀sùn tá a fi kàn yí o. Bọ́n ṣe lẹ́nu, wọ́n lè. Nílé tán le, wọ́n dìpọ́ọ̀tù rẹ̀ sí Saint Vincent. Lẹ́yìn ọdún mẹ́rin sí, ó wá wò pé ẹjẹ́ ń padà sílẹ̀ Nàìjíríà. Orí ìrìn àjò rẹ̀ sílẹ̀ Nàìjíríà ló wà tó fi dágbére fáyé. Ìyìn o, lọ́dọ̀ jájà ọ̀fọ̀ pobò, ẹ̀já kò ń bẹ̀, aago mẹ́wàá ti yò. Ìkànnì West Radio náà lẹ̀ ń gbọ́ o, 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àtòye. A wà níkànnì Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Ibẹ̀ la wà níkànnì Facebook. Ẹ jáde ọ̀dọ̀ ọba Ọlátẹ́rù Ọlágbẹ́gí kejì, ọgbọ̀n ṣẹ́jú péré. Àti lásìkò sí ọba Ọlátẹ́rù Ọlágbẹ́gí kejì, ọlọ́wọ̀ ni, ọlọ́wọ̀ tọ̀wọ̀. Wọ́n pé ó jọba láàrin ọdún 1941 sí ọdún 1968. Ẹni tó jẹ kọba Ọlátẹ́rù tó jẹ gẹ́gẹ́ bí ọlọ́wọ̀ tọ̀wọ̀, Àjíké Ògúnoyè ni ló kọ rẹ̀. Ẹni tó wá jẹ lẹ́yìn ọba Ọlátẹ́rù, Adékọ́lá Ògúnoyè kejì. Ní oṣù kẹwàá
ọdún 1998 ini ọba Ọlátẹ́rù ló dágbére fáyé. Ẹja múta rẹ̀ wá lóní ṣọ̀ṣàn. Ọba Ọlátẹ́rù inú oṣù kẹjọ ọdún 1910 iná bí ó dẹ̀jọba lọ́wọ́ ibo lọ́wọ́ wà ọ̀wọ́ bẹ nípínlẹ̀ Ondo. Látàkúrẹ́ gan ọ̀wọ́ páàkì wà bá ní ń lọ sọ́wọ́ páàkì ọ wà. Ọba Ọlátẹ́rù yìí ìkàn gbogbo ọba nípínlẹ̀ Ondo tó jẹ́ pé ìtàn ò lè gbàgbé rẹ̀ bó tilẹ̀ wó kéré mọ̀. Gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan wípé òun ló jọba lẹ́yìn Àjíké Ògún Oyè. Ó jẹ́ pé Ìgbòho dágbére fáyé ẹlòmíì tún jẹ Adékọ́lá Ògún Oyè kejì. Ọdún 25 ìlọba Ọlátẹ́rù ló fi jẹ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ tọ̀wọ̀ kan tó yọ nípò nígbà náà. Ìyọnípò rẹ̀ ó dá lórí àwọn làásìgbò kan tó ṣẹlẹ̀. Mo ti sọ tán làásìgbò Western Region tó ṣẹlẹ̀ nígbà náà láàrin Awólọ́wọ̀ àti Ládòkè Akíntọ́lá tẹ̀ bá gbàgbé. Ẹ mọ̀ pé Awólọ́wọ̀ àtakítọ́lá wọ́n jọ wà tẹ́lẹ̀ ni kó tó wá di pé wọ́n wá pínyà. Ìpínyà tó pínyà mo ti sọ rí lórí ètò yìí ìní Akíntọ́lá fi ń bá àwọn òkè ọya ṣe nígbà náà. Ẹgbẹ́ táwọn òkè ọya wà ó ń bá wọn ṣe. Ó fi Action Group léyìí tó jẹ́ ti Awólọ́wọ̀ ọ̀gá rẹ̀ ó fi ilẹ̀. Ó ń bá àwọn NCNC tó kí ọya ó ń bá wọn ṣe nígbà náà. Mo sọ rí lórí ètò ìtàwọn akọni. Lásìgbò àárín àwọn méjèèjì un ìní ó fa ìyọnípò Ọlátẹ́rù nígbà náà. Jẹ́ǹdé o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ wọ́n nífẹ̀ẹ́ Awólọ́wọ́ ṣùgbọ́n ọba Ọlátẹ́rù ọ̀hún Akíntọ́lá inú ń bá ṣe. Akíntọ́lá inú súnmọ́ pẹ́kípẹ́kí o. Wọ́n gbòóyá ìdìtẹ̀gbàjọba tó wá tẹ̀lé lásìgbò ààrẹ Akíntọ́lá àtàwólọ́wọ̀ èyí ò ló wáyé lọ́dún 1966 tẹ́ ẹ bá gbàgbé tó jẹ́ pé èyí ò náà ń ló padà ṣokùnfà ikú Akíntọ́lá mọ́ṣúárì o. Ìdìtẹ̀gbàjọba òun ló wá fàyè lẹ̀ fún àwọn èèyàn ọ̀wọ̀ láti gbógun ti Ọlágbẹ́gí nígbà náà tán fi lé nípò lọ́dún 1966 ọ̀hún kan náà. Ìlé nípò rẹ̀ nígbà òwúyá
won tun pada da pada gan won tun pada da pada ṣugbọn bi mo fe ya si nibe ni pe oba Olateru yi iyawo to ni oduro ni won tiri odo edi awon omo re awon omo le ti oba Olateru to de bi won le logoje iyan 140 laarin awon omo to wa bi iwo to bomo meji ti gbogbo won ya janduku mo lowo mo gbo mi o o bi omo 140 ninu awon omo 140 to bi maro di logoji iyan 35 ilo je agbejoro o gbo mi ye marun din logoji lo je agbejoro obi mo meji won lo lewe ninu awon agbejoro ohun gan eleyi to poju lara won eleyi to poju lara won saanu ni won saanu inlele to poju lara awon agbejoro ohun yato siyun awon mewa mi tu wa oye pe adajo lawon oyun lara awon omo re ni o maro de logbon 25 bi lo je dokita oyibo meji le logun olusiro owo ni won satada kantanti meji le logun meta le logun in lo je onime ro jo nde iwo to bimo to ko to to jo nde o eni bi 140 re lori gbogbo awon omo re yato si awon ise mi o atawon ise mi atawon ise mi.

kọ́ lè mọ̀ wípé kì í ṣe pé Ọlọ́run ni ó bá tọ́, Ọlọ́run ni ó bá tọ́. Ìmọ̀ ń yọbọ látẹ́rù tó yọ nípò tán. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan wípé ẹ̀yìn Ládòkè Akíntọ́lá ni Ọlátẹ́rù ń ló bá ṣe. Ìbáṣepọ̀ àárín òun àti Ládòkè Akíntọ́lá yìí ni ó fa ìpínyà láàrin ọba Ọlátẹ́rù àti ọ̀rẹ́ rẹ̀ Michael Ajásin. Mi ò tí ì sọ̀tàn Michael Ajásin rí fún yín. Michael Adékúnlé Ajásin á sọ̀tàn rẹ̀. Olóṣèlú ni, ó dẹ̀ ti jẹ gómìnà rí nípínlẹ̀ Ondo. Abẹ́ Unity Party ìyín UPN ní Republic kejì ni Michael Ajásin ló ti jẹ gómìnà. Ọ̀rẹ́ lòun àtọ̀látẹ́rù lásìkò tí Ọlátẹ́rù jọba tóun ṣègbìlẹ́yìn Akíntọ́lá. Michael Adékúnlé Ajásin òun wà nílé aṣojú-ṣòfin ìyún Asòfúnra Èpò. Ẹ̀yin awólọ́wọ̀ òun lòun àtàwọn aráàlú òun náà wà. Ọlátẹ́rù gbìyànjú wípé kí Akíntọ́lá kọ́rẹ́sẹ̀ walẹ̀ dáadáa lọ́wọ̀, ó sa gbogbo pá o, ṣùgbọ́n aráàlú ẹ̀yin awólọ́wọ̀ ìnáwà o, ẹ̀yin awólọ́wọ̀ ìnáwà. Nígbà ìdìtẹ̀gbàjọba tó padà wá wáyé, kẹ́mi mo ti sọ lẹ́ẹ̀kan, ìní gómìnà ológun Adékúnlé Fájuyì pẹ̀lú àtìlẹ́yìn àwọn ará ọ̀wọ̀ ni ló fi ṣe bẹ́ẹ̀ tó yọ Ọlátẹ́rù tó yọ nípò. Ìní Ọlátẹ́rù fi lọ farasin, ó wá farasin Síbàdàn nígbà náà. Lọ́dún 1968 ló padà sọ sí ọ̀wọ̀ ìyún Ọlátẹ́rù, ó padà sọ́wọ̀. Ìpadà tó padà, ó padà sórí àpèrè rẹ̀. Ìgbẹ̀yìngbẹ́yìn o, gómìnà míì tó tún jẹ́ Adéyinka Adébáyọ̀ ìyún Róbáàtì, Róbáàtì Adéyinka Adébáyọ̀ ológun lòun náà. Òun ló jẹ́ gómìnà ológun ìwọ̀ oòrùn ìyún Western State nígbà náà. Ìjẹ tó jẹ ìyún ló wá yọ Ọlátẹ́rù pátápátá nípò lọ́dún 1969. Kẹ́dé lẹ́yìn ọ̀rẹ́yìn ọba Ọlátẹ́rù ò dágbére fáyé nínú oṣù kẹwàá
ọdún 1998. Ẹja kò ń bẹ̀. Ọjọ́ ti ń lọ kí n lè sójú òpó lẹ̀. Bẹ́bàṣẹ́ yìí sì tàwọn akọ́nilẹ̀ ń bọ̀. Nǹkan ní West Radio 89.3 FM. Nǹkan ní kànga agbọ́mágbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àtòye. A wà lójú òpó Facebook o, West Radio 89.3 FM. Fan page West Radio 893 FM fan page. Ìyẹn jẹ́ ìtàn kejì lálẹ́ òní àbí? Ẹ̀yà tún tẹ̀wájú. Adébáyọ̀ tì mí lẹ́yìn tí mo nì. Tímọ̀nì bábà, mo rọ́wọ́ rẹ o níkàn ní Facebook láti ìyànà Fádúpẹ̀ Lákẹ́dẹ́mì. Kò ṣe o, ọmọ mi alálùbáríkà. Ránkí àwọn èèyàn mi Lákẹ́dẹ́mì o. Ẹjẹ́ ní pápápá. Ẹjẹ́ ní dọ́dọ̀. Ẹjẹ́ sáré dé ibi àṣàmọ́ Yorùbá ń ìlọ́yá oníbodè Akom. Ìlọ́yá oníbodè Akom. Yẹ́rí àpèkúrú. Àpèkúrú nìyún tàbá ní aṣọ tán. Àsọjá rẹ̀ ní pé ìlọ́yá oníbodè Akom. Wọ́n kò nífá. Wọ́n gbà lóbìnrin. Ọpẹlẹ̀ tí ó

ajá tún gbé e lọ. Wọ́n wá bí pé ìlọ́yà bí kò yá, ó ní ìlọ́yà. Ìyẹn ò ní pé ọkùnrin tá a bá sọ̀rọ̀ apòmù náà, níbo lápòmù wà? Apòmù ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Tẹ bá ti Òṣogbo, tẹ bá ń bọ̀, tẹ gorí bíríìjì o, ìyún bíríìjì tó so ọ̀nà tó ń bọ̀ látòṣogbo mọ́ ẹsípírẹ́sì Ìbàdàn Sákúrẹ́. Tẹ bá ti ń bọ̀ látòṣogbo, ẹ ka pòmù kẹ tó dé Ìbàdàn. Kò jìnà sí kò yí ilé. Lẹ́yìn tí ọba Aláàfin Abiodun Adégorólù, tó jẹ́ Aláàfin 29 lọ́yọ̀ọ́, lẹ́yìn ìgbà tó jẹ Aláàfin Aolẹ̀, ẹ̀rọ ti Aolẹ̀, mo ti sọ tán bí mi ti ẹ̀ wọnú ìtàn Aolẹ̀ tán, ìgbà mo ń sọ tán Àfọ̀njá, àrí ọ̀nà káká ọ̀pọ̀ Àfọ̀njá, mo mẹ́nu ba Aolẹ̀, ọba tó jẹ́ pé èpè ní ti, ó máa ń ṣe pé èpè ní Aolẹ̀. Òun ló wá jọba gẹ́gẹ́ bí Aláàfin. Àbá ní káwọ́dún tó ṣẹlẹ̀ torí àkọọ́lẹ̀ bí ọdún 1789 ìnìyàn ń wáyé tó jọba. Ẹ̀rántí Aolẹ̀ dáadáa. Tẹ bá ti gbàgbé, èé padà mútàn rẹ̀ wá ń jọ míì, ṣùgbọ́n ẹjẹ́ á lọ ibi à ń lọ torí ìjọba àsìkò. Nígbà tí Aolẹ̀ wá jọba, nǹkan tó máa ń ṣe nígbà náà, ẹ mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ ní yan àárẹ̀ ọ̀nà Kákàǹfò, kì í ṣe olórí ológun ilẹ̀ Yorùbá, ipò lẹ́yìn tí Ibaga ní Adams wà lọ́wọ́lọ́wọ́. Tẹ́ ẹ bá gbàgbé, Aláàfin Adéyẹmí ìní ìyẹn Aláàfin Àná ni ló fi Ibaga ní Adams ṣe àárẹ̀ ọ̀nà Kákàǹfò. Aláàfin ni mò ń yan àárẹ̀ ọ̀nà Kákàǹfò. Báláàfin bá dẹ̀ ti gorí àpèrè, yóò rán àárẹ̀ ọ̀nà Kákàǹfò rẹ̀ níṣẹ́ pé kó lọ jagun. Ogun tí àárẹ̀ ọ̀nà Kákàǹfò bá dẹ̀ lọ jà, ìkan nínú méjì nínú kó borí ogun ọ̀hún, àbí kán gbé òkú rẹ̀ padà wálé láàrin oṣù mẹ́ta, ìkan nínú méjèèjì nu. Ṣùgbọ́n pé ó wàá lo ogun ọ̀ọ́nì ṣẹ́gun, ọ̀ dẹ̀ padà wálé. Yànọ́tàárẹ̀ ọ̀nà Kákàǹfò nù. Nígbà tásìkò bá tó, àsìkò wá tó o pé Aláàfin, èbó lẹ fẹ́ rà àárẹ̀ ọ̀nà Kákàǹfò, èbó lẹ ti fẹ́ ó lọ jagun. Ẹni Aolẹ̀ bá ní iṣẹ́ àkọ́kọ́ léyìí tí ìran ọ̀tá mi lọ́ọ̀lọ́ pa o, ọ̀ jagun, ó gborí ọ̀tá mi wálé o. Ta lọ̀tá rẹ, ibo lọ̀tá rẹ wà? Wá ní baálẹ̀ apòmù ń lọ̀tá ń o, pé ṣígun lọ sápòmù, ṣígun wá pòmù, bá ń gborí baálẹ̀ apòmù wá. Kábíyèsí.

0: èmi ni baálé apò mù, èmi ló ṣe. Wá sọ̀tàn, ó fìtàn balẹ̀. Apò mù, ọjà ní ìlú wọn mọ̀ ń nájà. Àwọn ará Ọ̀yọ́, ará Ifẹ̀, Òwú, àtàwọn ilẹ̀ míì nílẹ̀ Yorùbá, wọn ó lọ sápò, wọn ó nájà. Bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo ibi tí apò mú wá òun mọ́ kiri, mọ́ kò yí, mọ́ra wọn bá òun abẹ́ Ifẹ̀, iná wà. Apò mú kò wá tún fi gbogbo ara jìnà sí ẹnu bodè Òwú. Lásìkò wọ́n máa ń jalè gan-an, wọ́n máa ń jalè, wọ́n jí nǹkan ká ṣe gbogbo ẹ̀. Wọ́n jẹ́ pé pàápàá Ọ̀yọ́, wọ́n máa ń jí nǹkan, wọ́n máa ń jí nǹkan wọn náà. Lásìkò yàtọ̀ sí pé ń jí nǹkan, wọ́n tún ń jí èèyàn tí wọ́n lọ tà gẹ́gẹ́ bí ẹrú. Wọ́n lọ tà á. Ìní ọba tí ń bẹ lórí àpèrè ńgbà náà. Ọba Abiodun tó jẹ́ aláàfin kọkàndínlọ́gbọ̀n tó wà Jàkíà Ọlẹ̀ tó gorí àlééfà. Ló wá pàṣẹ fólówù àtọ̀ ní ilé Ifẹ̀ wípé bójú tó agbègbè yìí, ìwà rádaràda tí ń ṣẹlẹ̀ yìí kò bójú mu, kò yẹ kó máa ṣẹlẹ̀. Àwọn baálẹ̀ méjèèjì wọ́n wá rí pé wọ́n wá bójú tó apò mù dáadáa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́. Ẹnikẹ́ni tọ́wọ́ bá bà wípé ó hùwà tí ò tọ́, ìwà ìjínigbé, ìjí nǹkan gbé, wọ́n fi kélé òfin mu. A ó lẹ̀ kò tí ìjọba nígbà ń wo. Ìdí tó fi ní kọ́ lọ pa ọba apò mù ni mò ń ṣàlàyé yìí o, torí àwọn ìwé. A ó lẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ kan wọ́n wà nígbà náà wẹ́ pé wọ́n jọ mọ́ ń ṣòwò. Wọ́n jọ mọ́ ń ṣòwò nígbà náà. Àárín wọn bá dàrú. Ṣùgbọ́n ọmọọba ni a ó lẹ̀. Àwọn ọmọọba nígbà òun, wọn ò lẹ́rìí ọkàn nígbà náà. Ẹ pé ayé fàmílétè ntutọ́ yìí ni wọ́n máa ń jẹ. Ọ̀rẹ́ rẹ̀ tí nǹkan dàrú láàrin wọn. Àólẹ̀ bá ní káwọn ará Àjẹ̀bú kán rà á. Ẹnu pé àwọn ará Àjẹ̀bú máa ń rẹrú gan nígbà náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló wá ṣẹlẹ̀, tán ti wá mú ọ̀rẹ́ rẹ̀ tán ti ń mú un lọ. Ìní ọ̀rọ̀ bá tó baálé apò mù tí a ó lẹ̀ tó padà jọba ní kán lọ górí rẹ̀ wá ibi tó ti ṣẹ́ rèé o. Wọ́n fi tó baálẹ̀ létí pé wọ́n mọ̀ tún ti mú ará Ọ̀yọ́ kan tọ́mọ̀ ti ta á ní nǹkan tí àtọ̀ ni àtolówù dẹ̀ sọ pé ká mọ̀ ṣe mọ́ nílùú wa. Ìní baálẹ̀ bá ní ìwé eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ó yẹ dìde ẹ lọ dóòlà ẹ̀mí ẹni tán fẹ́ tàsókò ẹrú ará Àjẹ̀bú. Ibi tán ti wá láǹfààní láti dóòlà ọ̀rẹ́ àólẹ̀ tó tàfárá Àjẹ̀bú. Ibẹ̀ iná pè ní àpáta ọ̀dájú. Ibi tán ti láǹfààní àti mú ọkùnrin padà rèé, wọ́n wá mu wá sọ́dọ̀ baálẹ̀ apò mù. ìbẹ̀ wá ṣe wádìí ó. Ta ló tà á, bó ló ṣe jẹ́? Ìní àṣírí bá tú pé a ó lẹ̀ tó jẹ́ pé ọmọọba ni nígbàun àwọn ọmọọba Akẹ́yọ̀ iná máa ń pè wọ́n pé Akẹ́yọ̀ kan lọ́ta o, ta la Akẹ́yọ̀ o, a ó lẹ̀ mọ̀ ni o. Àti wá wò pé ọmọọba bó la ṣe ṣe o, iná wá fi mú a ó lẹ̀ nígbà náà. Wọ́n ní kán nà ibi tí baálẹ̀ òun tó ti dọ̀ta a ó lẹ̀ nù o. Ìdí rèé, nígbà tá ó lẹ̀ wá jọba Lọ́yọ̀ọ́ ló fi wá rán àárín ọ̀nà káka fò pé ebi tọ́kọ̀ ṣígun jà ọ̀dọ̀ tá àmì tọ́kọ̀ ṣígun lọ. Ọ̀gbọ́ ọ̀dọ̀ baálẹ̀ apòmù ni o. Àólẹ̀ ó ti sọ fáàrin ọ̀nà káka fò, ìyìn ó ti gbọ́. Èrè ó bá fi àrokò ogun, ó bá fi ránṣẹ́ sí baálẹ̀ apòmù. Ẹni tó fi àrokò ń rán látọ̀yọ́, agbeni má fọhùn ní ló kọ rẹ̀, agbeni má fọhùn, agbeni hun, ó tan mọ́ agbeni tí ń bẹ nílẹ̀ Ìbàdàn. Màá sọ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ kọjọ tó lọ lálẹ́ yìí. Agbeni má fọhùn, ìní àólẹ̀ rán sápòm. Kò mọ nǹkan tí ń bẹ nínú àrokò tó bá fún un, òun kàn mú un mú wá sọ́dọ̀ baálẹ̀. Òun mú wá sọ́dọ̀ baálẹ̀. Gẹ́gẹ́ bí oníṣẹ́ tó rán látọ̀dọ̀ aláàfin, ẹ káàbọ̀ ará Ọ̀yọ́, àwọn ará Ọ̀yọ́ ń kọ́ o, aláàfin kọ́ ń bẹ́ o. Wọ́n bọlá fún wọ́n bọ̀wọ̀ fún un, wọ́n wá fún ní aéré kékeré kan sí ẹnubodè apòmù. Ẹ mọ̀ pé nǹkan tá a bá débì ni pé ìlọ́yá oníbodè apòmù. Ẹnubodè lápòmù èyí o, ẹnubádìrì àbí bọ́dà lápòmù àti wọlé sápòmù. Iná bá ṣe aéré kékeré sí pé kó dúó bẹ́ẹ̀, òun àtayá rẹ̀ tọ́jọ́ kọ̀ wọ́n rìn. Agbeni má fọhùn ṣe ẹ̀ ti kọ́. Ìdí tó fi sọ ló kọ ohun èmi ò mọ̀ o. Èmi ò mẹ́ni tí ó bímọ rẹ̀ tí ó pè ní agbeni má fọhùn. Bóyá aláàfin elófun ló kọ ohun torí ẹrú tó jẹ́, èmi ò mọ̀. Nígbà tí baálẹ̀ apòmù wá gba àrokò ogun léyìí tán fi ránṣẹ́ sí, ó lọ sọ́dọ̀ ọ̀nì nílé Ifẹ̀. Ẹ wo nǹkan tí wọ́n gbé wá, àṣẹ yín dẹ̀ ni mo tẹ̀lé nígbà tí a fi mú àólẹ̀ nígbà náà. Èmi ló wá ìlú mi ló mọ̀ lóun fẹ́ ṣígun wá yìí. Ẹ̀yìn ọ̀ní gan, kò sí nǹkan tó fẹ́ ṣe sí. Ìní baálẹ̀ apòmù wà wò pé òun lòún ṣẹ̀. Bí àárẹ̀ ọ̀nà kákàfó bá ṣígun wá pòmù, ẹni tí ọ̀rà yóò san ìka tí ó bá ṣẹ̀ ní kí ọba kúkú gé nígbà náà. Ẹni lẹ́yìn ọjọ́ kẹfà, torí ọjọ́ méje ẹni àólẹ̀ ló fọ́ báun. Ìgbòdìjọ́ kẹfà tí agbeni mafon tó ti wà lápòmù ẹni bálẹ̀ ó mọ̀ ṣe bí ọkùnrin o àbá ní bálẹ̀ ṣe bí ọkùnrin ó para rẹ̀ nígbà náà wọ́n wá pé àwọn ọba wọn ò ní wọn ò gbọ́dọ̀ wonú adé lọ́pọ̀lọpọ̀ wọn nígbà wọn bàbá ti wonú adé báyìí wọn ó dágbére fáyé nígbà wá dágbére fáyé o wọn wá pé agbeni má fọhùn sílé baálẹ̀ baálẹ̀ ó ti kú o orí baálẹ̀ rí ẹ wá gbà mí ṣé nǹkan tó wà nínú nǹkan tí mo mú wánú ni èmi ò mọ nǹkan nǹkan àwọn olóyè àtàráàlú tínú ń bí wọ́n ṣe lé agbeni má fọhùn wọ́n ṣe lé rèé o ṣùgbọ́n kó tó di pé wọ́n lè kó nílé baálẹ̀ nígbà tó ń wà nílé baálẹ̀ èyí ni àwọn ọ̀dọ́ wọ́n ti lọ sílé rẹ̀ àìrè tọ́kọ́ fún wọ́n ti dáná sun ìyàwó rẹ̀ wọ́n tà fáwọn ẹrú bóyá dé lílé tán lè láàfin ó gbalé rẹ̀ lọ pé ó ń pè ìyàwó òun káwọn mọ lọ pé ìlọ ti yá o ó débẹ̀ ó rí pé àìrè ti jóná ìyàwó rẹ̀ ń kọ́ kò ségun ti jàjíkẹ́ o nígbàtí iṣẹ́ ọba rèé kò ṣe mọ̀ jẹ́ ó ti gborí baálé apòmù ó gbé fàlàfin àólẹ̀ ó ti gbé fún un pé ó yà àti ṣẹlẹ̀ mo ti jẹ́ṣẹ́ tiyín o kò dúró pẹ́ lọ́yọ̀ọ́ lẹ́yìn bàràbàrà kò dúró pẹ́ lọ́yọ̀ọ́ mọ́ ó wá lọ sí oko kan oko ń bẹ nìbàdàn làkàlẹ̀ nílòkó ń jẹ́ ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ odò ogun pa agbeni má fọhùn ó kù lọ́yọ̀ọ́ lẹ́yìn bó ti gborí baálẹ̀ apòmù fáúlẹ̀ ó kù lọ́yọ̀ọ́ ó lọ tẹ̀dó sí oko làkàlẹ̀ nìbàdàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ odò ogun pa ebi tó tẹ̀dó sí òun ná ń pè ní agbeni ó lọ sápòmù bàràbàrà pé ó fẹ́ kò lápòmù ìlọ́yá oníbodè ápòmù wọ́n kó nífá wọ́n gbà lóbìnrin ọpẹlẹ̀ tí yóò tún fi tọ ẹsẹ̀ obìnrin rẹ̀ léyìí tán tún mú ìyẹn tí ó fi tọ ẹsẹ̀ rẹ̀ ajá tún gbé e wọ́n wá ní ìlọ́yà àbí kò yá ó ní ìlọ́yà jẹun tún jò mí mọ́ kí n tó wá ṣe ojú òpó lẹ̀ ọjọ́ ti lọ nǹkan kan wà tó jẹ́ pé bí òwe ni àwọn bábáwá mọ́nímọ́ní àwọn bábáwá mọ̀yànmọ̀yàn máa ń pa lówe pé èké dáyé a sà dé apòmù àwọn míà ní èké dáyé a sà di apòmù a sà jẹ́ ìsàlàyé rẹ̀ kí wá sójú òpó lẹ̀ nǹkan ìjà ọ̀tá ẹ̀tù àáyá ó máa ń tà á tẹ́lẹ̀ ṣùgbọ́n fún àwọn ìdí kan ìdí míì wọ́n fi òfin de títà rẹ̀ lápòmù torí pé ilẹ̀ òwú wọ́n parun nígbà náà ìní àwọn ilẹ̀ yorùbá fi wá ní pé àfọ́tẹ̀mọ́ àfogun, àfẹ́, ọ̀tẹ̀mọ́. Ìní wọ́n á ní pé ẹja kò fìdí ẹ̀tù àáyá ọta gbogbo nǹkan wọ́n ní ẹja kò fìdí. Ṣùgbọ́n nínú èké àáyá ẹ̀yìn kìíní páúdà ni o, wá délé tán wá ń padà ń tà lápò mù pé èké dáyé àṣà dé àpò mù. Zero nine one six eight nine three one thousand kẹjá mọ lọlé torí pé ọmọ mi alálùbáríkà mú ìdí yóò wá fún yín ní àsùnara ńgbà bàbá onítàn bá dìde. 0916 893 1000 0916 893 1000 Ẹ̀rẹ̀lẹ̀ pé 0915 33 34 893 0915 33 34 893 Bọ́dẹ̀ jẹ́ 0911 34 893 0911 34 893 Lójú òpó Facebook West Radio 893 FM fan page. Àwọn ọ̀tàn tá a mú wá lálẹ́ yìí ẹ láfikún ẹ ní béèrè àbẹ́ ẹ fẹ́ kí bàbá onítàn ó béèrè béèrè lọ́wọ́ yín. Ẹ láǹfààní àti pè wọlé. Nínú àwọn ọ̀tàn tá a mú wá lálẹ́ yìí ó èwo lẹ fẹ́ dá sí nínú rẹ̀. Hello, ẹ mọ̀ kálẹ̀ o. Orí bété o, ẹ kálẹ̀ o. Bàbá mi, yálà fi àlẹ́ wà.
1: Hello,
0: ẹ ti wọlé o. Ọkùnrin ni. Ó kọ yín bọ́lá tí pè wáyé o. Mi gbọ́ yín mọ́ o. Bàbá mi ẹ dákun ẹ tú mi pé ojú òpó òun ọ̀dà. Ẹ dákun ẹ tú mi pé o. 0916 893 1000 0916 893 1000 Ẹ̀dẹ̀ lélo 0915 33 34 893 Ọ̀dẹ̀ jẹ́ 0911 34 893 Ètò ìṣílẹ̀ fún ìkéde ìpolongo ọjà. Ẹgbẹ́ gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sórí ètò ìtàwọn akọ́ni. Ẹ mọ̀ kálẹ̀ o. Ojú òpó ni èmi kọ́ o. Òtútù mú ni o. Ẹgbẹ́ gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sórí ètò ìtàwọn akọ́ni o. Bàbá mi ẹ kálẹ̀ o. Rẹ́mi Ọláúgbò bàbá mi o. Jílẹ̀ pé
1: ojú àjà
0: yìí Àjàní bàbá mi, ẹ ṣeun o. Ó ń da díẹ̀ díẹ̀ báyìí. Ọ̀rọ̀ mi yàn. Ọ̀rọ̀ gàdí yàn. Ọ̀rọ̀ gbọ̀n níyàn bẹ́ẹ̀ ni. Mo ti sọ ti ọ̀rọ̀ gbọ̀n níyàn rí pé obìnrin tó jẹ́ pé nígbà tí ìdílé rẹ̀ fẹ́ parun, mo sọ́rí lórí ètò yìí. Àwọn èèyàn wá ní pé obìnrin ò lè jaláàfin lọ́yọ̀ọ́, ìyẹn ọ̀rọ̀ gbọ̀n níyàn. Wọ́n lóbìnrin ò lè jaláàfin lọ́yọ̀ọ́ pé láàrin ọjọ́ méje wọn ó ṣàyẹ̀wò fún un. Nígbòho wá dọjọ́ keje òun, ó bọ́ra rẹ̀ lẹ̀ láàrin gbogbo àwọn olóyè. Ó dẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀yà ara rẹ̀ pátápátá ó di tọkùnrin ọ̀rọ̀ gbọ̀n níyàn, ṣùgbọ́n obìnrin ni láti lẹ̀. Mo ti sọ yín lórí ètò yìí. Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣe o. Ẹ ṣe o. Ẹni ìbéèrè mi. Ìtàn tánu. Làgbàyí. Ọ̀dà àbá yín mú wá. Àmú tàn làgbà. Ọ̀dà màá fi nọ́mbà mi ìta gbà wọn bá parí. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ńlàgbà yìí, àmútàn rẹ̀ wá ń jọ mẹ́jọ. Lálẹ́ yìí gan, ìtàn sì kẹyọ kan tá à ti parí. Ṣé kì í sáré jomọ́? Yí. Rashid Gbadamọ́sí, ẹ̀yẹ́ sáré run mọ́ kí mọ́ lọlé. Tímú ìdín kó wá fún yín lásùn náà ra. Ẹ mọ̀ pa aago méjìlá láàtò paná. Màá fojú òpó mi lẹ̀ tó fi jẹ́ pé ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ lè láǹfààní àti pè. Bá dẹ̀ nítàn tẹ́ ẹ fẹ́ ká mú wá, ẹ lè láǹfààní àti ṣọ́. Olóyè Rashidi Abiodun Gbadamọ́sí Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Èyí ló jẹ́ pé wọ́n bí sí, ṣùgbọ́n ìsàlẹ̀ Èkó ni ló gbé dàgbà. Bàbá rẹ̀ Alhaji Sule Oyèsọlá Gbadamọ́sí. Ìtàn bẹ lára ẹ̀sùn Gbadamọ́sí ń gan o. Torí kò sí bá ṣe sọ̀rọ̀ Ìkòròdú tá a ní sọ̀rọ̀ ẹ̀sùn Gbadamọ́sí nínú àwọn tó mú ìdàgbàsókè dé bá Ìkòròdú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là ń lọ. Ọ̀dọ́ ọmọ rẹ̀ Rashidi láti dúró lálẹ́ yìí kí n tó dágbére. Ojúkó mo rọ́wọ̀ rẹ o. Rashidi Gbadamọ́sí bàbá rẹ̀ ẹ̀sọ́ olókoòwò ni, olóṣèlú ni. Ó jẹ́ pé tímọ́tímọ́ ni ló jẹ́ sí olóyè Ọbáfẹ́mi Awolowo. Akọ̀wé àbí kíni Akápò Treasurer Akápò ìní ẹ̀sùn Gbadamọ́sí jẹ́ nínú ẹgbẹ́ Action Group tó jẹ́ Tawolowo nígbà náà. Gbogbo nǹkan léè tó wà lọ́kàn Gbadamọ́sí ìyún Rashidi ìní pé kó di dókítà lábẹ́rẹ́. Ṣùgbọ́n bàbá rẹ̀ ẹ̀sùn Gbadamọ́sí òun nífẹ̀ẹ́ okòwò, òun ló wá sọ fọ́mọ rẹ̀ ó tọ sọ́nà. Kò dàbí àwọn bàbá mi tí ó mọ kọ́mọ wọn síná o. Ó tọ́mọ rẹ̀ sọ́nà. ó ní dípò dókítà yìí wá nǹkan míì ṣe pàápàá okòwò nǹkan tó bá jọ mọ́ okòwò ẹni kò mọ̀ nípa rẹ̀ èyí ló wá fà á tọ́mọ rẹ̀ fi lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ọ̀nsì tó fi lọ kọ́ ọ nígbà náà lókè òkun àti bsc àti masters ó kẹ́kọ̀ọ́ lókè òkun pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá rẹ̀ nígbà ó parí ètò ẹ̀kọ́ rẹ̀ ó wálé dídé tó darí wálé láàrin lé ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 ìní rashidi ná ti yàn gẹ́gẹ́ bí kọmíṣánná fún ọ̀rọ̀ ìdáṣẹ́sílẹ̀ àtọ̀rọ̀ ajé ìdàgbàsókè ọ̀rọ̀ ajé ní lásìkò ìṣèjọba mobolaji johnson lẹ́kọ̀ọ́ nígbà náà gẹ́gẹ́ bí ológun ìgbà òun ni yakubu gowanu nínú òun wà lókè mobolaji johnson jaláṣẹ ológun lẹ́kọ̀ọ́ nígbà náà lásìkò òun ni rashidi ló dé padà tó wá jẹ kọmíṣánná lọ́mọ 29 years ṣẹ́ǹdẹ̀ o láti ìgbà ló ti wá ń tẹ̀wájú ó jalága báńkì tó ń rí sí ìdáṣẹ́sílẹ̀ ìyẹn bank of industry ó jalága ilé-iṣẹ́ ẹ̀yà àwọn ìgbìmọ̀ léyìí tó jẹ́ pé ó rí sí ìdàgbàsókè ìdáṣẹ́sílẹ̀ ìyẹn ncid ó jalága ó wà lára àwọn tó ń rí pé ìdàgbàsókè ilé-iṣẹ́ àti ìbáṣepọ̀ tó jọ mọ́ ilé-iṣẹ́ wà pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà ìyìn unido rashidi gbadamọ́síta sọ̀rọ̀ rẹ̀ yìí kò sí bá ṣe sọ̀rọ̀ rẹ̀ táà ní mọ́ sọ̀rọ̀ àwọn ilé-iṣẹ́ kẹrìnkẹrìnkẹrìn ó tún jẹ mínísítà ìkọ́rọ̀ ìlànà okòwò gan ìyìn economic planning lábẹ́ ìṣèjọba absalamu abubakar ní kété ní kò pẹ́ tí abacha tó dágbére fáyé ó jẹ mínísítà nígbà náà òun àti àwọn ikọ̀ rẹ̀ ìyìn rashidi gbadamọ́sí ìní wọ́n jọ ṣe àlàálẹ̀ ìwé òfin ọdún 1999 léètà ń lò yìí wọn àtàwọn ikọ̀ rẹ̀ wà lára àwọn tó jọ ṣàlàálẹ̀ rẹ̀ wọ́n tún ṣe àwọn ètò tó jẹ́ pé ó gbé wá wọ republic tá a láǹfààní àti wàyí ìyún fourth republic rashidi gbadamọ́sí ó dí onírúurú àwọn ipò kànrìnkànrìn mú lórílẹ̀-èdè nàìjíríà ibo ló ti bẹ̀rẹ̀ látara wípé bàbá rẹ̀ tọ́ sọ́nà rín báyìí omi ragolíṣì àwọn ilé-iṣẹ́ jẹ́ kí n kọ́kọ́ kí n tó dọ́dọ̀ ragolíṣì àwọn ilé-iṣẹ́ tó yí rashidi gbadamọ́sí po tó ti jẹ ọ̀gá àgbà olùdásílẹ̀ adarí àwọn ilé-iṣẹ́ wọn tó 24 jẹ́ kí n mọ̀ ká ìyìnlẹ̀ kàtán lára rẹ̀ RAG and Company ìbẹ̀m̀bẹ̀ Ragolis Water ìbẹ̀m̀bẹ̀ Tai Farm ìbẹ̀m̀bẹ̀ bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà lẹ́yìn àdínpèlé tí ó rí ìṣúrànsì kan gan ń bẹ ìkànsọ́ lérè fé ni wọn ò fún mi lówó ìpolongo ọjà wọn ń pè ní AII kinní kan ìnípìtàn on be labe Rashidi Badamosh. Ati be lo. Eje mo lo le. Fun ikede oyin polongo oja. Abo ni je te fe ra babo ni tan. Won ni tan te fe ki mu wa. E la anfani ati pe leyin eto. E wa je ki fun yin ni se amurele. Je fun yin ni se amurele. Eni ba ti gba bere yi yo jebun latodo ojuko ni se amurele ti ma fun yin lale yi. Kanga kan be kanga yi idoti yi wonu re egbo mi ye idoti yi wonu kanga yi bi fonu eyan ba sisi bo sinu kanga yi te ba pada wa seti kanga yi lojo keji e ba fonu yin leti re on be nibi kan ki lo kokon gaun ibo lo wa eni akoko to ba gba yo gbebun latodo ojuko kangaun idoti iwonu re ki lo ko re ibo lo wa ele ba mi so loju opo whatsapp abi ke pe mi 081 380 64 25 44 081 380 64 25 44 Tin ba ti dide asun lora lokan pelu omo mi alalu barika kun yi din wo Kaya layo ka pade ni re. Ka ma dolode leyin ara wa. Temi tope Olawole omo baba sapuni MC Nudusi. Oma anja ni me lejwa ni petu arodo abeja gboro lomi. Eyin ilu petu Ojesha City baba onitan ni ndagbere pe o daaro. Ora yo lasun.

0: tun ba wa si laso
1: tutun lele ilapa bibi
0: seri boya to si titi tele o
1: eyin igba ti mo ti fi ba folodun ma re tan eyin igba ti mo ti juba fe nti iba to si eje nbere kiki mi
2: everybody yeah
1: lori oludasile kan ni iye mama wa daada mama wa lile abade mo si
0: eni to baba so
1: mama e ni subu danu lagbaro lodumare e ti nbe ma be daada ni
0: o so ro to ama be
1: iye ni olodumare gba o awon dakanli sile o hey jojo lale ni ala ti wa ni owo weekend bayi
0: e don family na baba
2: ala bi de o ya na do
1: yin je gbagbe re lai lai iyan oga wa ni kanli oga wa ayo Emmanuel ojo ni yen oga ti wa to nse be to nse daada fun alapa bi o ma je ina se lagbaro lodumare ni
0: e
1: kari awon oga wa to moju to gbogbo eto to njade ni le ise wa nbi e kari gbogbo awon oga loga
2: eyi ti wa eyi to wa tori ti lu wa lo la
1: awon office ko kan ta tin sise ni ayin
2: oko ti o
1: ibadan ni mi o
2: ba kiki ori ba o te yi o pele mo
1: ah ku ni sise lagbaro lodumare
0: sabato e ma se gba
1: o si awa gba
0: be bu jo ni pa
1: eh
0: lo sun
1: orúkọ gbogbo àwọn ọ̀gá lọ́gá yìí ni mo fi ń kíyín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tá a fẹ̀sẹ̀ já ṣáṣá báyìí ni ètò tá a pè létò àsùn nara. Lásìkò ètò àsúnára la wà lákòókò báyìí. Àmójú ẹ̀rọ mi fún ti sáàtà wáyé. Àwọn dúró tì mí gbágbágbá lápá bí
2: ni.
1: Ìyẹn ọ̀gá wa Henry òun ló wà lápá abẹ́ o. Lórúkọ àwọn ọ̀gá iná èlèmí náà fi ń kíyìn o. Mo fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tí a pè ní ètò àṣùnara. Pẹ̀lú ọmọ yín náà ni àmbásádọ̀ Ọlátúbọ̀ Somúhídín Àdìsá. Àwọn tó mọ̀ mí dáadáa nínú ayé. Wọ́n á sábà máa pè mí ní Mr. OMA. Mr. Ọmọ nìyẹn.
0: Ẹni kálá abala ọkọ tí wọ́n.
1: Abala méjì ni ètò Ekó sínú.
0: Bàbá wa sílá.
1: Abala àkọ́kọ́ kan gan-an láti gorí wọ̀ báyìí. Abala tá a pè ní abala fàájì la wà. Ẹ mọ̀ pé fàájì la wà báyìí. Ibẹ̀ láti máa jẹ ìgbáládùn àwọn orin tó ṣe dáadáa. Abẹ́lẹ̀ lọ darapọ̀ mọ́ mi lágbọ́n Facebook wa. Voice Radio 89.3 FM fan page. Adébáyọ̀ tì mí lẹ́yìn tí mo ní wọ́n ti wà ń bẹ̀ o.
0: Ọ̀pẹ mi.
1: Wọ́n ní tí mo ní Babin Salon.
0: Ẹ máa rí ìpínlẹ̀ kù yìí.
1: Láti ìyànà Fádípẹ̀ Akẹ́dẹ́mì. Wọ́n níbẹ̀ làwọn ti ń wò wá o. Kò ní bàjẹ́ fún yín lágbára olódùmarè. Ẹ̀yin ti gbórí wọlé ẹ̀yin ti mẹ́nu ẹ̀ nìyẹn. Orin tí mo fi wọlé ni wọ́n ń pè ní ẹ̀lò Rakuan ni. Látọwọ́ Aláàjì Wàsí Àlàbí Pàṣúmà. Ọmọ àyàwó Ànábì Jíbọ́lá. Bàbá wà ní Europe tour báyìí.
0: Ajíbọ́lá kún un lè bá ọ̀sùn
1: báyìí. Ìjẹ́ Germany kan náà wà báyìí. Germany náà wà. Bàbá ti kúrò ní mọ́tà.
0: Tó lè

ẹjọ́ ra wọn lálẹ̀ yìí. Abala kejì lórí ètò ni a pè ní abala tẹ̀fẹ̀ toyé. Abala yóò mọ̀ máa dùn dáadáa mọ̀ ni. Ibi tá a ti máa na àwọn ọ̀rọ̀ kan níbẹ̀, tá a sì jọ máa fòye gbé. O lè fẹ́ dàbí ẹ̀fẹ̀ ló ti ti yín o. Àmóye ibẹ̀ gangan mo fẹ́ jẹ́ máa mú lò. Bá a ṣe jọ máa mú wá ní gbogbo ọjọ́ mẹ́jọ tá a bá ti ń gbà sórí afẹ́fẹ́ rèé.

0: fúnra mi gan ti fẹ jó nbi mo ti fẹ jó se kan bi báwo ló ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ti ń bẹ̀
1: tó
0: ń ṣe ṣẹlẹ̀ ń ṣẹ́
1: agbájá fún kóńtù bàtà mẹ́dọ̀kú
0: àdòkíá ni lọ́dọ̀ ẹlòmíì àmọ́ kìí

0: àwọn tó ṣe rere.
1: Lábà pé nǹkan ní fàájì la wà. Àgbọ́dọ̀ máa jẹ̀gbá ládùn àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan
0: ní.
1: Bẹ́ ẹ bá ṣe fẹ́ sí náà ní ṣe máa fún yín. Mélòó la fẹ́ kanú eyín Adípèlé? Ó mọ̀ pọ̀ ńlẹ̀ bí kà sí nǹkan bímọ ni. Bí épe tí òkun ò ṣe sẹ́kà náà làwọn orin tí ń bẹ́ ń bí lọ́lọ́kan ọ̀jọ̀ kan ò ṣe é kà. Ẹ mọ́ gbàgbé abala kejì
0: o.
1: Ibi tí ń ti gbé yín débẹ̀ dáadáa tá a ti pè wọlé.
0: Ṣé wá rí Báṣọ̀rẹ́ máa ń yìí kàṣe lẹ́sàn-án
1: lọ. Ìyí tí mo fẹ́ mú wá lábala ìyí tó kan èmi àti yín náà ni. Ṣé a bá ní kémi gangan sọ èyí tèmi gangan ń.
0: Wá ṣe ká má ṣòrè lẹ́sàn-án.
1: Màá sọ ẹni tó máa ń serúfẹ́ nǹkan bá ń fún mi. Ó ń kálukú ní o, àjọ sọ láyàjọ talẹ́ ni. Àwọn okò ètò kan nu ẹjẹ́ àjọ sọ. Àmẹ́lẹ̀ tẹ̀fẹ̀ tó yé la pé.
0: Bọ́tà ló lè sọ pé mọ kó wá bí kò wá sọ.
1: Àmọ́ báyìí lórí abala àkọ́kọ́ náà la wa
0: o.
1: Kí ń tọ́tọ́ Ṣáìdì Òṣùpá là ń gbádùn rẹ̀ lọ́wọ́ báyìí. Respect ni àìmọye èèyàn. Ẹ lọ darapọ̀ mọ́ mi lágbọ́ dojúkọ mi ń bọ́ ọdọ́ rẹ̀ ṣẹ́.

0: lójú àwọn tó bá dájọ́ náwó sọ́nà báyìí bí weekend bí ọ̀la bí kílẹ̀ ọ̀la ti mọ́ ni ẹ̀yin tẹ́ dájọ́ náà lọ ọjọ́ yẹn máa kò lójú yín ẹ̀ẹ́ni jínú bànújẹ́ lọ́la
1: ẹni ṣe rere tá ayé rò pò ń ṣe kàwọn ọlọ́run ló mọ̀.

0: ẹ̀lú ẹ kalẹ́ o.
1: Hello.
0: Ẹ mà kalẹ́ lápá bí.
1: Ẹ kalẹ́ pẹ́tọ́.
0: Ọlọ́run ló ń tó orúkọ yín àti bí ẹ ti ń pè wá yìí. Ọlọ́run ló ń tó ìyá wa láti Omíyalé. Ẹjọ́ níbo náwó wà lọ́la.
1: Ọlọ́run ṣá di ààrẹ. Nígbà náà bá di ààrẹ, àmọ̀ bí ọ.
0: A ti ẹ̀ ti jíire báyìí.
1: Lágbára
0: Ọlọ́run. Àmì Ọlọ́run o. Ìyá wa ta lẹni tẹ́ máa ń pè tó jẹ́ pé tán bá ti rí fóònù báyìí wọ́n tètè máa ń gbé fóònù tá a sì lẹ máa ń pè tó jẹ́ pé èyí ó pè pè báyìí wọ́n ní tètè gbé fóònù.
1: Ẹ tí màmá pè sí kọ́kọ́ mọ́ ara tí máa sáré gbé fóònù ẹni Ibrahim. Ṣùgbọ́n ẹ tí.
0: Bóòlù Ibrahim ń ṣe jẹ́ sí yín, bóòlù ṣe jẹ́ sí yín.
1: Ọmọ mi rẹ̀.
0: Ọmọ yín ni tẹ́ ẹ bá ti pè báyìí lọ́wọ́ kan báyìí.
1: Ọwọ́ kan ni ṣùgbọ́n ẹ̀bọ̀ ọ̀dà rẹ̀ wá ní àti kódà èyí ó pè pè pè pè. Tí mo bá tí wọ́n á ní gan yóò ti mọ fúláṣí yìí ni pé kéyìn ò tó pè é padà. Omi ètètè gbé.
0: Tẹ bá wá rí wọn kí ni wọn máa ń sọ ń kó ṣẹlẹ̀ táwọn èéfì tètè gbé fóònù gangan.
1: Ẹ ń dá ọ lè pé owó orí ó lè pé kò sí owó ń bẹ̀. Yóò ṣá wà wá nǹkan sí.
0: Wọ́n ṣá àwa nǹkan sọ lédè kan sá. Mo ti yan tí mo fẹ́ yọ ń bẹ̀ ìyá wa Fátímọ̀ Yusufu. Ẹ mọ̀ pé nǹkan ó mọ̀ léwu díẹ̀. Lálẹ́ yín máa ń pèsè ẹ̀. Ó jẹ́ pé ẹ pé pè báyìí kò ní tètè gbé fóònù. Yálà ṣé dádì yín ni àbí mọ́mì ni. Ọmọ yín ni àbábúrò yín àbẹ̀gbọ́n yín.
2: Kò sí ohun tí o lè bí fún mi lórí malẹ́kùn. Tó ń fún mi tàwọn ohun tó kọ́ bí alábí. Láwọn àsìkò rí ó ní.
0: Àwọn èèyàn wọn àmọ̀ tún máa kéèyàn tètè máa gbé fóònù. Wọ́n àmọ̀ pé oore tó pọ̀ ń bẹ́ ń bi kéèyàn tètè rí pé kéèyàn tètè gbé fóònù. Àmọ́ mo fẹ́ gbọ́n táwọn èèyàn ó kọ́kọ́ sọ náà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹta tó já sí kàn ní agbọ́mọgbẹ́ náà rèé. 0911-33-33-89-3.
2: Torí tìlù tí Bákọ́ṣọ́ ni ìbọ̀là o.
0: Ẹ sì pe ẹlòmíì báyìí. Kódà a máa ṣẹlẹ̀ sáwọn oníṣẹ́ ọwọ́ mi. Ẹ pé báyìí kò sì ní gbé fóònù. Wọ́n fẹ́ gbé sẹ́fún ni o.
2: Ohun tí Bákọ́ṣọ́ ni àbò. Ìtọ́nà ló wà wọ́n bá sùn mí.
0: Kódà kò síbi tí kìíní ń gò sí. Ó ń bẹ lọ́dọ̀ àwọn olókoòwò náà.
2: Ohun tí mo rí làwọn bá sùn mí.
0: Àwọn kan ti ẹ̀wà tó jẹ́ pé. Ẹ̀jẹ̀ ń jẹ́ káwọn ará alé ti ẹ̀wí ti wọn ná.
2: Ohun tí
0: wọ́n sọ ti wọn ná.
2: Ìwà wọn tó.
0: Kí n tó wá yànnà náà àwọn àkùdé àbí àwọn aburú tí ń bẹ́ ń bi kéèyàn tètè mọ́ máa gbé fóònù. Ẹ lè lọ darapọ̀ mọ́ mi lágbàdo ojúkọ mi ń bọ́ ọdọ́ rẹ̀. Hello. Hello, ẹ ti wọlé o.
3: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ mọ̀ kalẹ̀, orúkọ yín àti ibi ẹ ti ń pè mí bàbá yìí.
3: Wálé Bólúlù sọ̀rọ̀ láti Mọ̀lété.
0: Láti Mọ̀lété nílẹ̀ Ìbàdàn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ta lẹ mọ́ ń pè tó jẹ́ pé kèé tètè gbé fóònù ta sì lẹ mọ́ ń pè tó jẹ́ pé ẹ̀yin tiẹ̀ ti mọ̀ pé tí n bá ti pe lágbájá lọ́wọ́ kan báyìí yóò gbé ni.
3: Ìjẹ́rẹ́ tí n bá ń pè tó máa ń di lọ́wọ́ kan ọmọ mi ni.
0: Ọmọ yín.
3: Àlíà. Ọmọ mi ni Àlíà ni.
0: Àlíà ní tètè máa ń gbé fóònù.
3: Ọwọ́ kan ló máa gbé fóònù.
0: Ee.
3: Ṣé wá rí ìyá rẹ̀ ìyàwó mi? Téèyàn bá fẹsẹ̀ rọ, ṣùgbọ́n pé kó bá mú rọ́ọ̀bù wá láti inú ilé lásán wá síbi tó ti fẹsẹ̀ rọ, gbẹlẹsọ owó kan sí.
0: Láàárín èmi àti iṣẹ́ wọn sáà sílẹ̀gbẹ̀ ẹ̀yin o.
3: Ó wà lẹ́gbẹ̀ẹ́ mi.
0: Ẹ gbé fóònù fún wọn, ẹ ń parọ́ mọ́ wọn ni, ẹ gbé fóònù fún wọn.
3: Ó ti sùn, owó mọ́ ń kọra tó má ti sùn
0: ti ẹ. Wọ́n ti sùn. Àwọn ni wọn gbé fóònù, ẹ sì ti, bí èkó ẹ ti ń mọ, ẹ ti ń gún èmi gan kẹsẹ́ ọ̀nà ibi tèmi gangan lọ tí mo fi ń sọ pé.
3: Lùwà àwọn òun títí mọ̀. Ṣé bá pé ìpadà lè jẹ́yìn 4 hours?
0: Four hours tán.
3: O lè jẹ́yìn 4 hours nínú ṣọ́ọ̀bù tó wà.
0: Ó
3: jẹ́ wà ń tà ajá. Òun tètè rí. Ìgbà míì gan o lè jalè pátápátá. Ṣùgbọ́n Mọ́ndì ẹ̀, òun àti fóònù jẹ́ ọ̀rìn ni ọwọ́ kan.
0: Ọwọ́ kan tẹ́ ẹ bá ti pe Àlíà báyìí ni ó gbé.
3: awu ma de nti e lowo
0: iku ni pa ile amo yin lowo lagbara olodumare
3: amen
0: won ni ji gbe ese mboda wa lati mo lete
4: ope bola awon eyan lo lo mo
0: e ma mi lati mo lete won tin gbe mi gangan kese ti mo nlo gangan la won na nlo ona bi kan na lo dabi iporo wa jo fe gba awa ta ti e wa nse ru se ta nse ta nse agbon sa fe fe je pe lowo kan ta ba ti e ti pa awon eyan wa lo ye kan ti e kokko gbe awon bo fe gbon ta awon ara ile fe so na ero ba ni soro keji to ja si kan ni agbon mo gbe re 09153334893 ale mo npe to je pe bi mo na wa ni mo gbe fonu ale si mo npe to je pe e pe won ni tete gbe fonu Olorun sa mo je ara buru
4: Olorun mi je ara bi Oba lo mi fo mo leyin mi Gbade mi o gbe ro po e ko je mi ko soso mo nlo wa
0: o Aga wa rin ta leyin na mo npe ti e tete gbe

0: ṣe mi àdúrà tó ń ṣe.
1: Ẹ jẹ́ ń lo Aláàjì Súlé Àlàó Màláíkà KS1. Láàbá ti wà lọ́wọ́ weekend báyìí. Kákan máa gbádùn ká máa ṣe fàájì ni. Fàájì ti bẹ̀rẹ̀ láti rọ̀lẹ́ tó fi máa lẹ́bàá ìmọ́jú mọ́ ni. Àwọn kan wà láàyè kan tó jẹ́ pé fàájì àṣemọ́jú ọ̀la ni. Wọ́n ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ti ń ṣe báyìí. Lálẹ́ mọ́ ń pèsè. Màá ṣe àgbàgbé.
0: Mo bá padà lè ní ọlọ́run tẹ́. Mo fẹ́ kọ́ lọ́mọ pàtàrà kọ́ o.
1: 0915-33-34-89-3 Lálẹ́ mọ́ ń pè tó jẹ́ pé ó tètè máa ń gbé fóònù. Lálẹ́ sì máa ń pè tó jẹ́ pé kó tó gbé fóònù. Ẹ fẹ́ lè lọ lé e àfà. Èèyàn tètè mọ́ máa gbé fóònù ó léwu díẹ̀ o.
0: Mo bá padà dé ní ọlọ́run fẹ́. Mo bá kó lọ́mọ pátá ọ̀hún léwu.

pàṣíwájú tèmi náà lélẹ́yìí iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí ibi ìlèmi ó dé tèmi ó ti máa mẹ́nu tèmi dúró fún tọ̀sẹ̀ yìí ṣáà tó fi máa pàdé ńgbà tí ọba fi di lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ètò yìí náà ni ètò tí a pè ní ètò àsunara ó kí gbogbo àwọn tá a jọ dáná mọ́rí ṣiṣẹ́ ọpọlọ fún tàṣálẹ̀ yìí ọ̀gá wa henry yóò mọjú yín ṣe lágbára olódùmarè ni ó kí gbogbo àwọn ọ̀gá lọ́gàá nínú ọ́fíìsì tó jẹ́ pé a jọ wà ń bí tá a jọ mú ètò àsunara tàṣálẹ̀ yìí wá orúkọ mi ò yí padà ambassador ọlátúbọ̀súnmù ìdín náà àdìsá ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan rèé ẹ lè ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ lórí ètò yìí abẹ́ ti ẹ̀ fẹ́ gbé polówó ọjà wá fún wa lórí ìkànnì 08075207464. pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní gbọ́kú sí mi èmi náà sì ní ránṣẹ́ ọ̀fọ̀sẹ́ nìkọ̀ọ̀kan yín kí àtayọ̀ láti fi máa pàdé ńgbà tí ilẹ̀ bá mọ́ lọ́la ire o.